0: a kú ojúmọ́ ní òwúrọ̀ yìí, ojúmọ́ yóò máa mọ́ wa ní rere. Ọ̀rọ̀ Ọlọ́run tí a mú wá fún wa ní òwúrọ̀ yìí, òun ni à ń pè ní ẹ̀bùn láì ní òdodo Ọlọ́run. Ẹ̀bùn láì ní òdodo Ọlọ́run. A máa ń pè ní asán, a sì máa ń pè ní òfò. Ṣùgbọ́n a ó rí kà nínú ìwé Matthew orí keje tó jẹ́ ẹsẹ̀ kẹtàléní-ogún. Ẹ̀bùn láì ní òdodo, ó ń sọ fún wa wípé ó dára kí a jẹ́ ẹni ẹ̀bùn Ọlọ́run. Ṣùgbọ́n tí a bá jẹ́ ẹni ẹ̀bùn Ọlọ́run, tí a kò bá máa lè pa òdodo Ọlọ́run, eléyìí ó kù díẹ̀ kí a tó fún gbogbo àmọ́ Ọlọ́run tó wà ní orílẹ̀-èdè ayé tí a wà yìí. Eléyìí ló máa ń mú kí ọ̀pọ̀lọpọ̀ a máa lè pa owó, a máa lè pa epo, a máa lè pa mo fẹ́ bímọ, mo fẹ́ kọ́lé, mo fẹ́ gun mọ́tò. Ara àwọn ẹ̀bùn Ọlọ́run ni pé kí ènìyàn kó ṣeré ní ayé. Ara ẹ̀bùn Ọlọ́run pé kí èèyàn jẹ́ wòlíì Ọlọ́run. Ara ẹ̀bùn Ọlọ́run pé kí èèyàn jẹ́ àlùfáà Ọlọ́run. Ara ẹ̀bùn Ọlọ́run pé kí èèyàn jẹ́ ẹni àdúrà gbà. Ṣùgbọ́n bí a ò kò bá máa lè pa òdodo, gbogbo rẹ̀ a máa já sí asán. Nígbà tí a kò ní Jésù, bó bá tilẹ̀ ní owó tí ó fi tọrẹ fún àtálíkà, ṣùgbọ́n síbẹ̀ òun láti ní ọkàn ìlépa òdodo kí ìrìnàjò rẹ ní ayé yìí kí wọ́n bá já sí asán, kí a lè jẹ́ ẹni ìjọba Ọlọ́run. Àgbàdúrà ní òwúrọ̀ pé gbogbo ọkàn tó ń gbọ́ wa pátápátá, a ò ní pàdánù rí ní ayé yìí, bẹ́ẹ̀ náà ni a ò ní pàdánù ipò wa ní ìjọba Ọlọ́run. Ẹ̀mí iyì èyí tí a fi ní ẹ̀bùn, ẹ̀mí náà yóò fún wa ní ẹ̀mí ìsọdọmọ láti máa fi lépa òdodo Ọlọ́run. Jésù Olúwa wa, orúkọ mi ni Olúwaṣẹ́un Adésọyà, Prophet Evangelist, The Church of Christ, Ọbadore, Parish 1.
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أدوبي فون أولون أبا لاغبارا أبا غوغواي إيكي أولون أولون كما با نبي ومحمد أما يا أمينين واسين موتورو إيكي أولون فون بغوانا لاپاپو إيتا ففي بارا سورو لاروي أوناني أولون توصفان نبي نال القرآن إيكي gbogbo

ẹ mọ̀ kú bójú ọjọ́ ṣe rí gbo olólùfẹ́ ètò wa ètò yín ojúmọ́ rè tiléeṣẹ́ bond fm 92.9 tí a fi kalẹ̀ sí ojúlé kìíní tó ní hálẹ́gbẹ̀ẹ́ òpópónà adékúnlé fájú yìí lágbólé ìjọba onígbòògbò kíndọ̀ níbi tá a pé bí tá a wà yìí ó ní ìkẹjà lẹ́kọ̀ọ́ ojúmọ́ rè ojúmọ́ aláyọ̀ ojúmọ́ àlàáfíà náà ni yóò jẹ́ pé a jẹ́ fún gbogbo wa wọn ni báàdì lónìí báàlẹ̀ lórí àdúgbò bá lónìí ìlú lágbo ọkọ̀rọ̀ ọjà lójúde ọba káwọn kí ọba bá rí ẹmí lọ́wọ́ ṣẹ́gun àjàsọ lásìdẹ̀ ìwọ àwọn òṣèlú gbogbo káfàtà lọ́sẹ̀ àlùkòsí tó láàárọ̀ akin lọ́pọ̀lọpọ̀. ẹlẹ́wọ̀n béèrè báwo la ṣe ń ṣe àṣeyẹtì alákànṣepọ̀ báwo la ṣe ń lo àlùyọ lẹ́dọ̀ nàìjíríà ń bá gbà mú ni o ta la lejò mi ta ló wá kí mi fún ti ojúmọ rí ọjọ sátidé wọn aláṣẹ ilé iṣẹ bọ́ọ̀dẹ fáwọn lórí tẹ ní kò mọ kò lórí afẹ́fẹ́ o òun náà ni oṣù tuntun ọ̀ràn mi níṣẹ́ o ìmọ̀ọ́mọ̀ ọ̀kà láwọn ọ̀rẹ́ dr túnde ọlálẹ́kan ara àwọn ayé àgbogbo tó jẹ́ pé ẹ̀ta rí sí wákẹ́ tó bẹ̀rẹ̀ ètò bàbá wo kẹnu àrítọ̀dọ̀ ọtí náà pàṣẹ júlọ̀ sọ̀rọ̀ pabọ́lá àrí àwọn àdúrà tẹ tọ́ka sí ní ẹsẹ̀ bíbélì lágbègbè olóyè fàkọ̀rẹ́dẹ́ àgékò èdò onílàtàdú èkìtì àdúpẹ́ lọ́wọ́ yóò oṣù tuntun. wọn bàbá wa wọn ní bí àkùkọ bá ti kọ lójúmọ́ ayọ̀ ló mú wà oṣù tuntun ní oṣù tá a wà yẹn tí í ṣe oṣù karùn-ún wọn ni wo ti ń rọ̀ mọ́ ti ìbànújẹ́ ẹkún kò ní ṣẹlẹ̀ sí ń kálukú wa orílẹ̀-èdè wa nàìjíríà oṣù tuntun ọmọ kẹnu iṣẹ́ tó ń ra mímọ́ pọ̀ láàárọ̀ yìí wọn ní olórí aṣọ yé wa kò ní fún àyà o wọn ní àwọn ọ̀tá wọn ò ní péjọ ọ̀fọ̀ sílé ń kálukú wa láṣẹ lẹ́dùmarè oṣù tuntun ọ̀pọ̀ òkẹ́nu iṣẹ́ ìpọ́ o oṣù yìí oṣù àlàáfíà oṣù bùkún ìdùnnú àgbéga ànító àti ànísẹ́kù yóò jẹ́ gbogbo olólùfẹ́ ètò wa ètò ìjùmọ̀ rè ṣe é gbàgbé òní ni ọjọ́ sátidé ọjọ́ kejì oṣù karùn-ún ọdún 2026 tá a lè pè ní ọjọ́ kẹrìnlá dukahada 1447 sheik yakubu dúpẹ́ lọ́wọ́ yóò bábùlà àdúrà wa yóò gbà àwọn onímọ̀ ẹ̀rọ wa tá a jọ ṣiṣẹ́ papọ̀ lójúmọ́ rè tòní òun náà láti rí ẹ̀jìnì ajẹ́jẹ́ lówó iṣẹ́ lálẹ́ ṣe o ẹ̀jìnì adésínà ẹlẹ́rìí ẹ̀yẹ láìgbàgbé ẹ̀jìnì awalẹ̀ ọmọ eégún bákan náà agbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tó wà ní ìloro wa náà gbé wọnú ara wọn ni ẹran wọnú egungun wọnú ẹran sí ẹ̀sọ́ àyìnlá ọlọ́wọ́ ẹ̀síkò friday àmàkùṣẹ́ o blessing àlùkò ló ń pe sókè tó ń gbé sílẹ̀ ọ̀tẹ̀ ní abẹ́ o supervisor fáwọn ètò láti ṣe títí di aago méjìlá ààbọ̀ gayatu bello ashiru gbogbo ẹ̀ lọ́dọ̀ igbákejì ọ̀gá fáwọn ètò láti fàtọ̀rọ̀ ìlú ogun láìpẹ́ oṣù tuntun á tù wá lára gbogbo dúkìá tá a mú wọnú oṣù yìí àtàwọn àtẹ̀yìn kò ní bàjẹ́ o ìwàlẹ̀ ayé wa kò ní díbàjẹ́ láṣẹ lẹ́dùmarè oṣù tuntun owó lóríṣiríṣi owó náírà ṣẹ́ǹkọ́lẹ̀ euro dọ́là pounds yẹ́ǹyọ́n gbogbo owó ẹlọ́tàrí sí wa ìṣojú òkúlẹ̀ 0706316 tẹ̀bá ń bèrè nípasẹ̀ oṣù tuntun tọjọ́ ká wọ̀ yìí a sì kú palẹ̀ mọ́ ọdún iléyà yóò bá láyọ̀ àti ní àlàáfíà ra ká mọ́ fẹ́ ran àwọn ìsọdún wọ́n fún bẹ́yìn o ẹ má fẹ́ ran àwọn ìsọdún torí ọlọ́mọ ibẹ̀ yìí o torí aláàmú ibẹ̀ yìí o ká mọ́ fẹ́ ran àwọn ìsọdún aago mẹ́fà ku
ìṣẹ́jú méjìdínlógún rólù ẹ̀ sókè lọ́wọ́ oṣù tuntun jùlẹ̀.

Ẹkú ojúmọ́ gbogbo ilé o. Mo kí gbogbo wa ní orúkọ Ọlọ́run wa láàyè. Mo sì kí wa káàbọ̀ sí ètò ìdílé àdúrà. Níbi tí gbogbo wa pátápátá ti jẹ́ ìdílé kan nínú Kristi. Tí a ó sì máa jọ gba àdúrà, àgbáyọrí àti àgbàṣẹ́gun ní èdè abínibí. Orúkọ mi ni Ajíhìnrere Odúpẹ́ Ọdúnlami. Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní ju ọwọ́ wa sí ẹni mímọ́ Ísírẹ́lì, Ọlọ́run tí yóò fi ààyè gbà wá, tó fi wá sí ipò alààyè ní kùtùkùtù òwúrọ̀ yìí. Kò sí nǹkan tá a fi sàn ju àwọn tí kú ti pa lọ. Ó wù ú nínú àánú rẹ̀ ni tó dá ẹ̀mí àti yín sí títí di àkókò yìí. Ẹ jẹ́ fi fún òun lóní gbogbo ọpẹ́. Ẹ jẹ́ fi fún òun lóní gbogbo ẹ̀yìn. Ẹ jẹ́ kí òsánà sí ọba. Ẹ jẹ́ kí alelúyà sí Ọlọ́run wa. Ẹ jẹ́ pariwo ògógó ni fún Ọlọ́run lókè ọ̀run. Sí ọba àánú tó pa mọ́ títí di àkókò yìí, Ọlọ́run kò gba ọpẹ́ àti yìn wa. Lónìí, a ó máa sọ tẹ́lẹ̀ sí gbogbo iṣẹ́ wa. A ó máa sọ tẹ́lẹ̀ sí ọ̀nà wa. A ó máa sọ tẹ́lẹ̀ sínú oṣù yìí. Mo sì fẹ́ kó o fi tọkàntọkàn gba àdúrà yìí dáadáa. Mo fẹ́ kó o kọ́kọ́ gbàdúrà pé Olúwa, ẹ̀mí sí mi nínú ìrìn àjò oṣù yìí o. Ẹ̀mí sí mi. Ẹ̀mí mímọ́. Mo fẹ́ ẹ̀mí sí yín. Ẹ̀mí sí àyíká àti agbègbè mi. Ẹ̀mí sí iṣẹ́ ọwọ́ mi. Ẹ̀mí sí ohun gbogbo tó ti ń dòkú lọ ní àyíká àti agbègbè mi. Pàápàá jùlọ ohun tó ń dòkú lọ nínú iṣẹ́ mi. Ẹ gba ẹ̀mí sí Ọlọ́run Olódùmarè. Ọlọ́run, mo fẹ́ ẹ̀mí ìyè yín. Ẹ̀mí ẹ̀mí ìyè sínú iṣẹ́ mi. Àwọn tí iṣẹ́ wọn ti dòkú, ẹ sọ tẹ́lẹ̀ ẹ̀mí ìyè kó ti ìlà wá. Ẹ̀mí ìyè kó sáré wá kankan kó wọ inú àwọn iṣẹ́ tó ti dòkú. Gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ ò tí ì rí kan ṣe kan láti ìbẹ̀rẹ̀ oṣù yìí, láti ìbẹ̀rẹ̀ ọdún yìí, nínú oṣù karùn-ún yìí, o máa ní èsì ayọ̀. Àwọn ohun tó ti dòkú, mo sọ tẹ́lẹ̀, gẹ́gẹ́ bí a ti pa mílẹ̀ṣẹ̀ ní kùtùkùtù yìí, gbogbo rẹ̀ máa gba ẹ̀mí ìyè. Mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí ní sọ tẹ́lẹ̀ sí gbogbo ìwọlé àti ìjáde rẹ nínú oṣù karùn-ún yìí. Sọ fún ọba àánú, mi ò gbọ́dọ̀ jáde lékú lọ́wọ́. Mi ò gbọ́dọ̀ jáde lé àrùn lọ́wọ́. Mi ò gbọ́dọ̀ ríjọ́ tí ebi ń pa ọ̀nà. Mi ò gbọ́dọ̀ ríjọ́ tó náà pòǹgbọ ẹ̀jẹ̀. Ilẹ̀ ò gbọ́dọ̀ pòǹgbọ ẹ̀jẹ̀ mi. Èmi àti àwọn ọmọ àti ẹbí mi àti ọkọ mi, a ò gbọ́dọ̀ ṣe kòǹgẹ́ aburú. Ilé ò gbọ́dọ̀ wó pa wá. A ò gbọ́dọ̀ jóná mọ́lé. A ò gbọ́dọ̀ fi ọkọ̀ kọ lu yàn. Wọ́n ò gbọ́dọ̀ fi ọkọ̀ kọ lu wa. A ò gbọ́dọ̀ ṣubú dànù. Òye ojú, òye inú kò gbọ́dọ̀ kọ wa. Ìrìn àjò oṣù yìí, ó dẹ̀ máa pé mi. Ìrìn àjò oṣù yìí, ó máa pé àwọn ọmọ mi. Ìrìn àjò oṣù yìí, ó máa pé ọkọ mi. Ogun yé pàtà ó wà ń bẹ́ yẹn ràn wá lọ́wọ́. Kò ní ti ẹnu mi jáde. Kò ní ti ẹnu àwọn ọmọ mi jáde. Mi ò ní súré pe ará àdúgbò fún ìbànújẹ́. Mi ò ní súré pe ẹbí fún ìdààmú. Mi ò ní súré pe ìjọ fún wàhálà. Wọn ò ní torí mi máa sá kiri. Ogun tó lè mú kí èèyàn máa sá kíjokíjo kò ní jà mí nínú ìrìn àjò oṣù yìí. Mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí ní sọ tẹ́lẹ̀. Bẹ̀rẹ̀ sí ní sọ tẹ́lẹ̀ sí ohun gbogbo tó ti kójọ pé kò gbọ́dọ̀ dànù mọ́ ọ lọ́wọ́ nínú oṣù yìí. Oṣù yìí, o ò gbọ́dọ̀ kó gbogbo èrè nínú o. Oṣù yìí, gbogbo làálàá mi, o ò gbọ́dọ̀ gbé mi lábẹ́ àkóso bó tilẹ̀ ò kó rí. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run ohun gbogbo tí mo ti dá ṣe, ohun gbogbo tẹ́ ẹ ti fààyè gbà mí láti ṣe. Tí mo ti ṣe àṣeyọrí ẹ̀, kò gbọ́dọ̀ padà dàrú mọ́ mi lójú, kò gbọ́dọ̀ padà sọnù mọ́ mi lọ́wọ́ nínú ìrìn àjò oṣù yìí. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run gbogbo ohun tá a ti kó jọ, gbogbo ilé tó o ti kọ́, gbogbo ohun tó o ti kó jọ, owó tó o ti kọ́, owó tó o ti kó jọ, tó o fẹ́ fi ṣe nǹkan rí, ò ní padà ná dànù lórí àìsàn nínú ìrìn àjò oṣù yìí. Wò ó, ọfà tí àwọn ènìyàn fẹ́ ta kò ní bà ọ́ lóṣù yìí. Ìtí àwọn ìka kan fẹ́ ta, kì í ṣe pé bóyá wọ́n ní èèyàn kan lọ́kàn tí wọ́n fẹ́ ta lù. Wọ́n máa ń dédé ta sínú afẹ́fẹ́ ni.
loruko baba omo emi mimo koni ba koni ba emi koni ba awon omo wa koni ba awon oko wa koni ba aya ti e na o fe ko so fun olorun pe gbogbo awon te ran si mi ti anu mi be lowo won losu ti ore mi be lowo won losu olorun je ko ri mi ni kia kia gbogbo awon te ran si mi te fi se anu ran si mi te fi se igbedide ran si mi ki gbogbo won wa jise fun mi ni kia kia awon te ran mi na si lati sanu won ati lati gbe won dide e ran mi lowo e ku mi ni pa lati le se won te ran mi olorun emi mimo oju mi gbodo ri bi o ninu irin ajo osu karun yi oju mi gbodo ri bi oju awon omo mi gbodo ri bi oju oko mi gbodo ri bi won gbodo pe mi ni apedi won gbodo pe mi ni apeta ninu irin ajo osu yi o gbadura ebi ojo kankan o ni pa mi bi olorun tin be ti emi re nbe laye mo gbadura o ebi ko ni pa mi ko ni pa awon omo mi oda onje ko ni da mi oda owo ko ni da mi bi olorun tin be ti emi re nbe laye ni gbogbo ti january o ko le ti february o fe fun mi to ti march gbadani ti april ko lowo o ya ko da le fun mi lori igba ninu osu mei osu yi de ma pe mi o ma pe olorun o ma pe gbogbo eniyan ta jo gbadura e osu yi emi ati ma jeri ton ba tin pe awon eleri awon la ma siwaju tori ojojumo ni olorun ma ma fi aye wa dara ojojumo ni enu wa ma ma kun fun eri ojojumo la ma ni aye ope ma yo fun wa mo gbadura o gbogbo awon ati ajo gbadura kutukutu owuro e adura o ni se ti eti ninu osu yi ogun ti apa adura o ka ko ni ja o be ni oluwa ti enu mi so ogun ni fun olorun loke o ti o ba fe ma gba adura yi lojojumo ti o si ni whatsapp lori ero agbeka re o fe ko te ateranse lati ori whatsapp si number ti won pe ni pe e fi mi si idile adura number na ni 080 21 22 20 22 nankan si 080 21 22 20 22 emi mi se ni toto aji ere mo dupe aya odun lami.

0: ever pe foluwa orilede aye gbogbo ever pe foluwa eyin eyan re eyin te do le oluwa ni agbara olorun e fi ope pelu yogo fo olorun oba to pa amode ni olorun to nso oba to ti wa leyan oba to ran wa lowo oba ti o pada leyin wa oba to just le mana ye gbo lori eto kokoko nu we rin loni le se bond fm 2.9 to wa ni gbogbo je are ni keja leni ti sojo aba meta saturday ojo keji ninu osu karun odun 2026 amanyan olorun wa logo ni o baba ologo ti o ma gbogbo lo tun ji olalekun lo ko mi
1: e ku ojumo gbogbo olorun akoko ni ile se bond fm a jire bi ododun bi o oni ni ojo saturday ojo aba meta laide o paro ojo keje osu karun odun 2026 ta to le pe ni ojo kanila dul kahada 4047ah asi ku ko posi ajo osu tutu yi o idunu ayo alafia abuko agbega yo mo ba gbe laaro iwo da ko fun okele won ni ki ra won be awon awe to wa lori tabile wa kalubari ko wo saturday telegram wa pelu mi leadership weekend no gbeyin ati gbe legbo
0: ti ra ye mo so mi bible yo ni gbagbo bere yele atarigba ayo dede akode gbagara o ye mi o ye mi kilo aye wa lori to koko nu we royin irowo ye wa iromo ye wa ire pari wa ye wa kilo doba lode ni ko ra hun ko pe kare gbogbo wa nje ajamo pe arebola mi ti ru wa ti kede lo fararo lori eto abo ati onje ti won si so di mo pe iya to je awo nse ko se leyin awo eto abo to mehe lori de wa nigeria
1: arele de wa nigeria so gbola mi ti ru bu won ya de lo sere de kenya rwanda france ko lo ba ye ki won lo layo ati ni anafa wo pada si olule wa abuja
0: lori aro bi pe ran wa ti olede america ni awon fe se fun nigeria ni pe eto abo yẹjẹ wo pe America tin so ni wo pe awon tun se agbeyewo iranlowo ta won fe se fun Nigeria o lori kini lori eto abo ina ni won ni tori pe o da be ni pe a ni lo awon owo
1: sikisiki mami owo de o governor ti pinle ko babajide sanwoolu won ti bo lu egberun adota naira 50,000 naira fun atileyin owo osu fun awon osise fun ayejo mede to gbode kan lanu ode yi
0: won podo lodo olomi to re pata ro ma lo sibe ti o niyan ko dani kini odun lenu enikan gbo yan lo wori alefa yan fun o fe debe se wa ri wori alefa yan pe won fe dori alefa da be ni pe won fe ma fe gbo selu adc ti won se gba idajo fe ma fo si wewe o obi ku apaso atiku makide ameji atawon mi gbogbo ro je pe anise won sa wori alefa pe dandan emi ni o nlo fe ma de gbo selu adc lamu bayi
1: ni ipinla jigawa gomina be na gbo igbese kan lanu ode tele tele o ti je afaru ogboro gba won sise o ni won gba won sise toto sise o egberun mewa won jo won yo 10,000
0: lori ara nipa ile igun asofin elekoko laaro eto ye pe nkan lekun gbagbagban je je mo pe awon gomina gbono to je te gbo selu apc awon agbagba ile igun asofin gbogbo won pe wamuwamu o lori ati se eto idibo abele ati pe awon owo gan lo je ko won lanfani lati ma tun ko ile igun asofin
1: a ma se nkan ni orede wa nigeria o awon ka ko lo ye lokan pada o lori awon ti a jigbe pamo lo sinu gbo awon arabirin kan pada leyin osu marun nje ejo pe o si wa nu oyun ta lo loyun fun nu gbo afama ko ma je pa awon afemi si awon aparidaye na ni o
0: lori ara nipa idaja ele ti yo je pe oje ti ile ejo to ga julo ti egbe oselu pdp to je pe won se adabo re bayi nje je mo pe awon ko mo egbe oselu na won ni awon fe o e ti won so di mo pe alagba senator te pe wa ko je won legba ada legba sufin adofoso abara ni oje asaju abi adari egbe oselu pdp won la won fa mo
1: ile se to bo le wa nigeria ni ka lo ko le o ogunjo osu kẹfọ ọdun ta wa dibo ta pe ni abẹnu ka pe ni by election awọn ipinlẹ mẹfa kan won ṣeto dibo naa
0: ye jamọ pe alagba kan o ti sọ nimọ laaro yi o nibi ti a ba ti ri ẹgbẹ oselu to ba dabi ẹni pe boya awọn ti wọn jẹ alatako wọn o ri tete walẹ o lewu lọjẹ fún ètò ìdò pàápàá jùlọ ṣẹ́rọ́dún 2027 ti a wà nínú ìta fẹ́ bọ́ sí yìí ipi ẹgbẹ́ òṣèlú tó bá dàbí ẹni pé bóyá àwọn tí wọ́n jẹ́ alátakò wọn ò rí tètè walẹ̀ ó léwu lọ́jẹ́ fún ètò ìdò pàápàá jùlọ ṣẹ́rọ́dún 2027 ti a wà nínú ìta fẹ́ bọ́ sí yìí ipi ó léwu fún nàìjíríà tó bá jẹ́ pé àbárí ẹgbẹ́ òṣèlú alátakò tó máa rí tètè walẹ̀ dáadáa o lewu nbẹ loko longe o longe fun e ewu ni alagba olotẹ so be gan egbo laaro
1: ijọba apapọ le wa nigeria ti ya egbelemu kowo sọtọ o edegbeta bilion naira o le mejidinlaadọta lori kini ajẹgbọ bi ibaworo
0: yaye mo pe awọn ajẹgbọ ise parapọ le wa nigeria won ba ijoba soro won ni se yi owo osu ti o se gba kere jojo won ni owo osu awon to je pe yo ni tumo yo ni kimi ti o je pe o tun ni awon ajemonu kan to je pe yo lewura ko gboro juno osu keje lo ti ijoba fi wa nkan se lori e o
1: oba ti ilu eko oba iwanu lai baba to je ake olowo eko baba fuwa wọn ni digbidigbi la wà láyé efcc láti gbogbo ti ìwà ìjẹbanu lórílẹèdè wa nàìjíríà.
0: èdè ọ̀fẹ́ gbọ̀wọ̀ ẹlẹ́yọ̀ aráalé ọ̀fẹ́ gbọ̀wọ̀ ara oko láàrin àwọn àwo láàrin àwọn àjọ elétò òdìbò lórílẹèdè wa nàìjíríà pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ olùkópa ní ètò òdìbò ni o lórí ìlànà tí wọ́n sọ nígbà pé wọ́n lo ìmọ̀ ẹ̀rọ ọ̀gbàlódé láti ṣe àkóso ètò òdìbò ọdún 2027.
1: ọdún akẹ́yìn ọmọ olè o àwọn aṣáájú ní òkè ọya wọn ń ta bá ní ká máa wo àwọn ààrẹ tó ti jẹ́lẹ̀ wa nàìjíríà. Ẹ tó sọrọ fún àwọn jù náà ni aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gómìnà Sani ló pe àkíyèsí ọ̀rọ̀ yìí.
0: Àjọ elétò òdìbò ilé wa Nàìjíríà ti mú ogúnjọ oṣù kẹfà láti ṣe àtúndì ìbò sí àwọn ìpínlẹ̀ mẹ́fà kan.
1: Ẹ̀kọ́ bú kele ìwọ náà Nàìjíríà ó dà kó búkú bàjẹ́. Ilé ìjọsìn Anglican.
0: Kí ló ṣẹlẹ̀?
1: Wọ́n ní àfàrò fún gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ́ ẹ máa sọ fake miracle. Àbí ẹ̀kọ́ ni ayédèrú iṣẹ́ ìyanu. Wọ́n ní ẹ̀tọ́ bó ṣe kẹ́ ẹ̀tọ́ nínú bíbélì ẹ mọ́sọ ayédèrú iṣẹ́ ìyanu.
0: Oúnjẹ tí ọmọ bá kọ́ lẹ̀ ọmọ ni ó fi jẹ. Nígbà tí Adébáyọ̀ Adélábù sọ pé òun òṣìṣẹ́ wọ́gẹ́ di alákòóso ètò agbára náà mọ̀nàmọ́ná. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yan alàgbà Joseph Tégbè gẹ́gẹ́ bí ẹni tí ó máa ṣàkóso ètò náà. Ṣùgbọ́n níbẹ̀ àwọn ọmọ Nàìjíríà ti ń gbóyè fún.

0: fáwọn olùkọ́ pé eré jẹ́ ìyá ilẹ̀ ti gbà ké sọ̀rọ̀.
1: Àjẹ́ lẹ́tọ̀ ọdún orílẹ̀ èdè wa Nàìjíríà wọ́n ti bu ọwọ́ lu pé bàbá Ahmed òun náà ni alága fún ẹgbẹ́ òṣèlú kan èyí tí wọ́n pè ní PRP.
0: Níjọ níjọ náà máa lọ àràfà lálọ́bọ̀ wọ́n ṣe wá ní kò lọ́ máa lajì kò lọ́ máa lajà wípé olùyọ́ ọba dé o bó ti ẹ̀jẹ̀ kówó epo tí ọkọ̀ funfun ń lò ó ti lọ sókè.
1: Ṣé wọ́n ti ní ẹṣẹ́ ni kìí ga lójú ọ̀tá ẹni? Ìgbákejì ààrẹ tẹ́lẹ̀ rọ́wà Nàìjíríà tí wọ́n tún jẹ́ òdíje nù pààrọ̀ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP nínú àwọn ètò ìdìbò rẹpẹtẹ tó ti kọjá lọ ìyẹn Atiku Abubakar. Wọ́n sọ ní mọ̀mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ní ẹ̀kan mú ebi ẹ̀kan ń ro lágbára ẹ̀ wá ń ṣe àtúgbékalẹ̀ àti àtúndàyídà àti àtúrò àwọn ebikẹ́bi máa pa ọmọ Nàìjíríà. Ìrẹsì kì í ṣe pé kájọjọ ń gbàtẹ mú gbogbo ọkọrin gbàlọ́wọ̀ yẹn wá ń pè àwọn ìrẹsì káàkiri kò ṣiṣẹ́ kankan lára àwọn èèyàn Atiku Abubakar ló sọ bẹ́ẹ̀ bí kọ́.
0: Ṣiṣẹ́ ló máa dé ẹ̀kọ́ lára ẹ̀kọ́ ilé àtẹ̀kọ́ ẹ̀kọ́ oko ó tóbi ju ẹ̀kọ́ ilé lọ kí n pè ọ́ sàkíyèsí àtàpàkò lójú ọ̀ká NDLEA wọ́n gbé ìgbésẹ̀ kan lánàá òde ibùba tán tí wọ́n gbé gbòógì olóró ìlú lẹ́wọ̀ àbújá wọ́n dàwó tuntun àwọn afurasí méjìléláàádóje lágbọ́pọ̀ palẹ̀ wọn mọ́.
1: Lórí ọ̀rọ̀ nípa epo tí ọkọ̀ òfurufú rò tó wọn gbogbo ìjọba àpapọ̀ ti mú dá gbogbo àwọn mùsùlùmí tó fẹ́ rìn àjò àjò ọdún yìí lójú pé ẹ mọ́ mi kàn kò lè pa ìrìn àjò sílẹ̀ mọ́ àjò ọdún yìí kò lè pa lára bí ti wù ọmọ.
0: Ó mà di tú o. Àwọn iléeṣẹ́ aṣọ́bodè lẹ́wọ̀ Nàìjíríà àwọn ìyàwó wọn. Ìwọ náà lọ tari àkọ́bọ̀ òkèlè. Ìwọ lọ́rùn ẹ̀yẹ lọ́wọ́ àwọn náà tó jí. Ilé àkọ́fún kò bàjẹ́. Fún ti ẹ̀ka ti lọ òwèrè. Wọ́n darapọ̀ mọ́ gbígbé igi àbẹ́jọ padà ìpolówó gbígbé igi mísínú mísíta oxygen carbon dioxide yàtọ̀ ń bẹ láàrin ara wọn.
1: Lórí ìkọlù tí àwọn ọmọ orílẹ̀-èdè South Africa tó ń kọlu àwọn àlejò ni orílẹ̀-èdè náà tí wọ́n ti ṣẹ̀ṣẹ̀ àbàgbé fún àwọn àlejò. Jẹ́jẹ́ wọ̀nyí pé ẹni tó jẹ́ ààrẹ ni orílẹ̀-èdè náà ti ń sọ nímọ̀ pé tó ẹyí tí ẹ wá ń kọlu àwọn àlejò tẹ́ ẹ̀ ń lé wọn lọ iṣẹ́ mẹ́rin lẹ́yìn gan fún ayẹyẹ ti dá sílẹ̀. Lẹ́yìn ìgbà tẹ́ ti ń lé àwọn àlejò tẹ́ ẹ̀ ti ń kọlu àwọn yìí lẹ́yìn ìkọlù yìí gan iṣẹ́ mẹ́rin lẹ́ ti dá sílẹ̀.
0: Ẹ dẹ́rùn wo èmi àbẹ̀sẹ̀ kù bí òjò ẹ tari mílíọ̀nù kan náírà sí ni. Ẹ rí i pé Anthony Joshua ń nà bí ìgbà jẹ ni o. Erí mi ò gbé lọ́dọ̀ tí jọra rí kan.
1: Pọ́tébù ló sọ bẹ́ẹ̀. Pọ́tébù olórí ẹsẹ̀. Ó ní lọ́wọ́ lè wá bílíọ̀nù àwọn máa lo Anthony Joshua. Ọbẹ̀ kò rí pẹ̀lú Anthony Joshua. Orí ẹ̀ ó tún.
0: Kí á lẹ̀yìn kóòtù wá ń wò báyìí o.
1: Ṣé mo jẹ́ kóòtù pọ́tébù? Kóòtù pọ́tébù kọ́ lè ní pé kóòtù àwọn pilọ́ọ̀tì àwọn onúrù.
0: Lẹ́yìn wo ọjà.
1: Kóòtù àwọn tóbi mi ṣe kóòtù pọ́tébù. Lẹ́sàn-án lukú.
0: Olùkọ́ni náà lọ sáwọn ẹgbẹ́ ẹ̀dá jádókè lọ.
2: Ìyá kíkẹ́ lọmọ ẹbí lọ́dẹ tá ìwọ gba gbogbo ilé kan lórí àtìyàrun ọmọdé báyìí.
3: Ẹ̀yin náà rí bẹ́ẹ̀ kò sígbà tá yarun kíkẹ́ lọmọ tí kì í sunkún torí ṣe ló máa ń kan bẹ́ẹ̀ kẹ̀ irun àwọn òkúrò lójú kan.
4: A jẹ́ wípé o ò tí ì gbọ́ nípa Mediana Zero tó ti ń Living Growth Conditioning Milk nìyẹn. Láti ìgbà tí mo ti ń lò ó fún àwọn ọmọ mi ni irun ò ti kàn wọ́n mọ́. Ọmọ tó bá lo Mediana Zero tó ti ń Living Conditioning Milk kò ní sunkún bí wọ́n bá ń ba ìyarun ẹ̀. Bẹ́ẹ̀ ni irun ó máa dùn sí i. Tó bá tún wá lo Mediana Zero tó ti ń Hair Booster Cream ìyẹn gan fún ẹ òjogún ni. Ó ṣe ń ṣiṣẹ́ fún irun láti rọ̀ ni yóò tún máa mú un kún tí yóò sì máa gùn sí i. Irun rẹ̀ jẹ́ níwájú tàbí nípakọ̀ ọmọdé ò sí níbi tí Mediana Zero tó ti ń Hair Booster Cream bá wà.
3: Mo ní màá ti wá rí àwọn èròjà àtúnṣe Mediana ọmọdé yìí.
4: Gbogbo èròjà àtúnṣe Mediana wà káàkiri pè wọ́n sórí 0702-500-7861 àti 0809-179-9333. Mediana.
5: Gbogbo ohun tí ìrùn rẹ nílò.
6: Out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? The GC Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime and

0: ẹkú oríire kábíyèsí. Wednesday 6th of May ni ètò yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀tùtù títí di ọjọ́ keje oṣù karùn-ún. Friday 8 ni bíbọ ifá. Saturday 9 ni jíjẹ oyè àwọn ọmọ ìlú. Sunday 10 ni jíjẹ oyè ìdánilọ́lá. Tuesday 12 ni gbígbàlejò àwọn ìyàwó ilé. Thursday 14 ni gbígbàlejò ìyálọ́jà bàbáládé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó torí pé àṣekágbá wáyé ní ọjọ́ Sunday 17th of May 2026 níbi tí Alhaji Musliu Haruna Ìṣọ̀lá ti máa dàlú bọ́lẹ̀ fún gbogbo lọ́bálọ́ba.
1: Ọpẹ́ ni ká mi àdá, ijó ni ká mi àjò, ayọ̀ ni ká mi ayọ̀.
0: Gbogbo ọmọ ìlú kò tún ẹ kú oríire. Àṣeyí ṣàmọ́dún olùkéde àwọn olóyè tó jẹ́ ọmọ bíbí ìlú. Tẹ bá wá ojúlówó ilẹ̀ tẹ lè fi kọ́ ilé gbígbé tàbí fún okòwò. Gemini 23 Realtors Limited wà fún yín. Tí ẹ bá fẹ́ kọ́ ilé tó máa fi yín lọ́kàn balẹ̀ tàbí tí ẹ bá fẹ́ ra ilẹ̀ fún ìṣòwò. Gemini 23 Realtors Limited ti ṣètò gbogbo ẹ̀ fún yín. Ẹ tara ṣàṣà lọ sí Gemini 23 Realtors Limited fún gbogbo ọ̀rọ̀ ilẹ̀ àti ilé rírà. Ilẹ̀ ti wà jàǹtirẹrẹ ní oríṣiríṣi. Ilẹ̀ wà ní Olúke tó súnmọ́ iléeṣẹ́ Dangote ní Ìtòrí fún 1 million naira per plot. Ilẹ̀ wà ní Onígbẹ̀dú tó tún súnmọ́ iléeṣẹ́ Dangote ní 1.5 million naira per plot. Ilẹ̀ oko náà sì wà ní Ọdẹ́dá ní ìlú Abẹ́òkúta fún 1 million naira per acre. Ilẹ̀ sì tún wà ní Funab ní ìlú Abẹ́òkúta fún 2 million naira per plot. Tẹ bá fẹ́ bá wa ní gbólóhùn nípa àwọn ilẹ̀ wọ̀nyí, ẹ kàn sí Gemini 23 Realtors Limited ní Akọgun Adjosin Road, Church Pole Bus Stop, Ìbà Ọjọ́ ní ìlú Èkó. Ẹ kàn sí wa lórí aago 0706-151-8612 tàbí 0703-190-8656.

0: igbákejì òun dókítà Peter Ape àti ẹni tó jẹ́ alákòóso ètò Oyèyíjẹ àti ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ náà olóyè Thompson Amule wípé kí wọ́n rí i pé wọ́n gbé àwọn ìgbìmọ̀ kan tó jẹ́ ìgbìmọ̀ fìdíhẹ́ tó jẹ́ pé àwọn náà máa ṣe àkóso ìlú Ogunbiri báyìí kí àlàáfíà ba lè jọba ní ìlú ọ̀hún kí ètò ààbò kó sì dé ní ìlú náà ẹni wọ́n gbọ́ ìwé ìròyìn The Nation láàárọ̀ ẹbàrún yìí ń bẹ̀.
1: Kọ̀ọ̀kan náà lè sọ ẹbọ́ lẹ́fẹ̀ẹ́ náà ló jẹ́ pé ó ń tẹ̀síwájú fún ti àárọ̀ ìkọ́sí àpẹẹrẹ àánú náà ló jẹ́ pé àríwá jádókè lọ́njúlẹ̀.

0: ìyá kíké lọmọ ebi ló dé tọrùwọ gba gbogbo ilé kan lórí àti yarun ọmọdé báyìí
1: ẹyin náà wí bẹẹ kò sí bàtà yarun kíké lọmọ tí kì í sunkún torí ṣe ló máa ń kan bẹẹ kẹ irun ọwọ òkúrò lójú kan
0: a jẹ wípé o ti gbọ nípa mediana zero to ten living broth conditioning milk nìyẹn láti ìgbà tí mo ti ń lò fún àwọn ọmọ mi ni irun ò ti kan wọn mọ ọmọ tó bá lo mediana zero to ten living conditioning milk ò ní sunkún bí wọn bá ń bá yarun ẹ bẹẹ ni irun wọn máa bùn sí i tó bá tún wá lo mediana zero to ten hair booster cream ìyẹn gan fúnra ẹ odógún ni bó ṣe ń ṣiṣẹ fún irun láti rọ ni yóò tún máa mú un kún tí yóò sì máa gùn sí i irun rẹjẹ níwájú tàbí nípàkọ ọmọdé ò sí níbi tí mediana zero to ten hair booster cream bá wà
1: bó ni màá ti wá rí àwọn èròjà àtúnṣe mediana ọmọdé yìí
0: gbogbo èròjà àtúnṣe mediana wà káàkiri pé wọn sórí 0702-500-7861 àti 0809-179-9333 mediana
2: gbogbo ohun tí irun rẹ nílò.
3: Centenary Lexus ti gbogbo àdàbí ìyá Lagos State. Assalamu alaikum. Èyí ni láti rán gbogbo mùsùlùmí létí. Pàápàá jùlọ àwa àdàbíyà ní ìlú Èkó. Fún wa sí ìta gbangba. Tá a mọ̀ sí Centenary Lecture. Ti ìsàmì ọgọ́rùn-ún ọdún tí wọ́n ti da ilé ẹ̀kọ́ Zumuratu Adabiya Alkamaliya Arabisco. Tí wọ́n ti dá a sílẹ̀ láti ọdún 1926 títí di ọdún tá a wà yìí. 10/5/2026 ní Lagos Central Mall, Namda Zikwe Street, Lagos Aila. Bẹ̀rẹ̀ láti aago méjì ọ̀sán. Alhadru Fizali Kẹlẹ́yà. Oníwà sí àgbà ọjọ́ náà ni. Sheikh Lukman Muhammad Al-Jabe. Owóyalé Al-Adabi. Lábẹ́ alága gbogbo ilé. Sheikh Mubarak Abdul Qadir Shigini alaga adabiya Lagos State Ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́ bàbá wa Alhaji Agba àti gbogbo àwọn ọmọ kí wọn tí wọn ti lọ olùgbàlejò àgbà bàbá wa National President Ansarul Islam Society of Nigeria Al-Mu'allimuna Al-Kuramah Al-Kuramo àwọn olùkéde àwọn Alumni Association of Al-Adabiya Institute Lagos State Chapter a ó máa retí yín.

0: APC progress. APC progress. Ẹjí gbogbo ọkàn tó sùn lọ, mo faramọ́. Èmi faramọ́ APC, mo faramọ́. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa, Bọ́lá Ahmed Tinubu, the President of Nigeria. A dúpẹ́ lọ́wọ́ wọn fún ti ọmọ wa, Dr. Amsat Obafemi Kadri. Wọ́n fà sílẹ̀ gẹ́gẹ́ bí olùdíje Gómìnà ìlú Èkó ní abẹ́ àsíá APC. A dúpẹ́ ẹ̀dẹ̀ tún dúpẹ́ fún bàbá wa, Prince Tajudeen Oluyole Olusi, fún akitiyan tí wọ́n ṣe lórí ipa takuntakun tí wọ́n kó lórí gómìnà wa àti lórí Lagos State. A dúpẹ́ púpọ̀. Àwọn ẹbí àjànàkú ti létoko. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìlú Èkó àti ará ìlú Èkó nítorí Kadri Obafemi Amsat tẹ́tọ́ fà sílẹ̀ gẹ́gẹ́ bí gómìnà. Ó jẹ́ ọmọ inú ilé wa nínú gẹ̀gẹ̀ ní ìlú Èkó. A dẹ̀ dúpẹ́. Àbí àjànàkú náà dẹ̀ jẹ́ ìkan kókó nínú ìgbà èdè. Àwa rí pé wọ́n wá fa ọmọ wa sílẹ̀. Ó jẹ́ ìdùnnú àtayọ̀ fún wa. Àwa ní pé ká dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alátìlẹyìn àti gbogbo ọmọ ìlú Èkó, ará Èkó, àti gbogbo ẹgbẹ́ APC lápapọ̀, àti gbogbo àwọn aláṣẹ. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o. Ẹ̀kọ́ àtìlẹyìn wa o. Ìlú Èkó a máa dára sí. Nàìjíríà náà a náà dára sí. A dúpẹ́ o. APC progress. Olùkéde Aishe Fáṣẹ̀sán Rasaq Ajanabu, Bàbá Lọ́jà Babaláji General Oshodi Sọ́lọ̀ Local Government, DG Ajanabu Royal for Tinubu Amsat, Lagos State Ambassador. Ṣé a dúpẹ́?
1: We are glad to have Mr. Casey from the Business Hub here with us in the studio. Mr. Casey, you're welcome to the studio.
0: APC progress. APC progress. Ẹjí gbogbo ọkàn tó sùn lọ, mo faramọ́. Èmi faramọ́.

0: Kókó olúwẹ́lẹ́sẹ̀bọ́lẹ́fẹ̀ mẹ́rin jẹ́ pé ó ń tẹ̀síwájú bí aago méje ṣe ku ìṣẹ́jú márùndínlọ́gbọ̀n tí ọba rí bẹ́ẹ̀ ẹja lè kanna torí ṣe táǹkì parí ìkọ́lé ta fẹ́ jẹ́ o ṣùgbọ́n ìgbọ́dọ̀ wọn pàkíyèsí bí wọn bá lọ sílé ìwé alákọ̀ọ́bẹ̀ tó lọ sílé ìwé girama ní wọn yàn ní táǹkì pa ta ní gbòde fáfitì ńkọ ọlọmọ àwọn olóyìn tán nígbà kò burúkú bàjẹ́ aago ṣẹ̀gẹ́fẹ́ tẹ̀ ló ń pè mí sí àkíyèsí àtàríre mọ́kọ́ àtúnṣe ti lu mu sí lọ́jọ́ kí n tún lọ sọ́dọ̀ àwọn òṣèlè wa nàìjíríà ó kún fọ́fọ́fọ́ fáwọn ìròyìn ni wọ́n ti dé sí padà nígbà tí yorùbá wọn abọ́nà dé sí padà jẹ́jẹ́ àbọ̀ ní gbogbo ẹni bá tó ní wọ́n yà tọ́ kò mú kò wà jẹ́ wọ́n sì wà fún mi lẹ́sì fún mi lẹ́sì o dọ́tọ́ tó jẹ́ lálẹ́ka fún mi ẹ̀yìn mi lẹ́sì o ẹlẹ́jà saka wọ́n ní kí ẹ lánà òde yìí wọ́n pè mí wọ́n ní tójú wọn ò ní gbà ṣùgbọ́n wọ́n ní kọ́ ọmọ ọgbà àbàdàn kọjá mọ́gbà abẹ́kúta lọ sí òkè nígbà mi ò lọ síbẹ̀ o wọ́n ní àwọn òṣèré èdè wa nàìjíríà mọ̀ tí gbósùpà sàdákàtà fún ọ fún ìfarajì lórí ọrọ̀ ajé ilẹ̀ wa nàìjíríà ta ló ń pàkíyèsí ẹ jẹ́ ká sọ́dọ̀ àwọn ìjọba ìbílẹ̀ ogun dàgbàsókè mẹ́tàdínlógójì ṣùgbọ́n bí gbígbá lugi tòkè lákọ̀ọ́kọ́ gbò ẹ tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ mùsùn aláàjì túbọ̀ sọ arúwé lọ ránṣẹ́ ìkíni kúrò fún gbogbo àwọn òṣìṣẹ́ jákèjádò ìjọba ìbílẹ̀ mùsùn ó jẹ́ kó nímọ̀ fún pé ẹ gbìyànjú lọ́pọ̀lọpọ̀ ní ìjọba ìbílẹ̀ àti jákèjádò ilẹ̀ wa nàìjíríà ẹ jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ fún ìdàgbàsókè ọrọ̀ ajé ilẹ̀ wa nàìjíríà lábẹ́lé àti lórílẹ̀-èdè wa nàìjíríà wá sí ládùn àfọ̀ pé iṣẹ́ tá a bá ṣe lọ́jọ́ alẹ́ àti èyí tá a bá fọwọ́ sí kẹ́ni ẹlẹ́ni kọ́ mọ́ jẹ́ṣẹ́ wa olówó sàtìlẹyìn fún àwọn òṣìṣẹ́ láti jẹ́ gbègbè sí ayé rọrùn kọ́ mọ́ wá fún àwọn òṣìṣẹ́ tẹ́kọ̀ wà ní ìjọba ìbílẹ̀ ni mo ṣe kókó ní iléeṣẹ́ bọ́ọ̀lù fẹ́ẹ́ bọ́ọ̀ ń
1: tẹ̀síwájú bí àwọn kan tó bá ti ń wò ó níwá àwọn kan sì máa wò ó lẹ́yìn ṣùgbọ́n bí wọn bá ń sọkò sọ́jà ọlọ́ntọ̀hún yóò mà ní ọ̀rẹ́ tiẹ̀ bí wọn bá sì ń bọ́yàn bí wọn bá ń gúnyán bọ́ọ̀lù yóò ní ọ̀tá rẹ̀ náà lọ́rọ̀ ṣe jẹ́ méjì o bí ọmọ nàìjíríà rẹ̀ jẹ́ pé wọ́n ní ó dàbí ẹni pé ọ̀rọ̀ a ní ìpèníjà lórí àwọn ìlànà ìbánisọ̀rọ̀ ìwà nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tí ń bu ẹnu àtẹ́lẹ̀ tó jẹ́ alákòóso ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ àti ìlànà ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ìwà nàìjíríà bọ̀ sún ti já ní ẹni tó jẹ́ pé ní àkóòtà wàyọ́ wà ní orílẹ̀-èdè Geneva ó wà ní ìlú Geneva ní orílẹ̀-èdè Switzerland níbi tó ti ń kópa nínú ìpàdé àpérò ti àgbáyé èyí tó jẹ mọ́ ti àwọn ìmọ̀ ẹ̀rọ àti ìbánisọ̀rọ̀ tí wọ́n pè ní ITU Council nígbà tí ọ̀pọ̀ ń sọ dímọ̀ pé kí ni bàbá náà ń wá kiri kí ló ń fẹ́ pé kò mójútó ètò ìbánisọ̀rọ̀ lórí Nàìjíríà kò dúró déédé ó lọ kópa nínú ìpàdé ìpàdé náà tó ń sọ dímọ̀ pé ó bẹ̀rẹ̀ lọ́jọ́ kejìlélọ́gbọ̀n oṣù kẹrin ọdún tá a wà yìí tó sì jẹ́ pé yóò parí lọ́jọ́ kẹjọ oṣù karùn-ún ọdún tá a wà yìí ní ITU headquarters nílùú Geneva ní orílẹ̀-èdè Switzerland wọ́n ní òun náà Nàìjíríà náà ń bẹ lára àwọn tó jẹ́ pé ó ń kópa tó sì jẹ́ pé ti jà ní gẹ́gẹ́ tó jẹ́ alága fún àwọn ẹgbọ́n náà ní 2025-2026 wọ́n ní òun náà ń láti kópa níbẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà bẹ̀rẹ̀ sí gbọ́ ẹnu àtẹ́lu pé kí là ń wá kiri gan nígbà tó yẹ pé ilé wa tó yẹ pé ó ń dò tá a sì gbìyànjú àti wá ilé wa ká di kí omi má baà gbé ni lọ àwa sọ pé a tún lọ kópa mi ìpàdé kan pé kí ni àǹfààní tí ìpàdé náà yóò ṣe ṣùgbọ́n lẹ́yìn ọ̀sọ́kà làwọn kan ti dáhùn o wọ́n ní ó ṣe yẹ kó rí nìyẹn pé Nàìjíríà ọkọ̀ lè wà lójú kọ̀kọ́ dúró nígbà tí àwọn orílẹ̀-èdè àgbáyé bá ń ṣe ìpàdé kí Nàìjíríà náà máa kópa mi Nàìjíríà gbọ́dọ̀ kópa torí orílẹ̀-èdè tó bá dàbí ẹni pé kò fi ààyè sílẹ̀ láti bá orílẹ̀-èdè míì ṣe ó ṣe kó yẹ pé kò ní ní ìlọsíwájú wọ́n ní ó ṣe kó yẹ pé ọgbọ́n ìlọsíwájú míì òun náà ni bàbá náà ló jẹ́ pé ó bá lọ nígbà tó sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníwèé ìròyìn láàárọ̀ ẹni tó jẹ́ olùdarí marketing and communication at open access data center alàgbà obìnà àdúmike ó ní ẹwò lọ́dọ̀ tòun o ipa tí alàgbà tìjà ní tọ́lọ kó níbẹ̀ ó ṣe pàtàkì torí pé àwọn orílẹ̀-èdè máàkì rẹ́jísà pé nàìjíríà ń kọ́ṣọ́ wà bí ọ̀wà ṣé wọ́n á sọ pé nàìjíríà ò sí ń bẹ̀ ni ó ń torí de ọgbọ́dọ̀ wà ń bẹ̀ ó ní òun faramọ́ pé bó ṣe lọ wọn ẹ̀wẹ̀ ẹnìkan náà tó náà jẹ́ olùwòye ọ̀dà ìsàlọ́kà ìkúrẹ́ rẹ̀ nínú ìwé ìròyìn Saturday Vanguard.
0: ká tún lọ́rọ̀ lọ sí agbára tọ́wọ́ mọ ti ọdẹ òṣèlú ètò lónìí òṣèlú òṣèlú náà lónìí ètò wọn ní gbẹkẹni fọwọ́ ti nígbà láwọn fọwọ́ ti ògiri ẹgbẹ́ òṣèlú APC ṣùṣọ́ ọ̀gbọ̀ ẹ̀fọ́rí bí àṣà rẹ̀ wọn ní ìdìbò abẹ́nu tá a gbọ́ pé yóò wáyé ní oṣù yìí pàápàá jùlọ ilé ìgbàsókè ibẹ̀ abilékọ ramotala àtọ́lá àṣà ló ṣàgbékalẹ̀ ìrìn wípé mo wẹ̀ bó yẹ ká ìkìmọ̀ wà ní àlàáfíà fún ti retí ìsọdọ̀tun fún ẹkùn ìjọba náà tọ́jẹ́ pọ̀pọ̀ lupa àwọn olùgbò ló ṣe yẹ pé ó kópa bẹ̀ abilékọ akíọ́lá àṣà jẹ́ kó níwà wípé ó náà fẹ́ díje láti lọ sílé ìgbàsó fún ẹwà nàìjíríà náà mú wọ́ ọ̀dọ̀fìn ó sì jẹ́ kó dùn fáwọn olùgbò náà wípé eré ìtàláàrin ní kò pẹ́ kò pẹ́ ọ̀rọ̀ sile gba susu le wa ni je afun ijoko ko te kun badagre o abile kwa ki ola azan wa ro ro gbugba wa sabi le gbe sin APC lati ri pe fun idi kan tabi ekeji wi pe gege bi obirin ati pe ohun fe soju awon obirin ati awon mode bere lati pe awon eto ti o wa fun won ton ba ri kapala o ni bi forowori o abile kwa ki ola azan o je ko bi pe lodo to ta ba ni kan ma wo lotu lo si wi pe idibo abenu wi pe ohun faramaju ka fori ko ti a mo si consensus wi ko kaluku yo lo si papa ni ti se je pe ati leyin to lo won ti ese kuku yo wa fun lokaluku to je pe provide DJ fun kan tabi ekeji ana awon te ko wa ni kale ati la awon asabi elesin ko te elesin christi la igbagba awon imam ni abu word of ati awon onisowa ati awon loja kala kata ti se je ko bi pe agbori fabi ni ko ati ola asan nipa to pe fi gba kaja alaga ori ade lcd pe ani fokan tan lore o wi pe idibo abenu wi pe o se se ko je pe kori kan pala o kokoro ni se board of o bo test
1: kokoro we ibon fm test waju nu we is not the vanguard la ro yi se won ti ni esen ki ga loju ota ni igba ke jare tan re ati ko ba ka won ati nta ko to ro si are parliament mu ati se joba won won ni se ni emu ebi ogaja fo meke wa ro lagbara e wa je ko ma pa awon eyan e wa gbe awon ogun atu da kan kan de bi pe e wa mu gbogbo nkan to ye ki awon ma fi sagbara e gba lowo won e wa nfun won ni nkan die die ke mo ko ma we bi eyan dada pe ah o buru jojo o won ni tani omo wo ka fe se lo ka wa ti won ni gbogbo awon ilana isejoba are bola meetun te gbe kale won ni bi igba to ye pe e ndogbon ma se bi pe ka yan ma ka ni ero ko ma pe ni eyan dada ni esin gbogbo nkan ta yin le fi sagbara e da tan lowo won won ni bi apere nge bi atajade kan to ja lado lati odo alagba ti ko abaka ti en to je onimo pataki won bo wolu eyan frank shaibu won ni ti won to tari sita won ni won bo enu atelu igbese ti yawo are o le mi ti mu to gbe npa pe won ni oko oko gbologboro ku bi ogorun to fi pin resi ti ati owo to lo bi billion kan abo le de o di de 1.2 billion naira to ni won fun awon kan ni eko kan ati o le abuja won ni ohun ti awon nigeria to e ko nkoju lasiko ta wa yi won ni ise won o si to lagbara gidi labe isejoba yi won ni lasiko ta wa omo lebi won lanfani ati le ma je ounje to ti e je alabodi won lanfani ati le je mu won ni ogbo oja ti wa gbo lori de bi pe agbara kakala won fi le ra nkan to e po je ohun elo to fe lonu le won ni pupo na million awon elo je pe ni bayi won ti wonu ebi koda oporopo lo je pe won kan kupo elo tele tori wahala to ba oni pa pe ati nawo ati je ati mu fun awon eyan won ni dipo ke wa wa ona be o ke wa nkan to je bi ohun to fa to da be ni pe awon e wonu ise won osi e woju tu si e wa so pe e fun awon eyan ni nkan e fun won pe e bi pe e wa ma se bi gba to je pe eyin eleyin juwa anu te fun kan pe eleyin oran kankan pe e kan mu yo e kan lo olorun e wa npon ise won se wa npon e wa npon robara e wa ntari e sawon eyan pe ki ya ma je won so won ba le kukin won kupo kuge ka to emi ko mo so be o ati ko abaka lo so be te ba na gbo iwe re sa de vanguard la ro yi e ba run
0: koko le se ba na me on te si wa ju te ba lo le si we leader si la aro yi won ni beyan ba n gbe bolu yo lota bo ba n so ko saarin oja yo lo re ti e o nje je pe office are re le wa je so wa bula me to ni gbe edu lopo lopo moju ba ko joro a ma do so ke be to ja agbenu so ati atejade to fi idi re na mule ba yo ona nuga ni o ni ile ijoba to e ku ale ilu le abuja bi ja pe ko tin gba awon alejo awon egbe toro mo ti awujo ati awon to je pe iru ni lagba lati siju anuwa awon ni rede wa nigeria won ni gba kejare wa nigeria lagba ka suse ti ba na o wa nibi ipade na o ni kari igboro wo o ni ta ba nso nipa afefe eda na awon opa afefe eda nle wa nigeria won aso to la me tinubu pe gbe edu lopolopo o ni ta ba nso opolopo gbese to pe ira je ati je ko to dipa won la me tinubu te wo gbo opa se won ni yeju e ni tubi nu bi o won ni ta ba tin ka ma wo li fu anaija won ni si akase kan lo lowo ti won pe ni obb gas pipeline won ni lai pe nigeria ti o du kilometer meji lo won ni won pare e to si je pe o lo bi billion meji awon mori nigeria to pe o ma janfani won so ma lo ku be ni a ni se mo ya re a ba ti je gbese ju gbese lo opolopo aso jola be ti mo duwe kini ni la si nke le ti ran ka la o ti ko sara si
1: ninu we run the nation la ro yi ojo su ojo ku ojo ro ojo da ile su ile mo olorun ti sele ti o se oku so wa awo eyan leyin ti ile ejo to gaju lo ti de ejo ti won si so ni mo pe egbo selu adc eni ti won yo kuro nipo ga bi en ti o ma dare egbo selu na tele ti ile ejo to gaju so ni mo pe awon da won pada won ni jeje mo pe aje le bo ni ore wa Nigeria won ma ti gba pada o lati fi awon igbon alagba David Max sinu ate won lai pe won ma dare egbe oselu ADC won le ejo to gaju lo lagba pe won ni idajo ko ile to waye lojo keji la osu keta odun 2026 ta wa yi ti won pase ipe ki ego se na pe ki awon ton tuko e ton je kon je adari e ipe kon lo ero kun ati kon tele kan so pe ni antebellum ge bi eto idajo ajo leto dibo ninu igbese ti won gbe bayi wan so dimo ipe awon nkan to dabe pe o je nkan alale ton fa la won tele pe lojo kini osu kerin won la won tele antebellum yi nipa ipe awon ton je igbon to won so pe won tuko ego se na labe akoso de na ko awon mu won ri won si yo ko kuro tori pe nkan ti ile ejo dangba ni ge bi ati tele antebellum la won tele sugbon bayi nipa ti ile ejo to gaju lo ti wa so pe to nse ni won ti won da alagba de na pada ge bi en ti o dari ego se na ati pe awon igbon oko ma tese waju lo isakoso na won ni ajo ile to dibo won ti fi oko alagba de na sinu ati agba oka yon ton pe mpota lanu ode yi won ni ma wa ti ile ejo ti le da won ni ngba ti won gbe alagba de ge bi alaga fun awon igbon to ja amusese na ego se na won da ko alagba ogbena o fare gbesola ge bi akowe apapo won mani ahmed ge bi akapo apapo won akibu dalatu ge bi eni ti o je akowe owo won nigbati o sereme osunbo awon je onimo re egbe won ni gbugbu apapo ile ejo to ga julo wa so dimo lojojo thursday bi pe awon nkan mi to ye potu wa da be ni pe on koju awon egbe na to je bi pe boya awon woju an gbe na woju abi a fe gba fun eni won ni ko pada si ile ejo ga ko ye pe ile ejo ga yo ba won yanju re en to wa je aroko egbe ose na bolaja blaye so dimo pe awon o ti le ma jo ma yo tori pe awon si ntese wa gbu ati ma gbo ejo na to gbo ejo lo si won sugbon te ba wa lojo won te ba ti ri pe to e nsegun te ba njamu ti awon ogun kan ba ti nse e ma dun sugbon ele ti yo sugbon gba ti ogun ba wa se patapata e wa gbalu e ma wa jo e ma so pe to awa yo o awa segun awa bori awa jawe olubori mo be gele lo awon won la mo pe awon ma pada re ni gbe yin ni e ro ko e ready nation la ro yi e ba run
0: yin lo ju o kiri da si weekend la ro yi a si wa ni ojo iselu awon kan ni a so si lo agbe leyin ni party sugbon so to so ni se radio nigeria won na ni giloko ka ma mi so re e to ja kan we ego iselu adc to menu ba lepore african democratic Congress oruko lagbo yi omo ba chinedu indigo lo pe akesi ona wo fun ekun wo ko la ru busu le wa nigeria pe idibo 2027 wona ni fokatan ni pe awon oro wo pa la pa ka julo to toka si alagba peter obi woni be gbagbagbe peter obi ni idibo gugu odun 2023 toro ti olarede ni pe won si re ko pa la won si wo pa la o woni boju ba ko joro amon adoso won ninu awon du saga eto dajo le wa nigeria ile ejo to ga wa ta le wa nigeria to ru pe mi to lo supreme court lori idajo te po waye ni ko pe ko pe bi won si doruko senator david mark to menu ba yen gege bi to mo tare awon igbo fun ego si bi adc won ni peter obi e te wa ninu ru gusu le wa nigeria no fokan ba idibo gugu odun 2027 bi pe peter obi yo rokun yo ri owo pola akowi fun ego si bi adc lo pe ape si be la ro yi
1: gogo nu we royin te si waju baye baye ka ma baye n ba ko ti oyo n to yo wa leyin gede n gbe ni o n to wa n ta baye o na ni oro ni pa pe a lo sori alefa lo sori alefa ati bi awon eyan bo je pe won dide ati leyin fun to pe won je olufe papa julo to pe won wo pe won se awon lore won si ni enikeni ogbodo gbe amala bi ojojo de eni en gbodo gbe ijoko dodo en leje pe won ba gbe amala bi ojojo to ba gbe dodo eyan je je won pe ni asiko ta wa yi won mo se n fara mo pe ki awon eyan kokon ma je oludari aba won ti o kopa nu eto dibo to pe won se atle fun lare bo se lo progress congress ka kiri won ni ipinle kano awon to je ara ipinle kano tin so ni mo papa julo egbe oselo apc ipinle kano won la fara mo pe are bola me ti ru ngwa n tele o pa o si dibo fun olodun 2027 ti o si nkan ti o di won rara lati wole shop bi elekuro be na so pe governor abaka brisuf wi pe o na le ta faramo lati lo tun jide ti o gbe apata egbe oselo apc dane ngbe to dibo baya lodun 2027 won lori ati da me pe baya won yanju gbugba won isoro to pe nje yo ni ile igbon asofin ele kokoko la re won ni won tun kede wi pe awon se tun ati leyin o fun alagba gosuwa pabi o won ni awon en to je awon igbon kan be to gbe ka to pe ni presidential supervision team won lawon eyan na tun se ipade pelu gba o governor to je te egbe oselu apc ni ale ojo ojo thursday to koja lo to je pe igbanuko won ni gbogbo won fi n soja pe eni aye ba ti n fe ki larun kan lara en ta aye ba ti fe pe awon fe na ni kon dibo fun onu gbogbo awon laye pe awon fori oko so ta awon fe ro julo lori pe ko ni si pe boya n se awewa abi pe a n jara eniyan tori ti ayiriyan je ba ti wa inu egbe o se ki eje gbe fun ka iwo ogba emi ogba o na ni ma fa kitiyan ki ati yan ma ba waye won da ba ti le pe to awon nkan so pe to awon fo ara mo enikan ko ni lo ko ya atun sare wa lori e mo won le na lo tu wa de pe o tu wa mu ti are legun asofin so na go so apa bi o dani o atada legun asofin tayidin abas de pe opopo na lo je pe won tin fe rojo na pe awon na lo je pe won tu tele mo ba fe dije lekan ti opopo tin de pe awon se tan ati leyin fun o won ni awon ipade ototo meji o lo waye o ni ile ise are ni lu abuja won ni won pe bi kan ni imo state governor's lodge won be governor's joko pade so je pe opo amo legun asofin to je pe won be npade ata amo legun asofin so ni mo pe gbogbo awon ta ba fe pada legun asofin awon se tan ati leyin fun won kon tu tesi wa tori pe won se ise akin anybody se ton to da ta ba ti leyin won ni ko lewo opo opo ni won so lara ta ba na gbo iwe in the nation e ba ruin
0: koko lo le sa won na fe na lo je kon tesi wa ju seju si mi na seju si o je ka tu re lo si ipin oyo temi re pelu re ti wa o won ko ma fu o sa kesi pe abekuta to gba lo si okogun bi pe ah iye o lagbara o ma pa ibadan
1: ba lo opo opo wakati lo tan ibadan to se gbo gba ti ma fi gbe la se kon de ibadan mo ti ko mo ti gbo ra so me lo ari gbo ra se ti
0: o ni fu eni mo ni o se ya ri ko to sa se
1: le mo gba imo re da se mo ko se tele
0: alaja sa ka so fu doctor tu ti ko mo ba da ku da ma baba ni
1: alaja sa ka o le baba do lo se bora to pa fe lo le won le gba ibadan lo se bora
0: o ti lo ni pa da ko bu ko wa je e ja ro le si ipin oyo ki lo se le ni ipin oyo consensus consensus yi ifori ko ya ti ma fa ya kale egbe osu le pc le ipin oyo ana di se jo mu te ko e mo de o won je ko du won ni bi akoyo ko wa ye ni ilu ibadan lanode e wi pe e tan fowo si na ni senator salafadin ali lati diye fun gogomina ni egbe osu le pc ni di gogogo odun 2027 won ni akibo sa do ko ma si labe labe wi pe won si ti won ni gege bi oro to jade lati do senator ayo adeso o ni lenu ko pe ko pe yi no lo si oru lewa abuja to se pade pataki pelu asojola me tinubu baba ni te ba ti so na ni mo so ko sa ti roro wi pe agbalogbabo senator salafadin ali lo je pon fori ko lo fi kunu ko wi pe ninu dibo gomina fun te gbesi eru ninu dibo gomina fun ti ipilo lo gbesi ni apc won na fori kori tan fa kale gege bi consensus won bi gbesi se waye ni ipini eko ba kuna je pe ani ipini ogun lori wi pe consensus se consensus lo na bayo odi we kunde ni trust lati na ka la ro yi o
2: Bond FM 92.9.

0: kalẹ.
1: Àwọn ìgbà kan bẹ tẹ́dá ò bá ti mójútó tó bá ti bọ́ ti bọ́nu.
0: Ọmọ Nàìjíríà ìwọlé wo.
1: Àwọn àkókò kan bẹ tẹ́dá ò bá ti mójútó kó fi pinlẹ̀ ọ̀la kó fi pinlẹ̀ ọ̀la kó fi pinlẹ̀ ọ̀la. Ó ṣeé ṣe kó bọ̀ kíran díran rẹ̀ má tún bá a mọ́.
0: Ọmọ Nàìjíríà ìwọlé wo.
1: Bá a fẹ́ bá a kọ̀ àwọn nǹkan mẹ́jọ yóò padà ṣe ni ká tó kù láyé yìí. Bí egun bá ń bẹ lápá ẹni irọ́ ni ìgbà ní egungun yóò lò ń bẹ̀ tó bá tó àwọn àkókò kan bá a ti ṣe ṣọmọdé ọmọdé ò ní ṣe ṣe mọ́ àgbà ò wá dé á dàbí ọmọ òkókó. Ìròrí wa ń gbà náà a máa sọ̀rọ̀ bí ọmọ òkókó ni a máa rorí bí ọmọ òkókó ni ọ̀rọ̀ bàbá mi gan tún máa tà sí. Àláfíà bá ń bẹ fi ṣe nǹkan re torí tó bá pẹ́ títí tó bá yá kò ní sàláfíà mọ́ bá a ti ṣe gbélé ayé kalẹ̀ lọ́dọ̀ Elédùmarìnù.
0: Ọmọ Nàìjíríà.
1: Ó di méjì ẹlẹ́ẹ̀kẹta abẹ̀ ni wípé a máa péjọ nínú ẹbí nínú ara lọ́kọ̀ọ̀kan lọmọ wọ̀ ń yọ èpè kọ́ a máa lọ lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì ni. Wájì tí mọ́ òun wà fórí cotton.
0: Ọmọ Nàìjíríà ìwọlé wo.
1: Àní ó náwó kó o tó dolòṣì. Torí tó bá dolòṣì àwọn tó fi ìgbà àti àgbà àtàìsì kí rẹ gbà á lẹ̀ nínú ebi nínú ìyà nínú ìṣẹ́ ni ó padà wá gbà ẹ́ lẹ̀ nígbà tí àgbà bá dé tí ìgbà bá gba owó kò lọ́wọ́ rẹ̀ ìyẹn ni wípé fowó tọmọ fowó tọ́bí fowó tó ara torí àwọn ni ó padà wá ṣàánú ẹ̀ tó bá dọ̀la o. Ẹ wo ìfáàrà mi yìí tó nǹkan ẹ káàárọ̀ ẹ kó ojúmọ́ gba ìtẹ́ tí ń gbọ́lé iṣẹ́ wà Bond FM 92.9 Stable of Radio Nigeria. It's your boy on MIC, the Prince of Awori Kingdom. Omo ba gbogbo ile Awori yin na re, omo Oluba ekun, omo afeja eja to to wa re gilagbon, omo ni ko si atan ma tere. Omo abinu pagun asoku peya ki jedanu, Abdul Fatah Abdul Gafar lo ko todo temi. Eyi ti mo kokko mu wole le nkan edakun embu re di mo, edimo, tori wipe wo to ko to osore loni, asore ogo, na olongo oyapa. Won fin di ola mole ni tori ijo ti oni si awon to ba saanu ni o pada saanu awon eyan mi fi man so ngbogbo igba enikan be lorilede yi to je pe bi gbogbo aye ba nbu emi o le ba won bu bi gbogbo aye ba nse yeye re mi o le ba won se yeye re ti gbogbo aye ba npe gan re mi o ni ba won pe gan re mi o gba chiki lowo re ri mi o gba kobo lowo re ri sugbon ta ba nso po so eyan de eyan o fojú ọ̀nà ọ̀lẹ̀ fáwọn èèyàn kí wọ́n tọ̀ ó ti èèyàn sójú odò wo ìwọ náà máa pẹja ó máwọn èèyàn sì di oko ìwọ náà máa kọbi ó fi àwọn èèyàn sójú ọ̀nà ìwọ náà lànà kó jẹ́ èèyàn àìmọye bàbà ló sọ de èèyàn àìmọye hairdresser ló sọ de èèyàn àìmọye ẹni tí ò lérò pé òun lè jẹ́ nǹkan láyé ó fi gbogbo wọn sójú ọ̀nà tó yẹ jẹ́ èèyàn ẹ jẹ́ èèyàn tá à ń sọ nìyẹn bí irú ènìyàn bẹ́ẹ̀ bá sọ pé mi ló wá kàn òun ló kàn nìyẹn o. Irọ́ ni èpè kan ò lè mú àsàsí kan ò lè mú àbòsí kan ò lè borí rẹ̀ torí wípé níjọ́ ibi ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ó ti fún wọn lóúnjẹ jẹ ṣẹ́yìn òrónú débẹ̀ ni ọlọ́run kì í sí lẹ́yìn alábòsí. La fi ń sọ wípé tó bá sọ pé òun ló kàn lẹ́ẹ̀kan sí òun ló kàn lóòótọ́ torí pé àkàìmọye ènìyàn ìran kan nílẹ̀ yìí ò sí tí ò jẹ́ nínú ọlá rẹ̀ ìran kan nílẹ̀ yìí ò sí tí ò sọ de èèyàn ohun tá à ń sọ nìyẹn o ìwọ tó lọ́lá tó lè sọ̀yàn de èèyàn ìwọ tó nípò tó lè fààyàn gòkè tó kọ̀ tó fààyàn gòkè pẹ̀lẹ́ okú àṣedànù. Ìjọ kálukú bá ń kẹsan ìjọmọ ènìyàn yóò kù wọ nìkan nínú yàrá ó tọ́nu. Ẹ káàárọ̀ ẹ kó ojúmọ́ ibi tá à ń lọ níbi aerobics exercise fún tààrọ̀ tòní kí n tó lọ sọ́dọ̀ ilé tí ọfẹ́ tó wò fẹ̀tòfẹ̀tò bí ọmọ Ìbàdàn. Ta lọ láàárọ̀ tòní ò pọ̀ eré ìdárayá tá a fẹ́ ṣe láàárọ̀ tòní ẹ mọ kéèyàn máa kẹ̀ṣẹ́ kù bí òjò bí Tantoni Joshua àwọn akẹ̀ṣẹ́nu kata efe irọ́ aláwàdà làwọn ohun pọ́tẹ́bù ọmọ ọlálọ́mí ogbégun wọlé wọ́n lù bí ejò àjẹ́ skiti làwọn yẹun aláwàdà làwọn yẹun ti rẹ́ṣẹ̀ wọn ó ń gbọ̀ tún ń gbòsì ó bá kò bá always japping wọ́n fi ṣe lálẹ́ àná ń gbò tó ṣe. Ó miri oni mi o jamo o e la wa o o ti re mi o ehe bi tawon nko awon bi ta Anthony Joshua e wa ni Joe Rush e ma mu ni slow motion ni mo fe ka sise lori ejika wa mejeji ehe e ma mu die die 1 2 japi le fi ma se ibi ta lo laaro to ni niyan tori pe isun ara wa egun ara gboro ma sise gbogbo eyin te wa street mo kin daada eyin te wa ni gym center mo kin daada eyin te fun yan loyun gym center ko ni mo nso eyin gym instructor gidi gangan te mo se yin se ko se won ni tatata eh awon yin ko la nso awon to mu se yen lokun kudu ti won fi npa owo ti won fi to awon eyan laara se awon yen la nki eyin te wa london bridge te se exercise mo kin eyin te wa street from one bus stop to the order e ku ise takun takun okay back to the field of play e ja tu pada sori papa 1 2 1 2 e ma so ese o si ese yin 1 2 1 2 1 2 e ma mu step back meji ese o si yen step back meji ni e se wa ri ese otun iyen kan wa lo seyin to mo ma duro lori to so ti yin be se ma ma se ni yen ese o si ya ma lo seyin 1 2 owo mejeji otun agba osi osi a se kini agba otun 1 2 1 2 olo tu mi ti ma get mi be 1 2 1 2 e ma o pe ise alaji jaboskin ni we are talking about exercise ele yo ise religion rara ara la nso ya lafia ara la nso gbogbo nkan kole ma ma fi esin te ma fi ti si lara we are talking about your health alafia ara e la nso nipa re 1 2 1 2 1 2 bo si wa ni 1 2 wa e ma ju owo yen e ma ju be ni je ise 1 2 e ri wi pe ara o ma se ke be ni e ma feel e ni body yin wi ti mo lo laaro to ni ni e 1 2 1 2 e feel e se mi e 1 2 se bo se nta 1 2 e ma ju e se osi yen ya ma lo seyin le meji a ma lo seyin 1 2 1 2 1 2 1 2 bikini ba bide ti ofe awo lo 1 2 1 2 1 2 bo se wa ni e ma ju bi iseju melo kan mo npada bo e ja forin die sara bond fm lawa 92.9 stable of radio nigeria.

0: Ọlọ́run ọba nítorí pé ọjọ́ ṣu ọjọ́ yọ adé afún pẹlẹgẹdẹ tí ń ṣe ìyó ojúmọ́ ọmọ ojúmọ́ tún mọ́ alé ní ojúmọ́ ẹrẹ ojúmọ́ ayọ̀ ló máa jẹ́ fóníkálukú wa o. Oṣù tuntun láṣẹ mú ìyẹn ọjọ́ kejì oṣù karùn-ún ọdún 2026 lágbà Ọlọ́run ọba eré gbogbo tá à ń bèèrè fún tá à ti rí mú ní January, February, March, April, oṣù mẹ́ta wà yìí Ọlọ́run á pin lé gbogbo wa lọ́wọ́. Èyí lọ́jọ́ àbámẹ́ta Sátidé àti dábà owó àti dábà ọmọ àdábà ìtẹ̀tẹ̀kú ti ṣe báàlẹ̀ ọ̀rẹ́ káàárọ̀ sà ẹ́ káàárọ̀ mà ẹ́ káàárọ̀ ẹ̀yìn ọ̀rẹ́. Iléeṣẹ́ Bond FM 92.9 tó fi kalẹ̀ sí GRA ní onígbòǹgbò nílùú Ìkẹjà láti ń kí n pe ẹ̀kú ojúmọ́. Ganiat Bello Ashir orúkọ tèmi pẹ̀lú àáfàá mi bá ṣe máa ń ṣe ní
1: gbogbo ọjọ́ àbámẹ́ta Sátidé náà nù. Ìṣà pàdé rẹ̀ ṣá.
0: Bẹ́ẹ̀ni, ajọ lẹ̀ pọ̀ ni.
1: Ojú rẹ̀ rèé.
0: Ojú rẹ̀ rèé, ó péjọ mẹ́ta.
1: Ẹ káàárọ̀ ẹ̀kọ́ ojúmọ́ gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ iléeṣẹ́ Bond FM 92.9 a dúpẹ́ gbogbo oore tẹ́lẹ́dùn wá ṣe fún kálukú wa ayé ọpẹ́ yọ o gbogbo àwọn tó wá ń bẹ nínú ilà yìí ló ọba tí ń fi ní lọ́kànbalẹ̀ bá ní fi gbogbo wa lókun àyàbalẹ̀ àwọn tó ń bẹ nílé ìwòsàn bá ní wo gbogbo wọn san àwọn tó ń bẹ nínú àhámọ́ tí wọn ò ṣẹ̀ tó jẹ́ pé àkóbá àdábá ló gbé wọn débẹ̀ lédùn àbá ni fún wọn lómìnira o
0: torí
1: bẹ́ẹ̀ bá rákòbá àdábá yóò gbà wípé
0: ọlọ́run máa jẹ àárí o
1: máa san owó sàárà rẹ bá ti ń ṣe àdúrà o ẹ káàárọ̀ ẹ̀kọ́ ojúmọ́ lẹ́ẹ̀kan sí Abdul Fattah Abdul Gaffar ló kọ́ mi kókó ń tẹ̀síwájú o.
0: Kókó ń tẹ̀síwájú láàárọ̀ ẹ̀ka tẹ̀síwájú lẹ́yìn tí wọ́n ti jẹ gbogbo ẹ̀ ní àjẹ yóò àtàjẹ ṣẹ́fù ìwọ̀nba ẹgbẹ́ fi sílẹ̀ náà ká mọ́ mánéèjì rẹ̀ ká mọ́ jẹ lọ. Inú ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí wọ́n ní gbogbo àgbà tó jẹ̀ṣẹ́ bí ẹ tètè ya pé ra yín jọ ìjẹ́ níbo. Wọ́n ní ní ìpínlẹ̀ Kano ni o gómìnà ìpínlẹ̀ Kano ìyẹn Abubakar Yusuf Umar ti pàṣẹ lánàá òde yìí látàrí àyájọ́ àwọn òṣìṣẹ́ tó gbòde kan lánàá níbi tí wọ́n ti ń yan fàǹdà òun ló ti ń sọ dímọ̀ pé òun máa ń wúgbọ̀ lórí owó kan tó ń lọ síbi bílíọ̀nù kan àbọ̀ náírà. Wọ́n ní tó jó lórí òṣìṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Abdullahi Musa wọ́n lòun kọ̀ wò pa ẹ̀yin òṣìṣẹ́ ẹ̀ kan gbòòrò ló bá yọ pínpín lórí sálárì gbogbo wọn bó ṣe yọ tiwa lóṣù kínní ọdún ìta àmọ́ bówó ṣe lọ tá à sì rówó gbà. Wọ́n ní tó jó lórí òṣìṣẹ́ ló yọ owó yìí o ₦1.5 billion tó jó lórí òṣìṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kano ní báyìí gómìnà ìpínlẹ̀ wa ní wọ́n ṣàlàyé lórí bí owó náà bí ó ṣe rabafo. Wọ́n sọ dìímọ̀ tí wọ́n sì fi ọkàn àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Kano wọ́n fi wọ́n lọ́kàn balẹ̀ wípé ẹ má mi kàn gbogbo ìgbà yẹn gbádùn tó yẹ kẹjẹ. Ìṣèjọba àwọn ti ṣetán láti pé àwọn dẹ́rìn pẹ̀kẹ́ ṣùgbọ́n owó orí sálárì yìí tó jó owó oṣù yìí tọ́yọ kékèké nínú ẹ̀ sí yẹn lọ sí ₦1.5 billion. Wọ́n ní ẹni tó ṣiṣẹ́ yìí àwọn ti kàn sí o tí ó sì ṣàlàyé lórí bí owó náà bí ó ṣe rìn. Inú ìwé ìròyìn The Nation ìròyìn ń wà ń bẹ̀ láàárọ̀ yìí.
1: Kókó inú ìròyìn tẹ̀ síwájú nínú ìwé ìròyìn èyí ìwé ìròyìn Vangard Saturday Vangard tó jáde lówùúrọ̀ tòní ni wọ́n ti sọ ní mímọ̀ wípé káfúra o ìfúra lògùn àgbà wọ́n ní àwọn agbègbè kan bẹ tó jẹ́ àwọn ibodè tí ìjọba àpapọ̀ ò mọ̀ tí wọn ò sì forúkọ rẹ̀ sílẹ̀ tí wọn ò sì buwọ́lù fáwọn èèyàn láti máa gbabẹ̀ ṣùgbọ́n ó ṣe bí ẹni wípé àwọn oníṣẹ́ láabi wọ́n gbẹnubodè yìí wọ́n gbabẹ̀ wọlé o ní ìwé ìròyìn láàárọ̀ tòní tí wọ́n ń fọ̀rọ̀wọ́rọ̀ pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lórí ọ̀nà àbáyọ lẹ́ka ètò ààbò ní kálukú ti ń sọ ọ̀rọ̀ rẹ̀ tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà sì ń gba ìjọba àpapọ̀ pàápàá jùlọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lámọ̀ràn pé kí wọ́n ké sí àwọn adarí ẹ̀ka ètò ààbò àtàwọn tó ń bẹ lẹ́nu ibodè orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n wo àwọn ibodè tó jẹ́ illegal road tí wọ́n ń gbà wọlé sórílẹ̀-èdè nàìjíríà kí wọ́n dẹnubẹ̀ mú dáradára. Bákan náà ni wọ́n ké sí àwọn tó ń bẹ lẹ́ka ètò ààbò lójú omi tá a mọ̀ sí Marine Security Officers pé kí wọ́n ké sí àwọn náà láti mójútó ètò ààbò àwọn ẹnubodè tó jẹ́ torí omi orílẹ̀-èdè wa Nàìjíríà kí wọ́n mójútó eléyìí lọ́nà àbáyọ sí ẹ̀ka ètò ààbò nílẹ̀ wa Nàìjíríà. Àkàìmọye àwọn tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ọ̀nà àbáyọ ìdìbò ọdún 2027 ni kálukú ń sọ̀rọ̀ nínú ìwé ìròyìn láàárọ̀ tòní wípé ìtẹ̀síwájú ètò ìṣèjọba ní òjẹ́ kárí ọ̀nà àbáyọ o tá a bá fi ìjọba tó ń bẹ lóde yìí láàyè láti tẹ̀síwájú àwọn àlàálẹ̀ ìṣù ètò àtúntò tí wọ́n ti tò lẹ́ta ètò ààbò ètò ọrọ̀ ajé ìpèsè ohun amáyédẹrùn ó ṣe ṣe kí ó lè dé Nàìjíríà kútúkú sọ́nà bí òfin o. Àkàìmọye ọmọ Nàìjíríà ni wọ́n sọ nínú ìwé ìròyìn láàárọ̀ tòní pé kí ìjọba tó ń bẹ lóde yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó tẹ̀síwájú lọ́dún 2027 òun la lè fi rí ọ̀nà àbáyọ sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ kùdìẹ̀kudiẹ tó fojú hàn lórílẹ̀-èdè Nàìjíríà. Tá a bá ní kí wọ́n dáwọ́ kọ́ ó ṣe é ṣe kí nǹkan ó tún bàjẹ́ torí tí ìjọba míì bá tún gba iṣẹ́ lọ́wọ́ wọn ó ṣe é ṣe kí wọ́n da gbogbo èyí tó ń bẹ́lẹ̀ kí wọ́n dànù kí wọ́n tún ní pọtifólíò míì tí wọ́n tún gbé bọ̀ pẹ̀lú àpò ìkó àpò ìdọ̀họ́ tí wọ́n tún gbé dé kí kon da gbogbo le ki won danu inu wero yin vanguard le ti ri ka la ro
0: inu wero yin leadership la ro wole en to ba ma dagba ko gbodo gbo pa sonu lo wa arugbo nje je ma pe ijoba ipinle Niger won ma tin so di me pe lati gba tawon ti gba pete gege bi governor ipinle awon iyen governor Muhammad Umar Bago eyi to ye pe igba keji won iyen komre Yakubu Garba to lo soju won ni bi ayaju awon osise to waye lanode ni lumina won so di me pe awon to nlo owo to nlo si billion mefa lo je pe awon ti na lori awon osise feyinti to wa ni ipinle na won ni owo ta awon balẹ to ye pe won je awon osise feyinti ohun won na lo si billion 4 naira ni won ni bayi awon ti wa seto lori pe gbogbo won pata bayi ni won ti ri alati to lori phone won ti won si ti inu won si dun lori pe governor se leri pe ani owo awon baba mama ti won ti fun dudu sise ori fufun won won gbadun ma fi simi ku won ma fi je gbadun ni won ni gbogbo igbaye gbadun won le pe awon ti samojuto e won wa ro gbogbo awon ise to wa leka eto ijoba lasiko ta wa ni ipinle Niger pe eyi ni e fokan bale o to pe governor so di me pe ko si ra kokan ti kini le lori won ni sare ile to na si bi egberun lona ogo nkan ni won ti ya soto ti won fe fi se eto ile igbe ati eto ise ogbin fun awon osise to wa ni ipinle Niger ki won le ma gbadun binu ori ade tenu wero leadership royan wa nbe laaro yi
1: odo ni o pada dile mu leyin wa o la o ta ba nse ta ba le awon odo ko nbe o se se ko parun ati wi pe awon odo fun awon ni won ti gbe ipe ni aka iwaju won ki won rora won ni agbara ki won mo ru ise ti won yoyo laayo eyi to lodi sofin ijoba ki won se gaaya si ki won le sawari ebun amutorun wa to nbe wa ni igbesi aye won o eleyi ni won le fi kopa ninu daba soke orilede Nigeria ati oro aje won ile yi eleyi ni oro to tenu alaga ijoba ibile kuka aguda lcd jade ogbeni aziz ogidan lo gbe amuno na jade ni bi eto kan eyi ti won fi sawari ebun to nbe ni igbesi aye awon odo ni ijoba ibile kuka aguda ti won pe ni omidan kuka aguda beauty pageant nibi ti won ti sawari awon odo lori sirisi pelu imo ojile ti kaluku won ni nila aka iwon suru lere lo ti waye o ni ipinle eko toju pe ti ese pe ni orumoju ni won fi se eto ohun ti won de sawari awon ebun lomo ninu awon odo ti won ma wulo fun idagbasoke ijoba ibile kuka aguda ti ipinle eko lapapo ogbeni aziz ogidan se alaye pe eto na nbe ninu awon alaale eto ti won fi gbe kale fun idagbasoke awon odo ti won fi je ki awon odo o ma wulo fun ilu ogi ilu akoka aguda ati ipinle eko lapapo ogbeni ogidan se afikun pe isijoba re yo ma gbe awon otun eto jade ta mo si youth initiative program lori sirisi jade lati ma fi mu awon odo goke agba lati ma ko won ni eko ba won na se ma je asiwaju ti won ma sawari ebun gbesi aye won to si ma da duro di eni atata leyin wa ola ninu oro mu gbo mu gba re omidan to gbegba oroke ni bi eto 2026 Miss Kuka Aguda Beauty Pageant yen na ni omidan John oyin konsola lo gbegba oroke oyin konsola Rebecca odu gbegba oroke to si gba ebun owo egberun 500 naira ati opolopo ebun to je 500,000 ati opo ebun ti awon to gbe eto ohun kale ti won gbe fun won ti ko riire won si dupe lowo awon akegbe to ku wipe aseyori ajumose ni fun gbogbo awon odo to kopa ninu eto na nigba to soro igba keje alaga ijoba ibile Kuka Aguda SDA barrister Matthew Olaleye tun ipinu ijoba to nbe lode ni Kuka Aguda da so wipe ijoba ajumose ni oje ti won ma pese awon eto ironi lagbara lorisirisi fun awon odo fun idagbasoke ilu na won wa ro awon eniyan wipe egbe oselu APC ni ku won to leyin re be to dibo gbogbogbo ba kanlekun lodun 2027
0: koko nu we royin te siwaju laaro e Bond FM la wa 92.9 to ba je lori awon obirin ni mi mo pe lola o njo je mo pe won ti so ri mi pe danileko to lorin gbodo ma wa fun awon akose mose olokowo lawo kawon na le ba awon ekin egbe won dogba lagba nla ye awon to je obirin ni o ni akojopo awon egbe awon obirin ati odomobirin ti ijo Diocese of Lagos West ti ijo Anglican ti won gbe kale fun awon akose mose olokowo to je gbajugbaja ti ijo na won salaye pe loni ma ni ko ma ni dola lori eto ni lo siwaju e ti won gbe kale fun awon obirin ni ile ijo sina ton lo ba waye ni oba kinjo bewe ni ikeja loni won je ko di ma pe aporo na ti won ma jiro le lori o ni planning for progress the art of strategic elimination to je oni lo siwaju fun awon oloko wa ati awon obirin to je gbaju gbaja won ni eto foruko sile ma bere laaro ni pelu awon eto ireti ati awon nkan ti won le se ti oko won yo ma fun ma gbe fun kese won ni won reti obirin akoko ni ipinle ko to je alejo pataki loni yen Dr. Mrs. Kojana ibijo kesanwolu bakan na ni won so di me pe obirin akoko ni ipinle Ogun won la won na wa nbe o yen arabirin ba mi dele abiodun won ni Dr. Mrs. Lydia Odede.

0: fún àwọn akẹ́kọ̀ọ́ tá a mọ̀ sí hostel èyí tí ìjọba àpapọ̀ fi lọ́lẹ̀ nílé ẹ̀kọ́ lásù lópin ọ̀sẹ̀ lọ́sẹ̀ tá a wà yìí wọ́n ti ṣe àpèjúwe ètò náà gẹ́gẹ́ bí èyí tó jẹ́ amóríyá fún àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ lásù ṣùgbọ́n Oliver Twist ni o ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìdàgbàsókè ẹ̀ka ètò ẹ̀kọ́ Lagos State University of Education Lasued àwọn náà ń béèrè fún tiwọn o wọ́n sọ di mímọ̀ wípé wọ́n ti ṣe fi ìpìlẹ̀ ilé ibùgbé tó jẹ́ ti ẹgbẹ̀rún kan ó lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ibùsùn tí wọ́n fi lọ́lẹ̀ nílé ẹ̀kọ́ lásù wọn ni kí wọ́n máa gbébọ̀ nílé ẹ̀kọ́ Lasued náà o gẹ́gẹ́ bí alámòjútó ilé ẹ̀kọ́ Lasued abilékọ Balkis Láfíàjì Òkúnnẹ̀yẹ ti ṣe sọ di mímọ̀ wípé àwọn gbórìn fún ìjọba àpapọ̀ torí owó tó ń wọ bíi bílíọ̀nù lọ́nà igba ó lé àádọ́ta ₦250 billion níjọba àpapọ̀ ti ná sí ìpèsè hósítẹ́ẹ̀lì sáwọn ilé ẹ̀kọ́ fásitì gbogbo tó ń bẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ yìí jẹyọ o nígbà tí wọ́n fi ètò ọ̀hún tí wọ́n fi lọ́lẹ̀ nílé ẹ̀kọ́ lásù wọn ni bó ṣe fi lọ́lẹ̀ nílé ẹ̀kọ́ èyí tó jẹ́ ti College of Technology ní Yàbá wọ́n ti fìyẹ náà lọ́lẹ̀ níbi tí mínísítà torí sí ètò ẹ̀kọ́ Dr. Maruf Tuji Alausa tó ń tẹ̀síwájú láti máa ṣàfihàn ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti rú àwọn ọ̀dọ́ ní agbára lẹ́ka ètò ẹ̀kọ́ o wọ́n sọ mọ́ wípé inú ọdún yìí kan ṣoṣoṣo owó tó lọ bíi bílíọ̀nù lọ́nà ó lé ní igba níjọba àpapọ̀ ti fi kọ́ iléègbé tá a mọ̀ sí hostel fún àwọn akẹ́kọ̀ọ́ ní gbogbo àwọn fásitì lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ni kò yọ ilé ẹ̀kọ́ ti Yàbá sílẹ̀ lásù sílẹ̀ wọ́n wá ní bó ti ṣe wà láwọn ilé ẹ̀kọ́ tó kù yìí kọ́dákun kọ́ gbé wá sí ilé ẹ̀kọ́ Lasued bó tiẹ̀ já sí pé àwọn ti mọ̀ pé yóò wà nínú àwọn ètò tí ìjọba àpapọ̀ tí wọ́n gbé dání inú ìwé Vanguard lẹ́ti rí kan láàárọ̀
1: yìí. Inú ìwé ìròyìn leadership láàárọ̀ yìí wọ́n ní nǹkan tá a bá fẹ́ kó bàjẹ́ jù la máa tètè mú tó gómìnà ìpínlẹ̀ Edo ìyẹn alàgbà Monday Okpebholo ọmọ àti ń sọ di mímọ̀ pé ìṣèjọba àwọn wọ́n ní iṣẹ́ tó ti pèsè fún àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ Owó ti lọ sí bíi 10,000 pàápàá jùlọ àwọn sapásápọ̀n lórí bí wọ́n ti sọ ìpínlẹ̀ Edo lẹ́nu wípé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn wọn ni wọ́n pọ̀ ní ìpínlẹ̀ náà ní ṣùgbọ́n ní báyìí àwọn ti bẹ̀rẹ̀ sí ní pèsè iṣẹ́ fún wọn lójú náà àti rí pé àwọn náà níṣẹ́ lọ́wọ́ torí pé baálé ilé tí ò bá níṣẹ́ lọ́wọ́ ló máa ń bá àwọn obìnrin ilé wọn ní bọ̀dá gàfárù ẹjọ́ epo 25 litre yìí ẹ bá wa pin sọ́dọ̀ márùn ká gbé lẹ́yọ kankan wọn náà wò fẹ́ bẹ́ẹ̀ mọ́ ní ìpínlẹ̀ Edo wọn láwọn ti pèsè iṣẹ́ tó lọ sí bíi 10,000 wọn ní àwọn olùkọ́ tó lọ sí bíi 5,000 làwọn sì tún gbà fún ti ètò iṣẹ́ olùkọ́ ní ìpínlẹ̀ náà wọn ní àwọn òṣìṣẹ́ elétò ìlera tó lọ sí bíi 100,000 wọn làwọn tún gbà wọn bákan náà ni wọn ní àwọn ọdẹ àdúgbò yẹn local vigilante tó lọ sí bíi 2,500 àwọn tún fún àwọn tún gba àwọn yẹn náà ṣiṣẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ yìí tí wọ́n fẹsẹ̀ gbá gbòòrò ká ló jẹ́ pé àwọn ti pèsè iṣẹ́ o àwọn ò fẹ́ káwọn kọ́kọ́ máa lọ káàkiri tó yẹ pé wọn ò níṣẹ́ lọ́wọ́ torí pé owó tó bá dilẹ̀ lè ṣù ń bẹ̀ lọ́wọ́ àwọn ò fẹ́ kí èṣù bẹ ọwọ́ wọn lọ́wẹ̀ àwọn ti pèsè iṣẹ́ fún wọn pẹ̀lú owó oṣù tó kéré jùlọ fún àwọn òṣìṣẹ́ yẹn ₦75,000 ló jẹ́ pé àwọn fi bẹ̀rẹ̀ fún wọn ìyẹn ní ìpínlẹ̀ Edo inú ìwé ìròyìn leadership ìròyìn ọ̀hún bẹ́ẹ̀ ń bẹ̀ láàárọ̀ yìí wọ́n ní ká máa lọ
0: tọ́ ẹjẹ́ ajẹ́ṣẹ́ méjì yìí kókó inú ìwé ìròyìn ó ń tẹ̀ síwájú kájẹ́ iṣẹ́ méjì yìí túnjọ́ lálẹ́kan wọn ni ká máa kí bàbá wa ọlọ́jọ́ òbí ìyẹn alàgbà awórímikẹ́ ọmọ ìlú ìdóòró wọn ni gba ọdún kan ni fún ní o láṣẹ ìdùmàrè wípé àrómọ lóníporùgùn ráṣọ rẹ pé àṣẹ ìṣàmọdún àṣàmọdúnṣe mi fún yín dr túnjọ lálẹkan lóníka máa kí alàgbà àwórímikẹ orúkọ wà láyé o àwórímikẹ ọmọ ìlú ìdó òró lọhùn gba ọdún kan ni fún yín o bẹẹ ni alhaji sheu adini jaji ní orúkọ gbogbo ẹbí wọn ni wọn ṣèrántí ọdún 30 ọdún 30 years remembrance fún bàbá wa parako yìí oníṣòwò alhaji bashiru adisa jaji tí gbogbo èèyàn mọ̀ sí allah inna na wọn ni ajé ìgboro ní mọ́tò pààkà pọ́ngbọ̀n lọ́hùn ni ó wáyé ní ọ̀la ẹni ní tùwàbí ọ̀la ni yóò wáyé lọ́la sunday ìrántí parako yìí oníṣòwò community leader alhaji bashiru adisa jaji gbogbo ayé mọ̀ sí allah inna alhaji sheu adini jaji lórí ká máa kí lórúkọ gbogbo ẹbí o.
1: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba adúpẹ́ lọ́wọ́ olóòtú adúpẹ́ lọ́wọ́ blessing àlùkò tó bá a di ọwọ́ bọ́tìnì mú aago 8:00 ètò àsílà tí yóò máa gorí afẹ́fẹ́ aago 9:00 ni ètò ìrẹ̀ni tiwa táwọn onírè á máa pinrin fún lórí ètò ìrẹ̀ni tiwa gani at bello ashu lórúkọ tí mo ṣe wà ní ìkàlẹ̀ dé aago 12:00 ààbọ̀ gẹ́gẹ́ bí akéde ètò àkú sími òpin ọ̀sẹ̀ ọ̀pọ̀ ẹ̀ láṣẹ lókè ìpẹ́
0: o. aago 8:00 ni àṣeyí láti wájú ìbá ok abúfáṣà àbújá fà ló kọ rẹ
1: irú ẹ wọn
0: ọyẹdọkọ.
2: Ready to the flame. Mo fe ki gbogbo eyin te n gbo mi leko address yi sile. Suit 86 Ogba Shopping Arcade, Caterpillar Bus Stop, Ogba. Flymate Travels loruko ile ise yen. E wo pe ti gbori abi? Number 1 abi 070 44 13 2787. Number 1 keji ni 0911 94 88 133. Gbogbo enikeni to ba n gbo mi to je onise owo abi o kawe amo orise to se yan gan fi se nile yi ma binu o ki soro ibenu atelu eda amo mo n pe akiyesi re si orire ti Olorun ba fe gbe se ni abi obi kan lo n gbo mi tabi alagbato won na n gbo pe awon mo lo n kawe loke okun inu re asi dun ayo re okun ki won pe omo re kawe ni Germany UK boje Australia amo orilede Nigeria wa nbe dada ti won kawe bo ma pada di bi ile ise nla kan ba ma gba won orilede won ni we have an expatriate be de ke omo orilede Nigeria ni amo lo kawe loke okun alase atolu dari Flymate Travels mo ki ye ka ro sa
3: e ku ji won sa o
2: gbogbo le ko o
3: alafia ni o
2: baba eja bere lati odo awon ogun ojo ola orilede yi won fe lo kawe loke okun ina lowo le se fun asa Flymate
3: oruko mi ni Gbenga Badmus alase le se Flymate Travels Limited nipa ti iwe kika loke okun United Kingdom ni Canada ni Australia ni US ni ati be be lo friend to je ko ti pari WAEC to wa fe lo continue university e long o ro wa lorun gan ni le se ti wa and e keji ni ni je ko ti pari university n biba o wa fe lo se masters e ni lu oyinbo
2: bi be lo se lan pe ni graduate
3: yes yen lan pe ni work and study je ko ti wa tin kawe at the same
2: time yen de da o
3: then
2: to ba je pe oko tabi iyawo lo fe lo kawe lohun bibeli go fowo si pe un to n ba sopo ke yan kan ma ya Flymate Travel e be put us under
3: no family program ni teri the moment o ma ti fun yawo ni fisa o le kun omo ati oko won jo n lo ni
2: family ba gbohun
3: to ba de je poko na fun o le kun yawo won jo n lo
2: baba eni to n gbo wa bayi to fe lo kawe si kilo ma se
3: number 1 to ma ti ni international passport akoko ni en to fe lo se masters ati ni resort school to ti se tan
2: o to ju be lo
3: o ju be lo
2: kon ma kubo ni Flymate
3: Travel
2: to pe awon mo kekeke awon obi won de wa Nigeria se eto obi won tele won to ba ti fun mo admission ni
3: ah no omo lo ma lo kawe mo ton ba fe se graduation awon obi won ma
2: lo ma fun awon obi no lanfani
3: ati lo
2: se ile ise Flymate ni o sponsor awon omo yen ni abi
3: rara o won ma san owo lewe won funra won ni o taju se ma ti bo si o le je pon le ni pe akon so bi abi 10% or 20%
2: ni o ba wa admission
3: awa la ma se gbogbo lati okede le
2: bi ta mo ya ma gbe lo nkan se o te facility ala won lewe yen ni
3: o gbogbo e ti ma wa ninu school package
2: baba awon ni se owo te ba romo Nigeria mi to ba sise furniture to gbe aga kale e mo ku to woyibo ba ti ogbeni to bu to wa fi opole kun opole e mo po mo se elomi de kere o kawe o sise o amo ko ka be ko si la o wa ko nvelo sise loki okun Flymate e le to furu wa rara ni
3: ani o iyen la n pe ni sponsorship program iyen o ni wa la rara ta ba ti wa sodo wa pelu passport e won awon igbese kan to ma gbe pa san fi safi itoku ati ticket ni o to ma fi fo ni o ati bo se ma rise lohun bo se ma gbe orun wa niyan wa
2: eyin le tun ba wa se loke okun
3: amala ma ba wa se so to ba ti wa de be to ba ti sise 18 months
2: osu mejidilogun
3: mejidilogun ko se pe bi ara won ma mu gba passport e sile o fe lo seru iro o ifa to ba ne bi nbe o le ma bi ta ni ko lo o le ma lo je ko lo ba won e bi e to ba hun bo ṣùgbọ́n tí wọ́n wà ń bẹ̀
2: kí ni sọ̀rọ̀
3: fún wa ń gara tọ́
2: ti lórílẹ̀ èdè nàìjíríà
3: ó tó lọ lẹ́yìn tó bá sọ pé bó ṣe máa sanwó o máa dọ̀rọ̀ wa ó tán
2: a sì máa dáhùn yẹn pa orí ńlá lẹ ṣe Flymate orí ńlá lẹ ṣe bàbá ìgbà ni wọn lè wá sọ́fíìsì ọ́fíìsì àdírẹ́sì àwọn nọ́mbà yẹn kí bá pèsè máa lọ.
3: Office address and suit 86 Ogba Shopping Arcade Caterpillar Bus Stop nílùú Èkó níbí báyìí a máa ń open ní 9 AM and a máa ń close ní 5 PM Monday to Friday. Phone number wa ni 070 44 13 2787 lẹ́ẹ̀kan sí 070 44 13 2787 ẹ lè pè wá lórí ẹ̀tẹ̀ WhatsApp wa tó WhatsApp yẹn la máa ń nífẹ̀ẹ́ tú dáadáa.
2: Nọ́mbà kejì yín
3: kọ́ nọ́mbà kejì 091 194 88 133 lẹ́ẹ̀kan sí 091 194 88 133 ẹ má gbàgbé o àǹfààní tí ò wọ́pọ̀ ni o ẹ ń bá yára lògún gbé a máa retí yín o.
4: Band FM
5: 92.9
6: Oníṣọ́lá Livestock Investment Nigeria Limited.
7: Mo bẹ ní sáré láti rẹ ra wọn lọ́hún bò wọn tàṣírí fún wọn ló tó fi rẹ ra tí wọn fi ní tẹ láàrin ẹbí.
6: Ká má ba. baba tela ni ebi eni mo ni boye ka tele orisola livestock investment nigeria limited lo mo ti le jaide ero di leya wa fun ta lo popo yo ku era go le feta bi soro ma lo le feta bo ma bi e orisola livestock yo ba yin re ran to se ran loke oya lowo ti okupa yo si di wo lenu ona yin pe bi rorun e ma soko we ran du lo ga mo e te orisola investment nigeria limited lo we ko leya to ka ro ibero olorun ni mo fi sise ko fi ba yin paye loro ti mo be la bere won lokun di tori pe mo loruko lodo ajo CAC eyan corporate affairs commission epo won sude ro bani soro yin lati bere fun fe ran du te ba fe 0911-833-3200 no ma ni TikTok orisola farm nigeria limited facebook orisola livestock farm e ma fowo won rojo mo erin leya yin lodo yi orisola livestock investment ni ke ran igba yen gan le to mo pe eran to jowo e lo ni won ra awon ni bala
5: ni a ku fele fele bi oju ajo e wa so pe yen e ba won eyan ra eran lati bi to ti po
8: aki gbogbo mo ya wa ti won je muslimi aku mo ra odun leya ile ti o nbo kolon dan kojo kojo kaba ni aye ati alafia bi onisola livestock ma je ma se ni odun ti won niyan ile ti yo fi gbogbo awon eyan lorun pe bo la fe pe elomi ti wa nu ronu lati gba ti ya ti ku ti ati ma ba elomi ti wa nu iwonu ti eyan ba de fe pe o na ni ke eyan o gbianju ko pe ran ti a ba ti tan pa se wa ri le yo ba awon baba wa tawon ya wa o ma n gbe nkankan ti ojo ngba ti wa ikere won niyan boya e fe ka ba yin re odun e ba fe ka ba re odun boya e de fe jo je pe aso ni e fe ki ara awon mo na mo so nba won igba ba na wa da wa gba kini ngodo dopin bo ni mejeje o si ma se se on lo fa igbe se le ti aso pa n se yen afojusun wa lori enu ba wa la je mo ba won eyan se ni se toju ti ba ti ko osun meji bo se ku awon eyan ma lo si north nibi ti eran ti ma chip ta won ti won mo wa tun ta nile yoruba tan ti ma lo nra so ibe la won o lo to ba ti de ibe yin tan ka je ni pe a ma pe number ti awon eyan message si ta awon ma pe fun won so to ba ti message number yen ma send di group link wa si won iye marketplace to ti ma ma ri live and direct oja tan fe ra so iye ta wo ta ba pe a ba wo ta negotiate e lo lo fe ta malu re e lo lo fe ta agbo re o ni 200 lo fe ta gbo hun wa na o ya gba 180 o ni o da e mo wa so awon post ni 180 yen sinu marketplace ni ti mo ka se n to ba ti ya mo like e mo ka yo wo video yo wo photo daada pe se n tun se e bi an to mo npa ni e ba ti wa pick e ba hun eran ye wa je 200 o pick e ba ye o je 200 abi so awon nkan to ku ti yo je additional charges ti o gun o na ni akoko moto o le rin se wa fun ala re lati noti ni last year de release ni o transport ta fun eran 10,000 ni olóògbé ní ìsìn ìgbà tó kú tílé àpòsù mélòó kan tó ń gbọ́gbọ́ ẹ̀ tó ti ó ti gara sí iṣẹ́ epo ti wọ́n so owó mọ́tò tí ó gbé ẹran láti ibẹ̀yẹn délẹ̀ yorùbá ó jẹ́ ₦13,000 owó mọ́tò owó làdá àti owó okùn tí a fi mẹ́ran kúrò lọ́jà tó hausa àwọn hausa ní nǹkan kankan wọ́n lè gba ẹran tá wọlé ₦1,000 kalẹ̀ torí làdá ₦5,000 wọ́n ní ìta fún ọmọ wọ́n tàbẹ́ lómi so owó làdá àti owó okùn tí ó mẹ́ran kúrò lọ́jà ó jẹ́ ẹni pé owó rẹ̀ tó lálàáfíà lọ́dọ̀ wa ẹlẹ́ẹ̀kejì wa ni pé ẹran tó bá lọ́dọ̀ wa tó jẹ́ 230,000 ẹran tó yẹ pé tó bá délẹ̀ yorùbá níbàyí yóò tó bá bọ́ sọ àwọn aláàtún ta ẹran tá máa dá 400 tẹ́sẹ̀ mọ́ náà sí 350 tẹ́sẹ̀ mọ́ bẹ̀rẹ̀ 300.
5: báwo wà ni
8: wọn
5: ṣe sanwó
8: síta
5: ìbá
8: gbẹ̀rẹ̀ dé
5: ni
8: wọn sanwó fún yín ni. àwùjọ ní fẹ́ rán lẹ̀ ká gbẹ̀rẹ̀ dé kan sanwó tó bá ti
5: rí ọjà tó fẹ́ lẹ́yìn báwọn èèyàn ra tẹ bá fẹ lọ sókè ọya
8: òṣìwé ẹran téèyàn fẹ tí ò ní bá nílé iṣẹ oníṣọlá fáìlì.
5: nínú fọnrán yín tẹtí ẹ fi síta ẹni pé yẹn pẹlú ìrọrùn ẹnu ọ̀nà wa ilẹ̀ gbé ẹran kalẹ̀ sí.
8: bẹẹni bẹẹmọ pé ni tílé abadé náà tí ẹran bá fẹ ẹran dẹrẹ yóò kúrò nílé yóò lọ sí kára so kára tó bá sún mọ ọdọ wọn ibẹ ni bẹẹni ibẹ ló ń kálukú ti lọ gba ẹran tó bá dẹ ti sanwó ẹran ní tẹsí wọn fẹ ní tag number ẹran ò lè dapọ lọdọ wa ẹlẹẹkejì ni pé complain wa wọn ṣètò first care so wọn á tìtì àwọn ẹran wọn dáadáa kó tó di pé wọn gbéra kúrò ní nọọtì tí ò ní sí pé ẹran bóyá ẹran kan ti sàárẹ àbí ẹran kan wà láti dé wa so wọn á ti fún ọ ní pópá kíẹ tó yẹ kí wọn ṣe kán tó gbéra kúrò ní nọọtì abẹ wa lókun ìdánimí tẹni tí ì sì wà lọ so tẹyàn bá dẹ fẹ wa physical tó wà ti wọnú gbogbo kò lé àwa ní social media ń du wa ní tiktok oníṣọlá livestock farm ó bá ń bẹ facebook wa oníṣọlá livestock farm ó bá wà ń bẹ.
5: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ owó gan-an ni wọ́n lè pè yín sí.
8: kán mọ́ pé wà kán dàkún tó dá wá ti wà ní nọ́ọ̀tì nọ́mbà yẹn sáfìsì ò ní da wà tó wá ti mẹ́sẹ̀gì wa ní whatsapp a máa bá mẹ́sẹ̀gì wọn wá ṣẹ̀ṣẹ̀ ní group link sí wọn so nọ́mbà eléyìí lẹ́mà mẹ́sẹ̀gì ní whatsapp 0911833300 0911833300.
5: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi bá wọn sọ̀rọ̀ bí owó alẹ́ kẹ́ ẹ lè láǹfààní àti gbọ́ wọn yékéyéké ó ní 0911833300 ẹni tó bá sọ pé ìrọ́ni kò tí ì dán òótọ́ òní o ẹ dá wọn wò kí ọdún ilé àtọ́dún yìí ó lè jẹ́ ìrọ̀rùn fẹ́yìn àti mọ̀lẹ́bí yín ẹ dágbére fáwọn aráalé.
8: ó kọ́ mi ní malam kọ́sìn tọ́yìn ọláyínká ọdọ ayọ̀ lásìkò.

0: pẹ̀lú ọlọ́run ọba kò sí ìgbà tá a máa ṣe ọdún kan tí wọn ní dùn wá nú bọ́jẹ́ ọdún ilé yàrá ń ṣe wọn dùn wá nú bọ́jẹ́ tunu àwẹ̀ wọn dùn wá nú bọ́jẹ́ kérésìmesì wọn dùn wá nú bọ́jẹ́ adíyinde wọn kó dà wọn bá ń ṣọjọ́ ọbí náà
1: wọn
0: tún máa ń fa lówó jimá ó ṣe jẹ́wọ́ lé ní ìhọ́ jẹ́wọ́ láti jọ yìí ẹ ṣeun bàbá á túbọ̀ ní pẹ́ lágbára lọ́wọ́ iná ò ní tó owó yín o àdúpẹ́ gan lọ́wọ́ yín ẹ̀kọ́ àdúró ti wà wọ́n ní ètò yìí ọ̀gá tó jẹ́ kò ní kù ní àmì ètò yìí ọba ti kú lágbára lọ́wọ́ iná ò ní kú láéláé láṣẹ àdúpẹ́ lọ́wọ́ yín o ẹni ní àpísà tó yan mọ́tọ́ṣọ small body big engine bàbá nìyẹn bàbá yìí ló jẹ́ pé gbogbo ohun tí máa ń bẹ́rù pàtàkì ó kan àyà wọn ni bá ṣe ràn yàn lọ́wọ́ àwọn èyí ronú pé bóyá kí la fẹ́ gbà lọ́wọ́ lágbájá àbí kí lágbájá fẹ́ ṣe fún wa bí kí n bá ṣe nǹkan táwọn fẹ́ ṣe fún yàn nígbà gbogbo lágbára ọlọ́run bàbá ẹ ní táwọ́ náà o ẹ máa mówó ná owó ni o iná ò ní tan owó yín ẹ ní bàjẹ́ ẹ ní ráre ẹ ní ṣàwúrẹ́ kẹ́yìn gbèsè lágbára ọlọ́run bàbá tẹ bá dáwọ́lé pátá yóò máa já síre ni o mo ṣe máa ń sọ nígbà gbogbo pé aṣọ àlàlérò aṣọ àlàlẹ̀ wọ̀ ara yóò ní depo sáàlá yín o ayé ò ní bá tiyín jẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú pé kó lè da tó ẹni tí ọ̀nà ọ̀bàjẹ́ sí ọ̀rọ̀ iṣẹ́ yín àbí ọ̀rọ̀ ètò yín ọlọ́run ọba yóò pe òun tọ̀ ọ́ nípa ni àpamọ̀ ní ka yín lágbára ọlọ́run ọba tó bá ń gbọ́ ẹwu funfun ṣòkòtò funfun o fìlà funfun bàtà funfun bò bàbá wa ẹ̀yin náà peter tẹ́lẹ̀ mọ́tọ́ṣọ ló ń jẹ́ bẹ́ẹ̀ small body big engine ngbọ́ta ló jẹ́ kòkò àrùgbó èmi kọ́ ló jẹ́ kòkò àrùgbó ọmọtọ́ṣọ ló jẹ́ kòkò àrùgbó tó bá jẹ́ mi mo jẹ́ kòkò àrùgbó ìfẹ́ máa sọ yẹ bàbá a ti bọ̀ rí pẹ́ lágbára ọlọ́run ọba ẹ̀kọ́ àdúró ti wà ọlọ́run ní pin pa alhaji prince ìdòwú nípìnlẹ̀ johnson bíntín láyé construction ẹ ṣe o bàbá yìí inú mi máa dùn gbà gbogbo tí n bá ti gbúro wọn tí n bá fojú kàn wọn tó bá tún pè mí tó bá ń bá mi sọrọ inú mi máa ń dùn ìdí ni pé nígbà tó máa bẹ̀rọ̀ báyìí ire ni tó máa wúre ni tó bá dẹ̀ wá ṣe iṣẹ́ kan máa fẹ́ ká wá wò ó pé iṣẹ́ táwọn ń ṣe iṣẹ́ tó dojú àmì ni ńlọ́fà tó fi jẹ́ pé àwa náà ò lè bonu a máa ń sọ̀rọ̀ wọn lásọ ìyanu lórí pé tá a bá ní kí èèyàn ṣe iṣẹ́ kó dojú àmì kéèyàn mọ iṣẹ́ ẹ̀ níṣẹ́ kó dẹ̀ ṣe bótú àdúgbò tiyẹn bíntín láyé construction ni mo máa ń sọ pé tẹ bá gbé iṣẹ́ àgbàjẹ́ fún bíntín láyé ẹ lọ sùn torí pé wọ́n lóòótọ́ wọ́n mọṣẹ́ wọ́n dá wọn yìí sì kó ọ̀rọ̀ ayé yìí mọ́kàn bí kì í bá ṣe ọ̀rọ̀ ọlọ́run ọba ńlọ́fà tó fi ń pè wọ́n ní bíntín láyé lágbára ọlọ́run ẹ máa mọ́ṣẹ́ ẹ̀ ní ṣíṣe o lágbára ọlọ́run ọba ẹ bá jẹ́ sí bọ́lá ọdún bọ́lá bàbá olómi ọ̀fẹ́ nígbẹ̀rígbẹ̀ àdúpẹ́ gan lọ́wọ́ yín wọ́n nífẹ̀ẹ́ wa pọ̀ kódà tó bá retí àti gbóhùn wa lórí ètò kan tó bá ti gbó wa jẹ́ bí òun bóyá wa bí o ti ṣe rédíò títì lágbára ọlọ́run ọba ọlọ́run nífẹ̀ẹ́ yín o àárín èèyàn àtọ́lọ́run ọba ò sì ní dàrú ṣe wá rí nǹkan ayọ̀ tí ń bọ̀ yọ tẹ̀yìn lọ́wọ́ lágbára ọlọ́run ọba ọwọ́ yín báyìí náà lè máa fi gba ohun tó jẹ́ tọ̀ yín ojú yín báyìí náà lè máa fi wu ohun tó jẹ́ tiyín kódà ikùn yín náà lè máa fi jẹun tó jẹ́ tiyín lè máa fi jẹ́ sí ìwọ̀n ní fẹ̀lú méṣe yín ló ń jẹ́ bẹ́ẹ̀ lágbára ọlọ́run ọba ẹ sì máa mọṣẹ́ ẹ̀ ní ṣíṣe àdúpẹ́ pọ̀lọ́wọ́ yín o ẹ fàjẹ́ sí bọ́lá òdú bọ́lá èkè bàbá olómi ọ̀fẹ́ nígbẹ̀rígbẹ̀ ṣe o gbogbo alátìlẹyìn wa pátá lórí ètò orin tiwa àdúpẹ́ gan lọ́wọ́ yín o gbọ́dọ̀ ṣoṣà káyọ̀sí làmì làbẹ́ sẹ́yìn ìwà àlẹ́ṣẹ̀ bọ́ǹdẹ̀ fẹ̀mọ̀ àdégbàgbé wọn
1: alájọ
0: abalade alájọ abalade akọsílẹ̀
1: ọmọ aláṣọ ńlá
0: ọmọ aláṣọ ńlá ẹṣin bàbá ẹkọ àdúró tiwa gbogbo alátìlẹyìn gbogbo tí ń dúró tiwa lórí ètò orin tiwa àdúpẹ́ lọ́wọ́ yín o àlejò wa lè ná àkàwọn náà o iléeṣẹ́ global tech ẹṣin ẹkọ àdúró tiwa ká wo agbami ètò báyìí bá ṣe ń bá bọ̀ àrèbàkù lágbára ọlọ́run ọba ìrìn tiwa náà lè ń gbádùn mọ́ndé fm láwa 92.3 rédíò fẹsùwápọ̀ tó kárí ẹ̀ rédíò fẹsùwápọ̀ tó gbọ́ra ló kíra pé tábà nípa rọ́tà ní ìṣèké wọn ní rédíò yìí kò lẹ́gbẹ́ tẹ́ bá ń gbọ́ rédíò tí ò lẹ́gbẹ́ o
1: ìfẹ́sowápọ̀ rẹ o
0: ó dára ó dùn ún gbọ́ o ìfẹ́sowápọ̀ rẹ o a ti pẹ́nu alárogún o ìfẹ́sowápọ̀ rẹ o a ò fọ́pọ̀ mọ́ yọrí o ìfẹ́sowápọ̀ rẹ o ọpọlọ ń bẹ fún òṣìṣẹ́ o ìfẹ́sowápọ̀ rẹ o 92.9 irú òun wo lélẹ́yìí tí ó lọ.

kẹ́wù yìí ṣe yé bí ye òótọ́ ṣe ń nábí owó ọmọlúàbí ló nínú rẹ àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já ìbéèrè ń fà dààmú ìgbọ́ràn ń dáàbò bo ni ẹ̀mejì ni ó gbàwòsàn ẹni tó kẹ́jẹ́ ìṣẹ̀dá ó léwu láti tì gbọ̀ngbọ̀n ohun tí ṣẹ̀dá fààyè gbà ayé ń yí bí ṣẹ̀dá ti gbé e kalẹ̀ ẹkùn ń pariwo ara o ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde ìwọ náà jẹ́ káyé aláyọ̀ tí ṣẹ̀dá dámọ̀ jẹ jáde pẹ̀lú yóyó bitters ayé ìdùnnú tí ń tọ́ka sílera tó péye sọ yóyó bitters di ayò rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dáṣáká farahàn nínú ayé ẹbí rẹ àbí àkàrà wọn pa ló kápá ẹ̀kọ́ gírí yóyó bitters wà lólómi jẹ́ẹ̀lì oníkápsùlù àtààpọ̀ pẹlẹbẹ sachẹ́ẹ̀tì lọ́jà àti ilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè yóyó bitters ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó péye.

0: bá jí lówùúrọ̀ tó rẹ́rìn músẹ́. Eyín rẹ̀ ó tàn mọ́lẹ̀ ni nítorí wípé ọṣẹ ìfọyín eléèdú UATD èyí ló lò. Ẹ̀rín ó dùn lẹ́nu rẹ̀ bẹ́ẹ̀ lẹ̀rí rẹ̀ ó máa dá àwọn èèyàn lọ́rùn. Iṣẹ́ ọṣẹ ìfọyín eléèdú UATD nìyẹn. Tọmọdé ń bẹ tàgbà náà wà pẹ̀lú. Tó o bá fẹ́ dènà kòkòrò yọ̀rọ̀ eyín tó ń dí pẹ̀tà àbí òórùn ẹnu, ọṣẹ ìfọyín eléèdú UATD èyí ni kó lo. A máa méyín le, bẹ́ẹ̀ sì ni a máa fún ẹnu ní èémí tó lálòpẹ́. Ẹgbẹ́ àwọn dókítà tó ń ṣèwòsàn eyín lórílẹ̀-èdè Nàìjíríà àtàjọ NAFDAC fòǹtẹ̀tẹ̀ ó sì lè rí rà káàkiri àwọn ilé ìtajà. Ọṣẹ ìfọyín eléèdú UATD èyí ó ló lè fún ọ ní òórùn ẹnu tó ládùn tó sì lálòpẹ́.
1: Kẹ́wù yìí ṣe yebíye, òótọ́ ṣe ń ná bí owó, ọmọlúàbí ló nínú re, àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já, ìbéèrè ń fàdàmú, ìgbọ́ràn ń dáàbòbò ni, ẹ̀mejì ni ó gbàwòsàn, ẹni tó kẹ́gàn ṣẹ̀dá, ó léwu láti tì gbọ̀ngbọ̀n, ohun tí ṣẹ̀dá fààyè gbà, ayé ń yí bí ṣẹ̀dá ti gbé kalẹ̀. Ẹkùn ń pariwo ara o, ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde, ìwọ náà jẹ́ káyé aláyọ̀ tí ṣẹ̀dá dámọ̀ jẹ jáde pẹ̀lú yóyó bitters. Ayé ìdùnnú tí ń tọ́ka sí ìlera tó péye, sọ yóyó bitters di ààyò rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dáṣáká farahàn nínú ayé ẹbí rẹ. Àbí àkàrà wọn pa ló kápá ẹ̀kọ́ gìrì, yóyó bitters wà lólómi, jẹ́ẹ̀lì oníkápsùlù, àtààpọ̀ pẹlẹbẹ sáṣẹ́ẹ̀tì lọ́jà àti ilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè. Yóyó bitters, ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó péye.

0: ìròyìn tí wọ́n ń tẹ̀síwájú bond fm láwà náà èso dot nine àti wà ní abala tí ẹ ti kọrin fún abáyé o àwọn oníta akówádé lénìí king wàsíù àìdè màṣà wọn wádé bẹ́ẹ̀ ni olóògbé fẹlá anikolapokiti àwọn náà ní àgbọdọ̀ yu àwọn sẹ́yìn wọn wádé bàbá olóògbé arun ìṣọ̀lá bàbáńgà ní àgbà wádé láì gbàgbé bàbá wa professor emeritus di doyen in music industry bàbá oníjújú chief commander ebenezer obe bàbá náà tún wádé lẹ́ni 08132377749 08132377749 lẹ́rọ ìbánisọ̀rọ̀ tí ẹ fi kọrin fún wa lẹ́ni ẹ kú ojúmọ́ o orúkọ yẹn àti ti ń pè wá. Odumosu Nureni Sawmill Gbagada so ewo le fe ko fun wa na orin won yi o
1: Arun
0: Ishola radio yin e lo le o tori n gbo ohun yen to tun tun are o ya e ma gbo ibi ta ba ti gbe le ti ma tesi waju
1: o
0: eh o re o

0: tẹ̀síwájú láti bẹ̀.
1: Ẹ̀yin ọmọ máa tí ń tó yìí. Ẹ ṣe ẹ kúrò náwó ọjọ́. Ọ̀nà ọmọ ọmọ gidi agbẹ̀yìn gbogbo yín. Máa tí ń tó yìí. Èèyàn gidi ọlọ́lá tó fowó ṣayé. Máa tí ń tó yìí. Ìgbó mi mọ fún léde ẹni rẹ tó kú. Ìtumọ̀ ní ni ọ.
0: Ẹ ti ẹ gbìyànjú torí ẹ rí àwọn nǹkan kọ̀ọ̀kan ṣùgbọ́n ẹ gbé dáadáa ẹ rí àwọn nǹkan kọ̀ọ̀kan dì mú bẹ́ẹ̀. tó bá di ẹ̀yẹ̀tò kẹ́ pé nọ́mbà mi olóyè ayé má kọ́ ni kí n fún yín káàdì pé pé ẹ gbìyànjú bàbá lẹ gbìyànjú. Àmì. Àmì. Àmì. Tó ọ̀rẹ́ ẹ̀pọ̀ lórí ni yíò. Àmì. Olórin Nureni láti Bàríga Nureni Odumosu láti Bàríga olórin ni yíò ẹ kò ní fújì ẹ kò ojúmọ́ o. Orúkọ yẹn ọ̀tẹ̀ sí ń pè wá.
2: Samuel Ojo láti
0: Ìkọ̀dún. Arnold láti kúrò nínú àwòrán ìwúlẹ̀ fẹ́ kọ́ fún wa. Chief Commander Ebenezer Obey. Àbá olórin fúnra ẹ̀ ọ̀yá o. Ẹ má gbà pé ibi tá a bá ti gbé lọ sílẹ̀ lẹ́tí máa tẹ̀síwájú. Ẹ ti gbọ́ sà. Ọ̀dà ẹ ṣeun. Àwọn tó fún 11 náà ń gbọ́ ẹ ṣe.

0: ẹ tẹ̀síwájú láti bẹ̀. Bẹ́ẹ̀ kọ́ sà, ẹ gbà sà.
1: Ó dàbí ẹni tó ń lọ ṣáájú. Ẹ̀yin èèyàn mi, ẹ súnmọ́ bí ẹ wá gbọ́. Ẹni tó ń lọ ṣáájú, ó lè sọ bí àjò ṣe máa rí. Ayẹ́lẹ́, ènìyàn lọ sá, òkun nílé ayé.
0: Ẹ ṣeun sá, tó bá dẹ̀ súnmọ́ ẹja pàdé ẹ ṣeun. 08132377749 ìrìn tiwa lẹ̀ ń gbádùn Bond FM lawa 92.9.

0: tẹ̀síwájú sá. Nkọ mi le nkọ yi o, nkọ ọtọ le nkọ yi o. Jábí Balógun. Ẹ ń wá ọ̀nà àti gbá mi àbí? Ẹ lè rí mi gbá o. Nkọ ọtọ le nkọ yẹn. Tó bá jọ.
1: Àwọ̀ tí wọ́n lọ kọ.
0: Ó lè pẹ́ ẹ̀ ń ṣàwo tiyín lọ́tọ̀ àbí? Ẹ ń ṣe àwo tiyín. Ẹ ń ṣe àwo yín lọ́tọ̀. Kì í ṣe lé orin tí mo lò yẹn gangan ni mo fẹ́ kẹ́kọ̀ọ́. Hello sir. Ilé ètò ti kọ sẹ́yìn nìyẹn. Èyí tó tẹ̀síwájú yẹn gangan mo fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ tó wá kọ̀ mí. Ẹ já pàdé lọ́sẹ̀ tó bọ̀ ṣe gbọ́. Ẹ ṣeun. Ẹ try. Alógun jáyọ. Ó sì wá ọ̀nà àti gbá mi. Tọ́wọ́ yẹ ní tí ò mú rí sí. Irú àwọn gàrí yára lè gbá mi. Irú àwọn gàrí yára lè gbá mi ẹ̀yẹ kì í ṣe rú wa. Ẹ kójú mọ́ o. Ẹ káàárọ̀ máa o. Ẹyọ̀ kan péré ló kù. Fẹ́lá ní kulápo ni. Ntẹ̀mú ni ẹ kọ̀ fẹ́lá fún wa.
1: Yóò ní gbà.
0: Bàbá. Wọ́n bá gbé yín kọ̀ọ̀kan mí o. Níbo?
2: Ní Èkó. Ní
0: Èkó. Ọ̀fẹ́ká. Ìyàkúnlé. Tọ̀. Ẹ wá gbogbo nítara. Mama, mi ò sí mbẹ́ o.
2: Mi ò sí mbẹ́ o.
0: Ọ̀dà. Ọ̀dà o.
2: Wọ́n mọ̀ sí ìyàrá ìbílẹ̀ ìfẹ́ tí wọ́n rẹ̀ fún Pàtónì yìí ni. Onígbà yẹn, ìyàwó fẹ́ ńlá. Ó là ń kọ gan. Ọlẹ́ kọ gan. Ní ọ̀sán ló fi bẹ́ẹ̀ náà lè sí mọ́. Ó sì yàwó sólé.
0: Yes, ma. Ṣé ẹ kọrin fún wa báyìí ni? Màmá ti sá lọ. Ìtànà kan sọ fún wa. Ìtànà sọ fún wa. 08123237749. Yam bread, lábíà. Wà láwọn àpò. Wọ́n ní ìyàwó ọkọ rẹ̀ àwọn ni. Wọ́n láwọn bèèrè lọ́wọ́ ìyàwó. Ṣé wọ́n lóyún máa fà kínní ìbá? 08123237749 à ń ṣètò lọ́wọ́. Adọ́gbọ́n máa ṣe ń dé síbi ibi tí a wà yìí o.
1: Orin kan ló kù.
0: Orin ẹ̀kọ́ péré ló kù ṣé o fẹ́ kọ́ ni.
1: Ṣé fẹ́ láàrín. Lè gbìyànjú.
0: Ọ̀yà.
1: Ẹ́pìlì ẹ̀ máa kọ.
0: Níwọ̀. Àbí ìwọ̀ kọ́. Eléyìí tí ọ̀fẹ́ lágan tá a ti ń kọ́ yìí. Tá a ń kọ́ látàrí olólùkọ́.

0: salo ma ti salo. Alo ma ti salo. O simple. Oya oya oya ko wa ko wa ko oya.
1: Abi African man original.
0: So on to fi gbe niyan.
1: Ami ilohun orin ṣugbọn mo nkan to ṣa kan
2: da ṣa. Abi gentleman ato. I know be gentleman at all. I know be gentleman at all. I know be gentleman at all. Then call you. Mm-hmm. Make you corn chop. You chop small. You say you be belly food. You say you be gentleman. You go hungry. You go tired. You go.
0: Kilo sa. Eshim. Adupe lọ́dọ̀ Ọlọ́run wa jin tẹ̀síwájú lórí ètò ìròyìn tiwa léni. A máa dọ́gbọ́n ṣe nílé ṣí mi ti adé yìí. Adupe lọ́dọ̀ gbogbo àwọn alátìlẹyìn wa pátápátá. Bàbá wa Alhaji Ọ̀túnba Adéwálé Sọ́bànù Balógun ẹ̀ṣẹ́ o. Olóyè òye nu galu ṣẹ̀gbọ́n bá tún di ẹrí máa kọ adupe lọ́wọ́ yín o. Bàbá wa ẹ̀jìn náà Peter tó yan mọ́tò ṣọ small body bí gẹ̀jẹ̀ ẹ̀ṣẹ́ o. Bẹ́ẹ̀ la dupe lọ́wọ́ Alhaji Prince ló ní kò ìjọsìn Bintin Laye Construction ẹ̀ṣẹ́ o. Adupe lọ́wọ́ Evangelist Bola Odu Bola aka Bola Odu Sọba Olúmefẹ́ ń gbẹ̀rí gbẹ̀. A ké gbogbo ẹni tí ó ṣe ọjọ́ òbí fún mi pátápátá. Ẹ̀ṣẹ́ o. Ṣé bá sáṣẹ̀ ṣe kọjá ni? Wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó ní tọ́mọ lójú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ni owó bí ta wà. Àwọn tó kí mi tí wọ́n kí mi tí wọ́n tó fún mi lẹ́bùn. Wọ́n ṣeun gan. Àwọn kan ní owó bí ta wà. Ìpínlẹ̀ Arábí ti wù ọmọ. À ń láti dúpẹ́ lọ́wọ́ wọn. Wọ́n sì ní ká so wọ́n ní ká so oore fẹ́ni tó mọ̀ ká bàa lè rábọ̀ oore torí aṣọ oore ìgbèrègún ni bàbá àdánù. Àwọn èèyàn akọ sọ pé òun sì règún sí torí ìrègún náà la ṣe ń so oore. Ẹni tá bá so oore a lè sọ pé ní báyìí ó ṣe nǹkan fún mi. Wọ́n ní tó bá di jọ́mì tí ẹni tí wọ́n tó ṣe nǹkan fún yẹn tó bá rí aburú kan lọ́dọ̀ ẹ̀. A ò ní fẹ́ kọ́ ta filosofi lápáyé báyìí ṣe mí ní ìrègún ìwọ gan fúnra ẹ o ti ṣe nǹkan míì dípò fún ẹni tó ṣe é lóore òun ni ló ń jẹ́ ìrègún lórí ìrègún la ṣe ṣòro torí kábà lè rí àbọ̀ rẹ̀ ká lè rí àbọ̀ òun rè kò ṣe jẹ́nu. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run
1: ọba. Mo ní ká kí àwọn lọ́jọ́ bí oṣù yìí. Má kí ọmọ mi Mahfuz Eniola Ashiro lọ́jọ́ bí.
0: Ọlá. Láti ẹ̀bọ́ sọ́jọ́ sọ́dẹ̀ ṣe á Kama de fila bo. Eba de fila bo. Rembe ase bemi ababo aya nbe aya ani bemi obabo omo nbe omo ani bemi obabo nre gbogbo nbe baba nre gbogbo pata te fe te pungbe fun yo teyin lowo la shade mari e pe lori ko baba yin o lagbara olohun ba e pe lori e pe loju ba la shade mari alagbede to ro todun ifun atun ro temi o ati gbogbo olojo bi patapata gbogbo yin la ki o a lo le ni apara re so nbo la shade mari ope lo baba wa laji o abalade akosile giwa le se mode fime se o ọpọlọpọ aládùúgbò àti tó dúró ti wá pátápátá àtẹnitẹ tá a dárúkọ àtẹnitẹ tá a dárúkọ ẹṣin lọpọlọpọ ẹ wá polówó ọjà yín lórí ètò eré ní tiwa ètò yìí ó ti gbẹnu lé ọdún kọkàndínlógún báyìí nù ọpẹ ní fọlọrọ ọba 08098444710 lẹ́lẹ́ fi bá tún jẹ́ olálẹ́ kan sọ̀rọ̀ 08098444710 láti wá polówó ọjà yín ẹ tún lè lo 07088100154 07088100154 tún jí ọlálẹ́ kan ló kọ mi the charismatic representative ló dájú pé pé ìdágbére pé a ti pàdé lọ́sùn tó ń bọ̀ láṣẹ ìmọ̀ lórí ètò ìrìnì tiwa ire o.
1: Gani àtọmọ bílà yá ṣì rò ọkọ tèmi a kù sí mi òpin ọ̀sẹ̀ ọpẹ́ láṣẹ lókè ìpẹ́ ire o.

0: dúpẹ́ ní àárọ̀ tòní o. A lọ ní ìjẹjọ́ ni a padà láyọ̀ àtàláfíà. Ọlọ́run tó dá wa padà sí láyọ̀ àtàláfíà àti gbogbo ẹni tẹ́ ń gbọ́ wa nulẹ̀. Ìbànújẹ́ ò ní tẹ̀lẹ̀ sẹ́nì kankan wọn. Ojú ò ní tì yín o. Alhaji Akeem Hamsat, ọba Mẹ̀kúnnù káàbàtà. Ní gbogbo ibi tí wọ́n ti ń sọ Yorùbá. Ọmọ ìyá wa lẹ́kílẹ̀. Ọmọ ìyá wa lẹ́kílẹ̀. Ilẹ̀ rí làwọn ó ti mọ sọ̀rọ̀. Ànídàrùn ànídàrùn ojú ò ní tì Akeem o. Alhaji Akeem Hamsat, ọba Mẹ̀kúnnù. Èmi nìkan kí mo wà lórí ètò yìí.
1: Gẹ́gẹ́ bí ìṣe wa náà jẹ́ mẹ́jọ dáwọ́lé lórí ètò adúpẹ́ pa wà láyà wà láàyè wa. Kì í ṣe mímọ̀ ṣe wa àánú náà lọ jẹ́ pé a rí gbà. Gbogbo ẹ̀ka ilẹ̀ Yorùbá ni Haúsá ni Ídíbò ni gbogbo ẹ̀yà pátápátá jájàgbà láyé tó rìnrìn àjá náà gbẹ́yìn. Ọlọ́run ọba yọ̀ra láàánú sí wa. Ètò yóò ní kú ni agbára ọba. Àmọ́ gbé olú igi náà lórúkọ tẹ́mi jẹ́ gẹ́gẹ́ bí ìṣe wa láàárọ̀ yìí ká máa fọ̀rọ̀
0: lágbà. Tó wọn lẹni tó dá máa gbìmọ̀ yóò ṣe yẹ lópo. Adúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́ àti tó tẹ̀ ń ṣe olùgbọ́wọ́ wa náà. Bọ́ba rí báyìí Ìfẹ́ Láboyin àníbínú. Gbogbo nǹkan ló rí bó ti lóhùn rí. Ọlọ́run ojì ẹ̀ta ẹ̀ jèrè ẹni sọ́ọ̀tì. Àmọ̀ rí ti ní ijọ́ mẹ́jọ lágbára lọ àti gbogbo ẹni tó bá tún fẹ́ ṣe olùgbọ́wọ́ lórí ètò yìí.
1: Kò sí nǹkan tó kéré.
0: Èèyàn
1: lẹ́sìn kristi ẹlẹ́sìn mùsùlùmí ẹlẹ́sìn kàbàláyé lè láwọn kéde tó pẹ́ fẹ́ ṣe. Ìmọ̀ bọ̀ lórí ẹ̀rọ ìfọ̀rọ̀lágbà. Tàbí ilé iṣẹ́ ńlá ilé iṣẹ́ kéréje kéréje náà ẹ̀wà polówó ọjà yín. Àǹfọ̀mí wẹ́ tilẹ̀ kò síbi tó fẹ́ dé. Sùgbọ́n polówó ọjà tó bá ti lóye rédíò. Ọkàrí ayé ni o.
0: Rédíò ẹni tó bá polówó ọjà lórí rédíò tó bá lóun ọ̀tà fi kọ́ lọ wà wúrí ń lu òkè. Mo yà wúri mí ni ọwẹ́. Ọjà tá a bá polówó yóò mọ̀ ta warawara ni. Ànídàmú.
1: Wọ́n ní àpòpalẹ̀ ọmọ ọdún
0: ilé yà. Àpamọ́ pa ọmọ kọ́lọ́ ọmọ ìyá ìyá wúri ran wà mí o.
1: Ẹ bá tètè rẹran rẹ ní ìsìn. Kóso lóko ni kó awúkọ ẹ lọ síbi bẹ́ẹ̀dì rẹ oníwàlẹ̀. Mí
0: ayé ọlọ́run ọ̀nìdàmú akéwògbọ àwọn aláṣẹ apàṣẹ alhaji akọ́sílẹ̀ àti ìyá wa ọmọọba adégòkè ìyá oníbẹta ọ̀nìdàmú ojú òní tìyàn àti ẹgbọn tó dọ́tí ganiyatu àti túnjí ọlálẹ́kan adúpẹ́ ní àárọ̀ tòní ẹnìkan ló wá fi ọ̀rọ̀ lọ wá oníkájọ kágbá onímọ̀ràn lórí ọ̀rọ̀ yìí ó ní ẹ̀gbọ́n olóníyàwó olótìníyàwó kan tẹ́lẹ̀ ìyàwó yẹn ti kú ọlọ́wà bí ọmọ kan ọmọkùnrin ọ̀nìtùwọ̀n gbà tí ó wà fẹ́ ìyàwó mi ìyàwó náà tún mú ọmọ kan wọ́jọ́ ọmọbìnrin ó ní ọjọ́ ń gbé papọ̀ ó ní ọmọ tí ẹ̀gbọ́n ọ̀hún bí ó ní ó ti lọ ó ti ń kàwé dáadáa ó ní ó sì ti ń lọ sí yunifásitì ọjọ́ ọdún méjìdínlọ́gbọ̀n ọlọ́mọ tí ọmọ wa náà jẹ́ ọmọ ọdún méjìlélógún ó ní wọ́n dẹ̀ jọ ń kó ọmọ lùbọ̀pọ̀ wọ́n ní ìyá yìí ọ̀sọ̀pọ̀ ọmọ ẹ̀gbọ́n àwọn ọlọ́mọ yìí kò sọpọ̀ ọmọ àwọn tó ń bínú ara òun ni. ó ní sọ àwọn dẹ̀ jẹ́ tó jẹ́ pé wọ́n ń lọ tí wọ́n bọ̀ tó jẹ́ pé àwọn lọ bí iṣẹ́ tàwọn táwọn ọmọ ìbá dé lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n jọ wà papọ̀ wọ́n ti dé wọ́n ti sọ pé ọmọ ìyá ni wọ́n kò sí nǹkan kan àṣé iná ń dún lọ́fọ̀ ọmọkùnkùn. ìyá yìí dẹ̀ nìyí kò tí ì bímọ wọn ní àṣẹ wá ṣe ń bọ̀ ká mọ̀ mọ́ pò lọlé olóró wọn ní ọmọ àwọn fún ọmọ ìyàwó òun lóyún o. wọn ní ńgbà tí wọn máa wá tán ní ọmọ yìí sí kìkì ló dé ọmọ àwọn ọyẹ gíàgbé lọsibítù wà lọsibítù wọn lọmọ ti lóyún oṣù mẹrin. ìyá dẹ̀ ni ọlọ́run tí ì dáyà lọ ani màmá ìwà dà ń pé òun kúrọ́ tẹ́lẹ̀ ni ọmọ àwọn ni òun ọ̀fẹ́ sọ tẹ́lẹ̀ ni ọmọ àwọn tó lẹ́gbọ̀n wájú. kí ló dé tó o lè sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ló wá ṣe wọn ní dandan lọ dọ́kítọ̀ ni tí wọ́n bá ṣẹ́yún ọmọ yìí máa kú o wọn ní kò fi oyún lẹ̀ o ẹ̀gbọ́ báwo ni kò ti ṣe o ṣé kí ìyá ìkú ń lé ọkọ fún ọmọ ẹ ni àbí kí bàbá fi lélẹ̀ fún ọmọ ẹ ọ̀rọ̀ mọ̀ pọ̀ kaṣọ o ó sọ sí ni lẹ́nu ọmọ fìyàn sí o ìsóní kò ṣe pọ́nlayọ̀ ni kò ṣe tù dànù o ẹ jẹ́ ká máa sòdodo ọ̀rọ̀ èmi ọmọ tí ń bẹ́ẹ̀ bí kéèyàn sòdodo ọ̀rọ̀ pọ́nmọ tí mo mú wálé ọkọ̀ yìí o ọmọ mi ni ọmọ mi ni bàbá dẹ̀ sọ pé òun ti bímọ kó fọmọ rẹ̀ hàn wọ́ kí ló dé tí jẹ́ pé àwọn ọmọ parọ́ láti máa parọ́
1: gbọ́dọ̀
0: ìyá rẹ̀ gbọ́mọ wálé ọkọ̀ mi ìyá rẹ̀ gbọ́mọ wálé ọkọ̀ wá fọmọ ẹ̀ lọ́kọ̀ pí rẹ̀ lọ́kọ̀ olóyún fọmọ ọkọ̀ ẹ̀. ẹ gbọ́ kí ni kí wọ́n ṣe wọ̀ ẹ̀yìn tẹ̀ wà nulẹ̀ ẹ̀ ní dààmú o ojú òní tì yín o bàbá wa kí kọ́ta kú àbíjú bàbá jókòó sí wọ́n mọ̀ gbọ́ mi báyìí ọmọ bàbá akẹ́kọ̀ọ́ dákọ̀ ẹ̀kú ìmúralẹ̀ ọjọ́ bí oníyàn ní ṣe ọdúpẹ́ lọ́dọ̀
1: ọlọ́run àṣẹ ìsàbọ̀dọ̀
0: àwọn àrètí ìpè yín ẹ̀rọ ni pé tí wọ́n ìpè wá jáde.
1: 070 abẹ́ ẹ̀kọ́ ni
0: bẹ́ẹ̀ ni
1: 631-61916 náà ni.
0: ntẹ́ ìbánidásọ́rọ̀ láàárọ̀ ẹ̀ nìyí o.
1: 070-631-61916 ẹ̀yà máa jíṣẹ́ yẹn.
0: tó mo kí Akeem Sodi Akim Sadiku, Oma Rasidatu, aka Fashion Design Alepo, Kotolo Kwa, so Kawa Mira, so Kawazi, or Lagbara, along with Led Mari, your mamma, and your my lower Bella Ki, Elise Aris, na, Tianas of us, Ele Akim, as a Tokoa, or Lagbara, eh, Bandown.
1: Hello.
0: Emma Caro, Yako Niba, hey. Can you go see? Iyako ni.
2: Oh, kapele.
0: Hmm.
2: Ino mi obano ta si si si mbalibo.
0: Hmm.
2: Ori, ito wakwa si ni se ni e, e si dakta wan hafa tu.
0: Eh.
2: Eba wa lo li opo to to e, ni pe koma pe ekipi ma.
0: Ah, eh. Kini an si be?
2: Ah, ta e di ni, o si si se kwa sa ite. Ha, o ki, ti ala yi.
0: Beni.
2: O mwale po,
0: Baba,
1: e foro lagbale to le se bode foruko yin o
2: ba me fono
0: mo da o ko ni baje.

0: ṣẹ́ńtà lórí rédíò ilẹ̀ yìí ló ń kọ́ gbogbo èèyàn lọ́gbọ́n. Àlejò báńkì lorúkọ ètò ọ̀hún. Bound FM 92.9 gan lẹ̀tọ̀ ọ̀hún ti wáyé ní gbogbo ọjọ́ Àìkú Sunday. Ètò tá a fi ń ṣàpọ́nlé àwọn olólùfẹ́ wa tí wọ́n bá wa dá sétò lójúmọ́ lójúmọ́ láti máa sọ ìrírí wọn bí wọ́n ti lọ gbà wọ́n kí gbogbo ọ̀dọ́ àtàwọn lọ́kọ-láyà àtàsìkò yóò lè rọ́pọ̀n kọ́ àbí olólùfẹ́ wa lẹ́yìn náà. Ó wù yín ká wá fọ̀rọ̀ wá yín lẹ́nu wò. Ẹgbẹ́ Ganiat Abiola sórí nọ́mbà yìí 0708749218. Àlejò Bond láti Bond 92 FM Èkó. Ètò tó pegedé ní gbogbo lẹ̀kílẹ̀.
1: Band FM.

0: ẹyin ló ń dàkù kọ. Nítorí náà la ṣe ní kí àgbà má ṣe rẹ ọmọdé jẹ o. Ìjọba Nàìjíríà ló dé ìwọ̀ nílẹ̀ yìí láti máa tẹ̀ tọ́ àwọn ọmọdé mọ́lẹ̀. Ẹyin òbí, alágbàtọ́, alábàágbé, alájọrò, ó ti dẹ̀ṣẹ́ o láti máa na ọmọdé lálùbami. Ìwọ tó fẹ́ olùrànlọ́wọ́ nínú ilé nílé ìtajà rí i pé ọmọ tó fẹ́ mú sọ́dọ̀ pé ọdún méjìdínlógún. Yàgò fún sísọ̀rọ̀ kàátọ́, ohun èpè àti èébú sáwọn èwe. Fífọmọdé ṣiṣẹ́ bọ́ra ti dèèwọ̀. Má fọmọdé ṣe bárà. Service boys, service girls, fọ́ ọmọ tọ́jú orí wọn ò tó nǹkan ò bófin mu. Ẹ̀yin àgbà àyà, tẹ́ ẹ ṣe ìyàwó mi ìyàwó mi, ọkọ mi, fọwọ́ tọ́ àwọn ọmọ ní àyè tí kò tọ́. Ẹ ṣọ́ra yín o. Ọ̀rọ̀ èmi ni mo bi àtòkú àtàyè ẹ̀ kò ṣẹlẹ̀. Òfin orílẹ̀-èdè yìí Child Right Act ti la ẹ̀wọ̀n ọdún mẹ́rìnlá kalẹ̀ fẹ́ni tó bá jẹ̀bi títẹ̀ tọ́ àwọn ọmọdé mọ́lẹ̀. Iléeṣẹ́ Bond FM 92.9 ló ní má tẹ̀ tọ́ ọmọdé mọ́lẹ̀ kó má ba fẹ́ wọn jura.
1: Bond FM

0: Ǹjẹ́ ẹ mọ̀ pé òní nìkan ni ọ̀pọ̀ ènìyàn rò, wọn ò rántí ọ̀la. Bẹ́ẹ̀ àbọ̀ wá bá ohun tẹ́nìyàn bá ṣe, ó ní àwọn bàbá wa ń pè ní ọ̀la. Nítorí náà, kí o tó gbé ìgbésẹ̀ kan tàbí ṣe nǹkan kan, rántí ọ̀la. Torí pé àṣegbé kan ò sí o, àṣepamọ́ ló wà. Oníkálukú ni yóò jèrè iṣẹ́ ọwọ́ rẹ̀. Eléyìí ni mo fi wọlé sórí ètò lónìí. Bákan náà ni mi ò ní ṣaláì dúpẹ́ lọ́wọ́ bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ chairman fún gbogbo ọmọ ẹgbẹ́ Know Your Right Anti-Corruption ní orílẹ̀-èdè Nàìjíríà pátápátá. Mo ń sọ̀rọ̀ nípa Comrade Pastor Paul Akinbolade fún àtìlẹyìn wọn lórí ètò yìí, torí ọkùnrin tó ń sun rárá fọkùnrin ẹgbẹ́ akọ́ṣẹ́mà ló ń ṣe. Àdúpẹ́ lọ́wọ́ yín sà fún akitiyan yín, fún ìgbìyànjú yín, ìrìn àjò káàkiri orílẹ̀-èdè ni, àti ìnáwó tí a ò lè ṣe ìṣirò rẹ̀ tán. Ọlọ́run yóò túbọ̀ máa bùkún yín. Ẹ kú iṣẹ́ takuntakun. Know Your Right, máa ẹ̀tọ́ ẹ ní ètò tó ń lọ lọ́wọ́ lórí Radio Bond 92.9 FM náà la wà tí ẹ ti ń gbọ́ wa. Etí tẹ fi ń gbọ́ wa kò ní di. Ó yẹ ká mẹ̀tọ́ wa, ká má ba máa jìyà àìmẹ̀tọ́. Ẹ jẹ́ ká gbìyànjú kárí wípé a darapọ̀ mọ́ ẹgbẹ́ Know Your Right láti mọ àwọn tó tọ́ àti tí ò tọ́, kí a má ba máa jìjà àìmẹ̀tọ́ níbi gbogbo tá a bá wà káàkiri. Comrade Ajayi Makinde lorúkọ mi tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Àkọ́bí Egun. Ọlọ́wọ́ bọ́tìnì mi, òkú iṣẹ́ takuntakuntakun. Gbogbo yín pátá ni mo kí. Fún àǹfààní ìwọ tí o bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ Know Your Right Anti-Corruption, kàn sí wa ní 1 Délé Ara Street, Délé Ara Bus Stop, Abáranjẹ Road, Ìkọ̀tún. Bóyá ẹjọ́ kan ló sì fẹ́ gbé wá ni, tàbí ènìyàn kan ti ẹ̀lú jìbìtì, ẹ pè wá sórí 070-4967-8729. 070-4967-8729. Bákan náà, ẹ sì tún lè pè wá sórí 0802-703-7390. Nọ́mbà tí ẹ lè fi pè wá nìyẹn fún ohunkóhun èyí tí ẹ bá fẹ́ ká ṣe fún yín. Mo kí bàbá wa nínú Olúwa káàbọ̀ sílé agbára lónìí. Bàbá ti wà pẹ̀lú mi nílé agbára láti tẹ̀síwájú lórí àwọn ọ̀rọ̀ tó jẹmọ́ ti ẹ̀tọ́ ọmọnìyàn tàbí ohun tó yẹ láti jẹ́ kí a mọ ẹ̀tọ́ wa tí orílẹ̀-èdè wa, ìlú wa, agbègbè wa, àyíká wa yóò fi wà ní àlàáfíà. Bàbá, mo kí yín káàbọ̀ sórí ètò sà.
1: Ada fún yín olótú mi, Àkọ́bí Ada fún yín o, ẹ ṣe débi èrè, Abolúwa péye lórí yín. Yes, a sì sọ̀rọ̀ nípa nuisance. Wà fẹ́ fẹ́ àkókò ìdúpẹ́ lọ́wọ́ àwọn tí ń pè wá tí máa ń sọ wípé àwọn rí ẹ̀kọ́ kan kọ́ àbí èkejì nínú nǹkan tí à ń sọ. A sì mọ̀ wípé bá ṣe ń sọ yẹn náà, ó tún ni àwọn kan lára ẹ̀ ní bínú ni. Bó ṣe ni yín lára yẹn kí ìlú lè dá làwa ń ṣe. Ìjọba gangan ló yẹ kó máa polongo, kó máa pariwo àwọn kan wọ̀nyí. Ṣùgbọ́n ìkéde tí ìjọba mọ̀ nípa ẹnìkan ni pé ká máa polongo bá sì máa dìbò fún wọn. Nígbà tá a bá dìbò tán, ipò tí ẹ dìmú ni wípé kí kẹ máa darí àwọn aráàlú kí ìlú lè dà. Bí olè bá ń pọ̀ ní ìlú, ẹ jẹ́ ká wo ìjọba yẹn. Bí ìlú bá ń dọ̀tí, ẹ jẹ́ ká wo ìjọba yẹn. Bí irọ́ bá ń pọ̀ ní ìlú, ẹ jẹ́ ká wo ìjọba yẹn. Báwo ni wọ́n ṣe ń àdírẹ́sì àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú? So ẹ̀yin tẹ́ ń bínú sí wa, ohun tá a mọ̀ là ń sọ, ohun tó lè wà nínú ìwé, ohun là ń kà sí yín létí. Ohun tí Constitution Nigeria tí wọ́n ní ká máa tẹ̀lé, ohun là ń sọ fún yín. Ohun tá a kà nílé ìwé ni àwọn nǹkan tá a ń sọ inú Constitution ló wà. So ti yẹ yín sí irú àwọn criminal laws ló wà. Kì í ṣe pé ọpọlọ orí wa là ń lò, ìjọba gangan ló yẹ kó máa ṣe. Ṣùgbọ́n nígbà tí ìjọba ò bá ṣe, ìyẹn lẹ́sẹ̀ ń rí àwa gẹ́gẹ́ bí ọ̀tá. Fífún ọ̀pọ̀ ìgbà gan, ìdí táwọn ọlọ́pàá tètè máa ń dá wa lóhùn ni pé wọ́n rí àwa náà gẹ́gẹ́ bí ọ̀tá wọn. Àfi tó bá gbọ́n mọ̀ wá dáadáa nínú wọn, ìyẹn ló máa ń bá wa ṣe tọkàntọkàn. Ọ̀rẹ́ aráàlú ni wá, à ń ṣe ọ̀tá ìlú. So a ti sọ̀rọ̀ nípa false imprisonment. Ṣé ń gbọ́ mi, ní ká máa ti géèdì, ká máa ti yàn mọ́lé àbí ká máa fi òfin sí ọ̀rọ̀ àwa ara wa, ká máa díyàn lọ́nà. A sọ̀rọ̀ nípa trespass. Tama sa aso sara fence gan. Asoro nipa wiwo ogba ologba. Asoro nipa boya ka joko sile ori moto abi ka fara ti moto oni moto. Ka wo ogba ologba ka wo ile onile. Gbogbo won kan be lati bara wa so. Ka to de ori nuisance. Asi salaye pe nuisance ni nkan ti iwo n gbadun ti n fa inira fun elomiran. That is nuisance. And if you come and play only ni lekeji, koma di ara adugbo lowo, abi koma du di koda ke wanu yara kana. Iru gba ta n dagba ta n gbe boss quarter abi ta n gbe face me and face you ngba yen lohun. Eyin te ba si n gbe ni iru environment yen, ni eto lati ma play music to ma di nebo yin lowo, you have no right. Then ma fe dupe boya awon kan gbo eto wa lati ose to koja lati soro nipa ina to n dun wa iwa iwa ni owo ta hotel ina yen o se be mo do won si tan ton ba tan to ba stable no problem so boya won gbo ni o ba je pe won gbo won stop pe olorun down si oro tin ina o olorun agboro si yin lenu ori lati ojo lati last week Saturday ina yen o se be mo so that is just it iru awon kan be yen se mo kino ma di why elomi to ba ti laju bayi ko ni lesun o le ma je nkankan loju ti yin e wo awon to ma n gbe sambodu si ibi ta won yan gba koja yen ati so sibe na ijoba lo ye ko fese re mule you have to enforce what we are saying. Individual cannot do that, it is government igba te so pe ki environmental wan se pe gbogbo awon yan lo comply aha bo se ko ri niyan ijoba ni ijoba lo n fa ye gba iwa ibaje e gbo mi ijoba lo fa ye gba iwa wa baje e je aye ma so pe awara wa there's nothing like that o le wa ni inu le mi tori pe mo je o le ni o je ki so pe o le to wa ninu le mi o ko lati kuro abi o ko lati dekun o le jija o tori pe mo gba laye ni be ni tori pe boya mi fura mi jale bo se nri niyan bi mi ba doti adugbo mi o le doti orile de ti mo ba n govern e o le doti awon kan ti se ilu yi npa kan na so an lo ni ose yi any to long park moto si enu gate oni gate you are trespassing and you are causing nuisance to ba stop e o fi mu e o fi de e tori ki jama si la se so gbo awon kan bayi ki oluwa ki o wa pelu wa e ba wa ra ile wa o God bless you.
0: A dupe lọwọ yin Ọlọrun a tubọ ma fi kun imọ ọgbọn ati oye yin
2: e tẹti si ikede pataki yi anfani nla re fun gbogbo eyin ti e ma nlo fi owo gọbọ ise test ni lab kaakiri e titi ma bo lati se ayẹwo ara yin bayi pẹlu computer system ti o salaye gbogbo aisan to ba wa ninu agọ ara yin ati awọn ogun ti e nilo lati le mu ki gbogbo eyi ara yin lati ori titi de atelese wa ni alaafia pipe pẹlu owo sikini le fi se ayewo yi bakan na ni eto omi sise kan tun wa fun mimu eyi ti a pe ni multifunctional hydrogen cup water lati fo gbogbo idoti ara jade ki gbogbo eyi ara yin le wa lalafia ayewo ero computer yi yo tun salaye ohun to le sele lodun kan siwaju boya ninu ijo yin tabi legbelegbe le fe ki won ti wa se ayewo ara yin pelu owo ti o gani lara eyan sha ti pe won sori ero ibani soro 080 83 83 81 94 080 83 83 81 94 ẹ̀rọ ti pé ìlera lọ́rọ̀ àlàáfíà rẹ ṣe kókó.
0: Ẹ má jẹ́ ká gbàgbé àwọn ilẹ̀ èyí tó wà ní abẹ́ àkàtà Know Your Rights Anti-Corruption Office èyí tó ní fọkànbalẹ̀. Ẹ má jẹ́ ká gbàgbé a ní ilẹ̀ sí oko afọ́ ilẹ̀ wa wà ní Ìbògùn Ọbásanjọ́ ilẹ̀ wa wà ní Lẹ́kí Ẹ̀pẹ́ àti Ajá má gbàgbé ilẹ̀ wa wà ní Tòtówú a ní ilẹ̀ sí Ìgbẹ́sà a ní ilẹ̀ 9 plots ní Àbújá ní Kwari Gwagwalada local government nítòsí post office níbẹ̀ ni ilẹ̀ 9 plots ló wà fún títà ní Abuja fún ẹ̀yìn tẹ bá nílò ilẹ̀ sí Abuja ilẹ̀ wa tún wà ní Ọkọ́ta roundabout tí ò ti ẹ̀jìnà rárá sí roundabout yẹn bí plot mẹ́wàá ló wà níbẹ̀ tí a fẹ́ kí ẹ̀yin ènìyàn kẹjẹ àǹfààní ní orí rẹ̀. Bákan náà ni a tún ní àwọn ilẹ̀ kan báyìí sí Mòwe After Christopher University tí kò jìnà sí Redeem ní Ìṣẹ́. seri pelu owo ti o gani lara le o ra ile ti e ba fe nibe ile to dara to teju ni adupe lowo olorun ati lowo eyin ti e wa lati ra ile ti a polowo ni ajilete ni nkan bi ose meji meta merin seyin won to ti wa gbe ile miran fun wa ni ajilete yen na bayi over 10 acres ti atofeta lowo lowo ti a wa yi eni to ba lowo lati ra gbogbo ile yi le ra papo o si je plot kan si meji leyin lowo lati ra pelu 350,000 naira si 450,000 naira e o gba ile plot kan bayi lodo wa ko tun to lo soke ajilete je ibi to safe gidigidi nje mo pe baraki wa ni ajilete tori idi eyi ibi ti eyan le gbe pelu irorun ni looto abo wa owo olorun lo wa sugbon o tun dara ki eniyan ma gbe nibi ti eto abo ba wa bakan na won to ti gbe ile 4 flat kan fun wa ni peace estate baruwa ipaja ni owo ti o gani lara rara eni to ba ni fe si atira ile sibi ti mo daruko yi ko tete pe wa bayi bayi completed 4 flats ni peace estate baruwa ipaja e ma gbagbe o awon ile wa ti a npo lowo tele na si wa fun tita sibe o se yi to wa ni owode okerin jale fe ni tabi eyi to wa ni ilaro behind the laro stadium of Ebenezer Obe Fabi Farm pelu 300,000 si 450,000 e o gba ile plot kan lodo wa
3: be ni ifakan to ti yoju lati ra ile si ibogun ti a nse promo le lori bayi 5 acres pere ni ile yi eni ti o ba tete pe wole bayi lori eto yi yo je anfani plot ile kan nibe pelu 300,000 si 350,000 ki osu yi to pari ile yi yato si ibogun Obasanjo ti a npolowo tele o won tun sese gbe 5 acres yi fun wa ni ki e tete pe wa bayi lati je anfani awon ile yi lasiko ti a nse promo lori awon ile yi lowo bayi ki o tun to di po gbowo lori ki e ba le donile kẹyin na si donile lori bakan na ti a ba ri eni to ni ile ti o je ti ebi ti won tabi ile ti won ti won fe ta fun rara won ti ko ni wahala kankan lori tabi eyi to ba ni wahala ki e tete je ka mo nipa re ka le mo igbese ti a ma gbe lati mu ki ohun gbogbo ki o lo dede 0704967 8729 0704967 8729 tabi 0802 703 7390 0802 703 7390 e ma se je ki odun yi tun lo lai be igbese kankan adupe lowo olorun mo si ki baba wa eku ise tapun tapun olorun a ma wa pelu wa titi di ojo mejo ti a o tun ma pada sori eto yi boye wa fe ba emi ti mo je atekun eto yi soro e pe mi ajayi ayokunle makinde ti o pe niyan mo si akobi egun 0813936 5988 0813936 5988 titi di ojo mejo ta o ma pade lori eto yi ka fire pade e se o dabo
4: Every Muslim person gets this religious dream for his heart too. The dream to stand gidigba in front of the holy Kaaba. That's better dream to perform Hajj. For Tithe Bank, we carry on for mind say you go build that your spiritual journey with peace of mind where money no go stress you at all at all. Tithe Bank, in partnership with National Hajj Commission of Nigeria, they bring you Tithe Hajj Savings Account where they save and gombodi with Sharia to help you save for pilgrimage as you fit. No rushing at all. Make you begin small, small. No overthink them. Just take them easy. Then see how all this dream go turn to reality. Whether na next year you dey plan for a better future, the road to Makkah don't start today. Open account now for TajHajSavings.com or make you call 0908-793-7417. Save for Hajj with Taj Bank.
5: As you you dey waka, cough fit start anytime because of smoke and dust. Use Comix make you dey relieved.
6: Oga chemist, I beg, I need cough medicine. Where fit work sharp sharp?
7: Oh yeah, try Comix cough syrup.
5: Yes, so Comix get active ingredients. We go clear your cough. Just yeah, drink and dey relieved.
7: Comix na confirm.
5: Cough? Drink Comix. E dey relieve cough. If symptoms persist after 3 days, go see your doctor.

0: òfófó, òfófó, ẹ má ga lè mọ̀.
1: Ó lè, ìdí ọ̀rẹ́ mi lè ní ọ́fíìsì.
2: Ìdí ọ̀rẹ́ mi jàlá ń jòlò.
3: Ìdí ọ̀rẹ́ mi lè ní ọ́fíìsì o.
4: Ìdí ọ̀rẹ́ mi jàlá ń jòlò.
5: Ìdí ọ̀rẹ́ mi lè ní ọ́fíìsì.
6: Ìdí ọ̀rẹ́ mi jàlá ń jòlò.
7: Ìdí ọ̀rẹ́ mi lè ní ọ́fíìsì o.
8: Ìdí ọ̀rẹ́ mi jàlá ń jòlò.

dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ètò tòní. Mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn akẹgbẹ́ mi tí a jọ wà lórí ètò tòní. Tí a bá fẹ́ kópa lórí ètò òdòdó ẹ̀yẹ, pàápàá jùlọ ẹ̀yin iléèwé, ẹ pé olóòtú sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706-854-1065. Ẹ jẹ́ kí a tún pàdé àwọn akẹgbẹ́ wa lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò òdòdó ẹ̀yẹ. Orúkọ tèmi ni Omidan Adéọlá Mákindé. Ó dẹ̀bọ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi.

0: ìdí tí ìtọ́jú àyíká wa ṣe pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́nrán ìlú a sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn tí a bá bójútó ìtọ́jú àyíká wa agbègbè tó bá kún fún ẹ̀gbin àti ìdọ̀tí àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè ti bẹ̀ wọ ara èèyàn kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdaminú wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́ ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru àrùn ìwọ̀sí sínú ẹ̀gbin là wá iná ló ń wọṣọ onídà ìtọ́jú àyíká wa ojúṣe gbogbo wa ni iléeṣẹ́ born 92.9 fm ló mú kéde yìí wá sétí ìgbọ̀yìn
1: Bond FM.
2: Ẹkùnrin ìròyìn ẹ̀yìn ìfẹ́lúṣẹ́ Bond FM 92.9. Pàápàá jùlọ, ẹ̀yin ìyá lọ́mọ, bàbá lọ́mọ, ará àdúgbò tí ẹ ní àwọn ènìyàn tí ẹ̀yà ara pè níjà. Yálà ni inú ilé yín lójú òpópónà yín tàbí agbègbè eléyìí tẹ́ ń gbé. Ó ṣe pàtàkì kí ẹ máa darapọ̀ mọ́ wa lórí ètò yìí nínú ọjọ́ mẹ́jọ gẹ́gẹ́ bí ṣe wà. Lọ́jọ́ Sátidé láago 12 kọjá ìṣẹ́jú 15 ṣaago 12 àbọ̀. Bí ìkànnì Bond FM náà ni ètò ìrètí ayọ̀ tí máa ń wáyé ohun tí a máa ń gbé sọ lórí ẹ̀ náà ni àwọn ènìyàn tí ẹ̀yà ara pè níjà báwo ni wọ́n ti ṣe ṣé tí wọ́n fi ní àṣeyọrí àwọn ìpèníjà wo ló kojú wọn láti bẹ̀rẹ̀ àárọ̀ ọjọ́ wọn kí làwọn nǹkan tó ń kojú wọn lọ́wọ́lọ́wọ́ ìmọ̀ràn fún ẹ̀yin ènìyàn tí ẹ ní ẹni tí ẹ̀yà ara pè níjà lára orúkọ àwọn aláṣẹ ìkànnì Bond FM 92.9 níbi àdára àgbà ìdá tá a wà yìí Abdulwas ń Salahuddin ọmọ tó mọ pọ̀ lórúkọ tí mi jẹ́ mo ní àlejò pàtàkì ìyálọ́mọ ni wọ́n gbajúmọ̀ èèyàn ni wọ́n òṣìṣẹ́ ìjọba ni wọ́n wọ́n ní ìpèníjà ara irúfẹ́ ìpèníjà wo ni wọ́n ní báwo ni ṣíṣe kú báwo ni ọ̀pẹ ti ṣe bẹ́ gbogbo ẹ̀ lọ́ máa gbọ́ lórí ètò orúkọ alàgbà joseph wọn ló bẹ̀ mọ olóògbé èmi kí wa káàbọ̀ sórí ètò yìí lẹ́ẹ̀kan sí yáwa báwa kí àwọn ara lè kí ẹ dárúkọ yìí fún wọn lẹ́kọ̀ọ́ rẹ.
3: Ẹ káàsán gbogbo ilé orúkọ mi ni ìyáàfin Abigail Rotimi Toxin.
2: Mọ́mí wa Abigail Rotimi Toxin ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Bond FM 92.9. Ẹ jẹ́ kí a wò báyìí irú ìpèníjà ara wo lẹ́ni báwo ló ṣe bẹ̀rẹ̀.
3: Ìpèníjà ẹsẹ̀ ni mo ní. Mo ní accident ọ̀kadà. Wọ́n máa gé ẹsẹ̀ ọwọ́ òsì. So nǹkan tí wọ́n fi tí mo fi ń support ẹsẹ̀ láti ọ̀rìn òun ni artificial. So irú ìpèníjà sì mo ní.
2: Kó tó di pé ìpèníjà yìí ṣẹlẹ̀ tó tó túmọ̀ sí ni pé mo ò bí níbẹ̀. Àwọn ilé ìlú mi lè ti lọ lẹ́sẹẹsẹ.
3: Mo lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Fasiluma Primary School Wáyà. Mo dẹ̀ lọ sí Birabenu High School ní Sábó Yábà. Mo dẹ̀ tó tẹ̀síwájú láti lọ sí Federal Training Center Ọbalẹ̀gbẹ́ Kùjì. Mo tún lọ sáwọn ilé ìwé yìí ló ṣùgbọ́n ìpèníjà ó jẹ́ kí má lè ṣetán bẹ̀ tí mo fi dúró.
2: N tó túmọ̀ sí ni pé síwájú kí ìpèníjà ẹsẹ̀ yìí tó ṣẹlẹ̀ ẹ ti kọ́kọ́ lọ sí àwọn ilé ẹ̀kọ́ kan gẹ́gẹ́ bí abarapa ènìyàn kó tó di pé ìpèníjà yìí wá dé. Lẹ́gbàá tí ìpèníjà yìí wá dé ẹgbẹ́ àṣà àwọn olóyìnbó báwo lẹ ṣe ń survive jẹ́ ẹ tó padà sí ilé ẹ̀kọ́ láti lọ kẹ́kọ̀ọ́ sí.
3: Torí pé wù mí láti kẹ́kọ̀ọ́ sí mo padà sí ilé ẹ̀kọ́ láti lọ kẹ́kọ̀ọ́ sí àmọ́ ìpèníjà yìí ó pọ̀ débẹ̀ débi pé nǹkan tí mo ń face ní ilé ẹ̀kọ́ yẹn kò jẹ́ kí n lè continue like Lasun Lagos State University ni mo lọ but accessibility ni problem torí ẹ mọ̀ pé àwa tá a jẹ́ onípèníjà oríṣiríṣi ni just àwa but gẹ́gẹ́ bí ẹni tó nípèníjà ẹsẹ̀ tí mo dẹ̀ ń lo artificial láti fi ẹrìn so mi ò lè mi accessibility láti lọ sí school padà wàhálà yẹn ibẹ̀ yẹn ò wà accessible àtọ mi ibẹ̀ sí nínú mú. Nínú school mo ń lọ lé mo ń bọ̀ ni ìkọ́ tó fà á tí mo fi ní mo nípèníjà.
2: Bẹ́ẹ̀ kò wà accessible ṣé ti pé ẹ̀ mọ̀nà àti lọ́ọ́ bẹ ní.

0: tàbí ẹ ráwọn èèyàn ràn yín lọ́wọ́ ni yóò ṣàdí àwọn lọ́wọ́.
1: Ẹ kò sọ ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ yẹn náà ní ibẹ̀ o, tó pé bí everybody wá kàwé ni ẹbí máa fèsì mi ti wá kà ni. Ṣé kò sí pé bóyá ẹ̀wà máa pèèyàn kan pé wá bá mi gbé báàgì yìí, àṣetán nínú inú kíláàsì kan sì, a fẹ́ sáré lọ sí ìlú, ọmọ àtún ni pé àwọ̀ yẹ máa lọ bẹ̀ yẹn, kí wọ́n tó onípèníjà ara tó débi, àwọn tí ò nípèníjà àti débi àwọn ti fíìlì kíláàsì. Ṣé ìwọ ẹ̀yìn ló máa jókòó sí tipátipá ló máa gbé ọ̀kan sí lẹ́kṣọ́rà ń sọ. So many things like that.
0: Ẹyin wọ́n fi tó àwọn aláṣẹ ní tí ń gbà yẹn ta.
1: Actually,
0: kìíní yóò ràn mí lọ́wọ́.
1: Ó ní lẹ́kṣọ́rà kan tó mọ̀ ní dáadáa ń gbà yẹn nígbà tí wọ́n á wò pa. Kìíní yìí kò rọgbọ rárá láti dúró.
0: Sílé.
1: Ìgbà tó máa fi sọ pé kí n wá, mo ní kó má ṣe ìrọ̀rùn pé mo ti rí ilé ìwé mi tó jẹ́ aládàáni tí máa lọ. Pé tó ń fi ìyẹn lẹ̀.
0: Ìyẹn ló fi wá fa sábà méjì àti lè tẹ̀síwájú ní lásù
1: nígbà yẹn.
0: Ó dàbí lójú pé àwọn aláṣẹ lásù ìyẹn Lagos State University àwọn náà ń gbọ́ abáyé. Àmọ́ bóyá àyípadà ti dé bá irúfẹ́ ipò tí ẹ là kọjá nígbà yẹn. Pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ student union náà, ó yẹ kó ní ọ̀nà kan tó máa gbà ara wọn tí wọ́n bá ní ìpèníjà ara lọ́wọ́ láti lè máa bá àwọn akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ kí wọ́n máa fi ààyè sílẹ̀ fún àwọn èèyàn tó ní ìpèníjà lọ́wọ́ iwájú kí wọ́n lè bá a máa jòkó. Ó yẹ kó tún bí ààyè kan ní gbòógì tí wà fún àwọn èèyàn tí ń yàrá pèníjà.

0: kódà ìyá wa ẹ máa ń já wò báyìí àti gbọ́ bí ìpènijà yín ló ti ṣe bẹ̀rẹ̀ àti gbọ́ àwọn ohun tí ẹ kojú nínú ìpènijà yìí gẹ́gẹ́ bí obìnrin ipò wo àwọn ènìyàn tí yàrá pènijà wà láwùjọ wa generally ǹjẹ́ ó ní àdojúkọ kan eléyìí tí ìjẹ́ obìnrin tó tún wá ní ìpènijà fúnfúnni.
1: Ó ní o obìnrin tó ní ìpènijà infact ìpènijà ti wá pọ̀ ju ti ọkùnrin lọ àti obìnrin tó ní ìpènijà.
0: Ẹ ṣáàwù máa bẹ̀.
1: Ẹ ṣègùn lótú. Ìgbà tó ṣẹlẹ̀ ni pé lára ìpènijà ta ni pé kí n kọ́kọ́ sọ pé education nípa ètò ẹ̀kọ́. Mo notice pé àwọn èèyàn tó pọ̀ àwọn obìnrin tó pọ̀ tó ní ìpènijà wọ́n máa ń sábà ń tì wọ́n mọ́lé ni wọ́n believe ni pé kó rán wọn lọ síléèwé kí wọ́n jẹ́ èèyàn ńlá. Ẹlẹ́kejì ni wípé nípa ti ọkọ that's marriage issue. Àwọn ọkùnrin máa ń rí wọn àti pé ẹ jẹ́ ká lo àwọn eléyìí ká kàn fi lò wọ́n bí opportunity ni ká gbé wọn lẹ̀ yes. Wọ́n fẹ́ wò pé àwọn obìnrin iná wọn wúlò nílé ẹ jẹ́ ká fẹ́ wọn sílé ẹ jẹ́ ká so many things. Wọ́n like pé kán mú obìnrin tó ní ìpènijà kí wọ́n rape ẹ̀ kí wọ́n ṣe tó wá ṣe wù wọ́n kọ́ dẹ̀ wọ́n pé àwọn máa lọ bẹ́ẹ̀ kù sí ìkọ̀tọ́ fẹ́ ṣe ṣùgbọ́n àwọn oníyẹ kí ni wọ́n máa dùn kọ́ tẹ̀ ń rí
2: èèyàn bá wọn
1: bá wọn lò
2: ara àwọn pé ẹ̀kọ́ máa mọ́ pẹ́ gan wà ní
0: kábíyèsí ọlọ́run nínú marí
2: ẹ wá jà wò báyìí ìyá wa ǹjẹ́ ẹ lè ní bí àwọn ìrírí kan eléyìí tí ẹ fẹ́ fi la ìlú lọ́yà bẹ́ẹ̀ tẹ́ ẹ rí ló kòpẹ́kòpẹ́ tó sì yẹ kí aráàlú ṣàkíyèsí rẹ.
1: Àkọ́kọ́ ńbẹ̀ ni pé mo rí pé jẹ́ kí aráàlú tó káràmásìkí fún àwọn obìnrin tí wọ́n ní ìpènijà àti àwa òbí tàbí ọmọ obìnrin tó ní ìpènijà náà ká má kọ̀ tí wọ́n mọ́nú lé pé àwọn eléyìí wọn ò lè gbé èèyàn mọ́ ká jẹ́ kí wọ́n jáde síta ká jẹ́ kí wọ́n lọ síléèwé like ọmọ tó ní ìpènijà etí tí èèyàn kan dẹ̀ fi tipá bá a lò tó fún lóyún alákọ̀ọ́kọ́ ó tún ti wà ní oyún ẹlẹ́kejì báyìí tí ò ní pẹ́ bímọ mọ́ ṣùgbọ́n torí pé ìpènijà tó ní ó rí ẹni yẹn pẹ́ni tó gbóhùn lò ní ṣùgbọ́n kò lè sọ fún wa kó sọ fún àwa pé ókè ẹni yìí ni ẹni yẹn ti mọ̀ pé ó ti lóyún dẹ̀ ti sá lọ torí pé ó lo ìpènijà pé kò lè sọ̀rọ̀ ó lò láti fi ṣe nǹkan tó ṣe yẹn a dẹ̀ ti rẹ́ni tó ní ìpènijà ojú náà tó ṣe the same thing fún ṣé pé ìyá yẹn náà ó gbé òun ló ń gbé bùkátà yẹn torí pé kò lè
0: gẹ́gẹ́ bí ẹni tó ní ìpènijà etí
1: bẹ́ẹ̀ni
0: ṣe bí wọ́n ní ìrẹ́kàtà máa ń kò níbi sign language ìyẹn ká fi ọwọ́ ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí èèyàn báwo ló ti ṣiṣẹ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú ọmọ yìí ṣé kò láǹfààní ẹ̀ ni.
1: Kò ní àǹfààní torí kò ní àǹfààní àti lọ síléèwé.
0: Kí ni ìyá wò láti jọ yìí?
1: Ó sì mọ́nu ilé ni pé nígbà tó ti ní pé àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà bẹ́ẹ̀ tó ń pé inú ilé aré lè tọ́ pé nípèníjà ìsìn náà tó ń pé ìyá yìí ti mọ́nu ilé ni torí pé àwọn náà wò pé wọn ò ní agbára. Mo ní àǹfààní àti báyìí àti ẹ̀sọ̀rọ̀ nǹkan tó sọ fún mi ni pé kò sí agbára láti ràn lọ síléèwé because ẹni tó jẹ́ pé ó ní ìpènijà ara àbí ojú àbí ẹsẹ̀ owó tó ń máa ná láti lọ síléèwé ó yàtọ̀ sí owó tó ẹni tí kò ní ìkọ̀kan máa ná lọ òbí tó bá ní lọ́wọ́ dáadáa ló máa náà fẹ́ fi ọmọ sínú special school. Special school yẹn gbọ́ a tún bá àwọn tó jẹ́ ìjọba wa sọ̀rọ̀ pé kó bá wa ṣe kó wà sẹ́síbù torí mi ti jà fáwọn ọmọ ọkọ ránṣẹ́ pé òbí wọn dìde wá bá mi lé mi pé wọn fẹ́ fi wọn sí special school wọn ni wọn ti kún pé kò sí ààyè mọ́ which is bí àtọ̀dá olú àbẹ́ni lọ àwọn òbí yẹn tira kánpé kọ́mọ wọn tẹ̀ lè wọbẹ̀ a lè jẹ́ pé wà níbẹ̀ bí ní accommodation benefits wọn ni kò sáyé mu so ó rẹ̀ pé káwọn ìjọba kọ́ tún bá ṣe àǹfààní kó wà nínú àwọn special schools tó wà ní gbogbo
0: àwọn ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan
1: bẹ́ẹ̀ni
0: ètò ìrètí ayọ̀ náà lẹ́nu gbádùn láti ìkànnì bond fm 92.9 ìyá wa ẹ kú ìkàlẹ̀ ẹ kú ìjọba lẹ́ẹ̀kan sí ẹ wá jẹ́ kí a wò báyìí ǹjẹ́ nínú ìrírí àti rí àwọn ènìyàn tí ọwọ́ pálábá wọn ṣègi tí ìjọba dẹ̀ fìyà jẹ kó lè bá jẹ́ ẹ̀kọ́ fún àwọn mìíràn tí wọ́n ń bọ̀ wá nítorí àkọ́kọ́ ìsára wa yìí.
1: Bẹ́ẹ̀ni a ti rí àwọn èèyàn tí ìjọba fìyà jẹ.
0: Ẹ ṣáàwò.
1: Ok like woman kan tó jẹ́ ẹni tó ní ìpènijà etí tó dẹ̀ ṣèyàwó pẹ̀lú ẹni tí ò ní ìpènijà kankan. bàtí ó bímọ ó bí ọmọbìnrin ọmọbìnrin yìí tí ìjọmọ ojú kan lọ tí ìtọjú kan gan sẹ but bàbá tó bí gangan nítorí pé ó ń lo ìpèníjà tí ìyá ẹ ní ó ń lò ó fún tí ìyá bá ti wọnú balùwẹ tó náà fẹ lọ wẹ á dẹ gbé ọmọ kékeré yẹn á bẹrẹ sí gba ní àjọṣepọ
2: kábíyèsí ọjọ
1: ọmọ yẹn á bẹrẹ sí kékékéké
2: ààrẹ alábẹwọn
1: ṣèyàwó.
3: Ẹ máa wo pé ìbò lọ̀rọ̀ arákùnrin náà já sí ẹ̀rán wọ̀ọ́rì tó bá dojọ́ mẹ́jọ lágbára ọlọ́run lórí ètò ìrètí ayọ̀ yìí kan náà ni ètò tó ń fún àwọn aláìnírètí ní ìrètí ní ìkànnì Bond FM 92.9 dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ iléeṣẹ́ rédíò Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó àwọn tí wọ́n jẹ́ lọ́gàlọ́gà nínú iṣẹ́ Bond FM 92.9. Ọpẹ́lọ́wọ́ Alhaji Maruf Adedeji olóòjọ tó ju olóòtú àgbààgbà olóòtú dókítà tó jí Ọlámilékà àti Ganiatu Ashiru àwọn ni wọ́n mojú ẹ̀rọ fún tọ̀sán tètè ní. Ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ fẹ́ ṣe ìgbélárugẹ fún ètò ìrètí ayọ̀ ẹ fẹ́ ran àwọn èèyàn tí ẹ̀yà ara pè mí jà lọ́wọ́ 08030428183 30 42 81 83 kódà bẹ́yìn bá ní ẹni tí ẹ̀yà ara pè mí jà nílé tí ẹ mọ ọ̀nà wúlẹ̀ lè gbé gbà káwọn náà di ẹni ara wọn 08030428183 Abdul Wasin Salahuddin ọmọ tó mọ kọlọ orúkọ tí èmi ń jẹ ìrètí ayọ gbogbo wa kò ní já sófo.

kò sí rọ́ńbẹ̀ láti iléeṣẹ́ bond fm 92.9 náà ẹ lórí àtẹ ẹ lọ yiri ẹ wò ẹ gbéyàwó ẹ google ẹ wò ẹ yiri ẹ wò ẹ wò síra wọn àwọn rédíò kan ṣe ń jáde wọn ni ọ̀gá ni wá wọn ni nígbàwó sígbàwó ẹ ti ẹ màgbàlẹ́gbọ̀n ẹ tẹríba rárá ṣùgbọ́n oníkálukú òun náà ló ń gbéṣẹ́ ẹ lárugẹ adúpẹ́lẹ́wọ́ ọlọ́run bond fm náà kọ́ ọlọ́run ọba ló ń ṣe bẹ́ẹ̀ òun náà ló ní ká máa tẹ̀síwájú torí pé àsùn òun náà la ṣe ń sún ẹ kú ilé làkàrà ilé rè wàhálà kẹrù ọ̀nà kábíyèsí làkọ́bá o gbogbo ẹni tá a bínú obìnrin ọmọ yìntúndé o ẹ dákun ẹ tìmí lẹ́yìn ẹ máa ṣe tìmí lójú mojúbá o gbogbo pèdèpèdè mojúbá o gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ọmọ yìí rèé gbogbo ọba aládépátá gbogbo ìjòyè ẹ̀bálẹ̀ ọkọ̀ ìlú gbogbo oníṣègùn pátá ewé a máa jẹ́ o egbò á dẹ̀ máa jẹ́ máa rí wa o lágbọ̀n ọlọ́run gbogbo oníṣẹ́ ìjọba gbogbo oníka kí lọ́rùn èyàn elétò ààbò mo kì í yé o gbogbo ẹni tẹwa ń tajà onímọ́tò mo tún kì í lẹ́ẹ̀kan sí i ẹ̀ka ìdí ọmọlúàbí náà rèé o láti ìsìn tó fi di aago mẹ́jọ alẹ́ bẹ́ẹ̀ ṣe máa gbọ́ wa rèé orí ń bẹ́lẹ̀ bíbà àwọn àṣàyàn ọ̀rọ̀ ètò ìpolówó tẹ sanwó fún gbogbo ẹ̀lẹ́ máa gbọ́ láti ìsìn tó fi di aago mẹ́jọ alẹ́ ọmọ yìí rèé èmi lọ́mọ atẹ́tẹ́ òbínú èmi lọ́mọ akógí àlàpà ọmọ òbínú bínú forí sọgbọ́n òwú ọmọ òbínú wọ odò lẹ́rùn gbogbo àpáta ilé olóko ti wádà sí ọmọ onílùú ìṣẹ́milé lókè ogun olúmiyídé ọlálérè lórúkọ tèmi ò bẹ́ pè mí ní olúmaetì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni èmi nìkan kọ́ ni màá dáṣiṣẹ́ èmi àti bọ́sẹ̀ ṣokùnbí láti máa pò pọ̀ láti ìsìn tó fi di aago mẹ́jọ alẹ́ mo lérò pé ẹ̀ ń gbádùn wa bàbá ń gbádùn wa àwa náà ń bẹ̀mí fún yẹn ẹ̀ka ìdí ọmọlúàbí rèé fàájì òpin ọ̀sẹ̀ iléeṣẹ́ bond fm náà ni o ètò èyí wù mí òun náà lẹ́ẹ̀ máa gbọ́ láti ìsìn tó fi di aago márùn-ún ẹ ti mọ̀ èyí wù mí òwẹ́ ọ̀la èdè ọlọ́run òjẹ́ pẹ̀lú àjìyá sekinat àyà kìsọ̀dé gbogbo ẹ̀ lẹ́ẹ̀ máa gbọ́ ẹnjìníà wa ẹnjìníà tó mòye ẹ ṣeun sà ẹnjìníà adéṣínà fry wọn wọlé agodo wọn ní kudos to you olúmọ àti mo wà fún ẹ o ó yá ètò yìí wù mí wọn á gborí afẹ́fẹ́ o.

0: tó àti padà wọlé nìyẹn o àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ kí kọ́kọ́ káwọn ìyá mi náà kí sẹ́kí tó wá sọ nǹkan tó bá wà wọn ìyá mi ò ìyá mi dáadáa díẹ̀ ló wa ó rọ̀lá adéníkè adégòkè àwọn ọlọ́run kí n mọ́ lọ pé kò sí nǹkan wọ́n wà nú àwọn ìyá tó ń fa ọ̀já pọ̀n mi n sì ní jábọ́ lẹ́yìn yín bákan náà kí tó wá dúpẹ́ lọ́wọ́ bàbá mi dáadáa wà á
1: àkọsílẹ̀ ibẹ̀ ni
0: olóyèdè á ní ó bẹ̀rù bàálù bíi kà á sí nǹkan
1: ẹ̀rù ló bà wọ́n kò tẹ gbọ́dọ̀ jẹ́rù gbà tí iran
0: tẹ̀lé ayé ìgbà yẹn náà bẹ̀rù bàálù o ayé ìsìn bàálù ti yàtọ̀ tọ́gà bá wọ bàálù sí yóò mọ gbádùn ni
1: olùwàṣẹ
0: ọlọ́run gbọ́ mo kí yín bàbá mo kí màmá wa dáadáa àǹtí ọrẹ rẹ
1: olúwa
0: sí ọrẹ
1: ibẹ̀ ni
0: mo dúpẹ́ lọ́wọ́ yín àti
1: mọ́mí àti 16
0: mo kí yín wọ ni kò ṣàlàyé bákan náà mo kí màmá wa bísọ́lá balógun máa kí túnjọ lálékẹ́
1: bẹ́ẹ̀ ni ọmọ
0: ẹ má jìí mẹ́sọ̀
1: mo dẹnu mi mọ̀
0: èmi mọ̀ pé jì ò ní mo kí yín ọtúnba náà wà níbi tó ń jókòó ti wà.
1: Bẹ́ẹ̀ ni ó di dandan gbogbo ìgbà tẹ́mi ìyàwó wọn bá ti ń wọlé wọn máa wọlé
0: tí. Ìjọ pé èèyàn kan máa wọlé èèyàn kan máa jáde nínú yín.
1: Alájà ìwúlẹ̀ tún gbé.
0: Mo fẹ́ lágbára ni.
1: Ọ̀rẹ́ mi gbọ́ wa
0: gbọ́. Bóyá èyí tó ń wù ẹ́ ó yá ṣàlàyé.
1: Ẹ̀yin ara lè yí. Ibi tí mo gbégélé lọ níjẹ̀jọ́ ó gba sùúrù. Ibẹ̀ ni mo ti fetí kọ́rọ̀ tí wọ́n ń sọ.
0: Aláfetíkọ́ làwọn.
1: Bẹ́ẹ̀ ni àṣé kò dáa ni. Nǹkan tó ṣẹlẹ̀ ni ẹ máa gbọ́ o. Nígbà tó ń sọ̀rọ̀ yìí. Àwọn méjì ìyàwó ti bímọ síbì kan. Ọkọ náà ti bí ẹyọ kan. Ṣùgbọ́n ìgbà tí ìyàwó máa dé, òun ló tọ́jú àwọn ọmọ méjèèjì ṣùgbọ́n kò ṣàbíamọ. Sílé ọkọ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ àtọmọ èyí tó bí àti èyí tó bá ń bẹ̀ ó bá kọ́ ọmọ lùbọ́. Ṣùgbọ́n ìgbà táwọn ọmọ yìí lọ síléèwé tí wọ́n dé padà. Ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ yìí ó kà mọ̀mọ́.
0: Ẹ máa gbọ́ o.
1: Ìta kókó. Wọ́n bí ọmọ kìíní. Wọ́n mọ ẹni tó ní. Ṣùgbọ́n ìgbà tó wá bí ọmọ ẹlẹ́ẹ̀kejì tó gbọ́mọ fún ìyá ìyàwó. Òun ni ìyá ìyàwó wà wò pé ọmọ yìí ṣe wá jọ o. Ọmọ òun tó tóye ni ọmọ tí ọmọ ọkọ gbé wá o. Ló wá wò pé ọmọ ìṣe wá jọ ọmọ mi tó tóye. Ó mọ ìjọ olúwaṣẹ yìí. Ló bá ní àbó olúwaṣẹ yìí náà ni. Nígbà tọ́rọ̀ máa rí bó ṣe rí. Lọ bá mọ̀ pé àtọmọ ọkọ tí ìyàwó fẹ́ o. Àtọmọ tóun náà gbé wá. Àwọn méjèèjì jọ fẹ́ra wọn ni. Mo bá dẹ̀ ṣàlàyé fọ́rẹ́ mi
0: pé kò sí tó bé mi ni.
1: Bá ṣe ìfẹ́ mi nìkan. Ayọ̀ wa ò ní díbàjẹ́.
0: Àmì.
1: Mo bá sọ yí pé kò sí tó burú mbẹ́. Kó máa lọ bẹ́ẹ̀. Ìwà tó dáa ni. Wọ́n mówó lè lọ ta. Mo bá ṣàlàyé fọ́lọ́run jẹ́ o.
0: Pa
1: ó ṣe mí nìyẹn. Ọlọ́run ni ò ní kọ́wọ́ ẹ̀ tó fún mi. Eyín mi ìbá fòyọ lónìí.
0: Ẹyin ẹ máa gbọ́ ọ̀rọ̀ ọ̀hún tó ń sọ. Èyàn bí èyàn wá fẹ́ ìyàwó ó wá fẹ́ ọkọ ó wá fẹ́ bàbá bàbá yẹn ti bímọ ọkùnrin bóyá kò yẹ yín dáadáa. Èmi náà gbé ọmọbìnrin ìyàwó náà gbé ọmọbìnrin ó gbé wá. Àwọn méjèèjì wá jọ fẹ́ra wọn tó ti yẹ yín. Ìyá yẹn ò mọ ọ̀rẹ́ tí wọn ò mọ bàbá náà ò mọ wọn ti jọ lọ sùn kan tó lọ fẹ́ra wọn lọ́hùn kan tó bímọ fúnra wọn lọ́hùn o. Wọ́n dá nígbà tó wá gbọ́ ọmọdé lé. Ilé ìwọ̀ lẹ́ ń wọ̀bọ̀ ibí yìí ni. Ìwọlọ́fọ́mọ ìwọlọ́fẹ́. Ó ti tán o. Wọ́n ṣe dé ní ẹ̀tọ́ wípé bí dàpọ̀ o. Ẹ dákun ṣé kò yẹ kán fi gígùn bí tán
1: dé. Nígbà tí wọ́n náà sọ ó ní bí dàpọ̀.
0: Ìgbà yẹn wọn ọmọ nìyẹn níbi ṣe dàpọ̀.
1: Irọ́ nígbà ayé àwọn bàbá ńlá ọlọ́run ò jẹ́ máa ní sùúrù.
0: Ó dà.
1: Máa ní sùúrù.
0: Bó ṣe ní sọ̀rọ̀ báyìí tó bá wù yóò kí n wú ẹ.
1: Etí ẹ léwu mi má ti kan náà bọ̀ mí lójú.
0: Ó dà máa ti bú ẹ mú léyìí tó ń bá bọ̀.
1: Mo ní o máa fara balẹ̀.
0: Mo ò lè fara balẹ̀. Ẹ dákun ṣé ó yẹ kó tún sọ pé kí irú márèèjì yẹn kí irú ìgbéyàwó yẹn kó máa tẹ̀síwájú. Tí mo sọ fọ́rẹ́ mi pé ibi tó
1: kó pọ̀jù.
0: Ọmọ mẹ́ta ò pọ̀jù.
1: Kó pọ̀jù nígbà ayé àwọn bàbá ńlá wa bó ṣe máa jọ fẹ́ra wọn nìyẹn.
0: Ìyẹn láyé ìgbà àwọn bàbá ìlú tó bá fẹ́fẹ́ kúfẹ́ tó ń ṣe ewé láyé sí. Wàá lóyún ìbò tó máa jáde lẹ́nu àwọn ọmọ tó wà
1: ní. Irọ́ wọn ni mo fẹ́ràn mo fẹ́ ọwọ́ afẹ́ ọmọ ọkọ mi bọ̀dá mùtì ìwà rẹ̀ dà gan.
0: Mùtì èwo ń bẹ̀.
1: Àti ti Market àti ti inú studio gbogbo ẹ̀ engineer production.
0: Ok.
1: Àdàpọ̀ náà ni. Bó ṣe rí nìyẹn ọlọ́run ò jẹ́ kó sí tó burú bẹ̀.
0: Alóbùjọ sẹ́sẹ̀
1: kí ló kò burú máa fara ẹ̀ balẹ̀. Ayé jẹ́ ń sílá wa. Calm down. Kò sí tó kọ́ anybody pẹ̀lú láìfẹ́ anybody. Má ti olúmọ àyè ti sí. Torí òun ti sọ fún mi pé òun kọ̀ mí lẹ̀ báyìí.
0: Ìgbà tí wọn náà wá studio níjẹjọ ṣe ọ pé 30 minutes ẹ fi máa ń fẹ́
1: ra. Ó yẹ kó máa ṣe bẹ́ẹ̀ yẹn kì í ṣe pé kò ní rí mi láàrin 1 minute ó máa complain.
0: Àákọ̀ mi ti mọ̀ wá ẹni bẹ́ẹ̀. Ṣé wọ́n pọ̀ òun ló ní 30 minutes. Olóyè yìí wù mí.
1: Èmi tí mo wá gan mo gbé dẹ̀ wá ni mo fẹ́ fún bọ́dí yìí tì wo bí mo ṣe kó dọ́rùn.
0: Ó wá kó dọ́rùn àbá olúmọ ẹ̀sìn.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ẹyẹ wá rí kó tó dúpẹ́ máa bá wa dá ṣe jẹ́ kọ́kọ́ lọ sókè lọ́nà ká tó wá fàájà ọlọ́run gbọ́.
1: Ò ní dúró wò tán.
2: Bẹ́ẹ̀ ti ṣáájú.

0: bẹ́ẹ̀ ni ẹ kúrọ̀ lẹ ẹ̀yin olólùfẹ́ lórí ọ̀dàn níbikíbi tẹ bá wà nírọ̀lẹ́ tòní lórí ọ̀dàn ló ti dé sé ti gbọ́ yín láti ilé ṣẹwà bọ́n 92.9 èmi lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín náà ni ibrahim ọlálékan ib sport ẹ bẹ ṣe mọ̀ pé lọ́jọ́ sátọ̀dẹ̀ tó bá ti dìrọ̀lẹ́ báyìí a máa mú àwọn ìròyìn yẹn báwo ló ṣe ń lọ lọ́wọ́ níbi eré ìdárayá àgàgà bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá kí ló ń ṣẹlẹ̀ ní premier league la liga serie a gbogbo ẹ̀ náà la máa mú sórí létí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn kan ti lọ láì gbà wá lákòókò láì fàkókò ṣòfò ẹ jẹ́ máa sọ fún yín pé ní premier league àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ kan wọ́n wáyé ọtí parí báyìí níbi tí brentford ti fìyà jẹ west ham newcastle òun náà fìyà jẹ brighton ayò mẹ́ta sí ẹyọ kan sunderland àti wolves ayò kọ̀ọ̀kan làwọn méjì tó ta sílẹ̀ ara wọn tó bá ti wá di 5:30 ńkọ́ arsenal a máa gbómìyà yẹn ká ló ń lẹ̀ fún fulham torí bó tiẹ̀ jẹ́ pé àwọn alátakò tí arsenal ní champions league gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ pé arsenal ó wà ní champions league bó jẹ́ pé ó ń fi òkú kan báyìí ó fẹ́ fi pẹyẹ méjì ni òun nìkan náà ló fẹ́ gbé premier league òun nìkan náà ló ti fẹ́ gbé champion ṣó máa ṣe é ṣe ṣó máa rọrùn bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà wà tẹ́tà àti àwọn bọ́ìsì ẹ̀ náà ló wà ìyẹn tó bá ti di 5:30 a máa mú ìkọ́lẹ̀ pẹ̀lú fulham ní la liga ọkọ kí ló ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ villarreal ó fìyà jẹ levante omulote ayò márùn sí ẹyọ kan bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀ yẹn atletico ó máa ń ṣe ìyanu lẹ́nu látàrí pé kí ìfẹsẹ̀wọnsẹ̀ yìí tó bẹ̀rẹ̀ àwọn èèyàn ló ti ń sọ oríṣiríṣi àwọn èèyàn sọ pé atletico ní ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ó yẹ kí valencia lè lù ú lùkulù torí pé agẹ́rẹ́ bá ṣe mọ̀ pé atletico tó bá ti di pé ó ní champions league ilẹ̀ kò ṣe ìgbà tó máa ṣẹ̀yẹ̀ ṣe lélẹ̀ ó ṣe ní ìgbà tóun àti barcelona wọn fẹ́ kojú ara wọn tó yẹ kó rẹ́sì gbogbo àwọn agbábọ́ọ̀lù first team ẹ̀ ṣùgbọ́n ó tún ṣe kinní ẹ̀ lẹ́rìí náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ó tún wà na alátakò ẹ̀ ó lọ lu valencia mọ́lé ayò méjì sódò bẹ́ẹ̀ ló ṣe ń lọ 89 minutes náà wà báyìí pẹ̀lú àwọn ọmọ díẹ̀ ló tún fi lu valencia 89 minutes báyìí ló wà ní ìfẹsẹ̀wọnsẹ̀ bẹ́ẹ̀ a tún wá máa fi yẹn a tún máa fi gbáradì àwọn lookman àwọn kinní àwọn ihò síbẹ̀ wọ́n a máa gbáradì ilẹ̀ fún arsenal àmọ̀ràn mi ni fún arsenal náà ni pé arsenal o ẹ máa faralẹ̀ tó bá ti rí pé abẹ ń gbé ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ò lọ bó ṣe yẹ kó lọ ẹ̀yà tètè yà àwọn agbábọ́ọ̀lù yìí torí atletico yìí eléṣù ni o tẹ bá mọ̀ nǹkan tẹ́ ń ṣe ẹ̀yìn lẹ́mọ̀ṣá àwọ̀ ọlọ́tẹ̀ mo ní sọ jù bẹ́ẹ̀ lọ tó bá ti wá di 5:30 kí ló fẹ́ ṣẹlẹ̀ deportivo alaves a máa mú nǹkan lẹ̀ pẹ̀lú atletico bilbao tó bá di aago mẹ́jọ osasuna a máa gbàlejò barcelona gẹ́gẹ́ bàdẹ̀ yẹn mọ̀ pé tí barcelona bá lu ìfẹsẹ̀wọnsẹ̀ yìí báyìí wọ́n á tún máa súnmọ́ láti gbé ìfẹ́ yẹn bóyá lẹ́yìn náà máa gbé fún wọn ni bóyá wọ́n máa dúró de el clasico tó ń bọ̀ lọ́nà wọ́n á gbé tó yẹ pé madrid wọ́n máa ṣe guard of honor yẹn bó ti yẹ pé àwọn olólùfẹ́ wọn ti ń sọ pé ó ṣeéṣe kí madrid máa ṣe guard of honor yẹn fún wọn torí a mọ̀ pé ọ̀tá làwọn méjì fúnra wọn ṣùgbọ́n bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀ yẹn oríṣiríṣi àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ló ń bọ̀ lọ́nà tó yẹ pé ó wáyé kí n tó lọ lálọ́jù championship rẹ́rùn bẹ́ẹ̀ o látàrí pé báyìí ipswich la máa tẹ̀lé ikọ̀ coventry city tó yẹ pé òun ló gbé ife ẹ̀yẹ championship yẹn ipswich town òun ló máa padà gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ipswich town yẹn ó lọ relegation ní ó fìdí rẹmi ní sáà tó kọjá ṣùgbọ́n báyìí sìn ipswich town yẹn ó ní pé irọ́ o èmi ń padà bọ̀ báyìí sìn ó ti wá ń padà bọ̀ bó ti ẹ̀ pé bí ipswich ti ń padà bọ̀ báyìí tábà tiẹ̀ lè fún wọn ní delap torí ọ̀dọ̀ wọn náà ní delap ti gbá bọ́ọ̀lù dáadáa tábà lè fún wọn kọ̀ wọn padà pé yóò ẹrù yín nì ẹgbà bẹ́ẹ̀ ló ṣe lọ ẹ jẹ́ fún yín ní àwọn àbájáde ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé ní championship yẹn níbi tí àwọn ikọ̀ yẹn wọ́n ti fi ọ̀gá ara wọn ẹ jẹ́ máa sọ fún yín pé blackburn jìyà lọ́wọ́ leicester ayò kan sí odò bristol city fìyà jẹ stoke city tó wá kí sílé ní ayò méjì sódò derby county rí ó sì yàjẹ lọ́wọ́ sheffield united ayò méjì sí ẹyọ kan bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀ all city lu norwich city ayò méjì sí ẹyọ kan ipswich town tí mò ń sọ lẹ́ẹ̀kan yẹn ó fìyà jẹ qpr ayò mẹ́ta sí odò bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀ millwall ó fìyà jẹ oxford united ayò méjì sódò millwall yìí náà wà lára àwọn ẹni tó fẹ́ ń jà láti gbé second yẹn ṣùgbọ́n báyìí sìn máa ti fún yín láwọn àbájáde tán máa sọ fún yín bó ṣe lọ́nbẹ̀ portsmouth òun àti birmingham city ayò kọ̀ọ̀kan làwọn méjì yọ ta sílẹ̀ ara wọn portsmouth end àti southampton fìyà jẹ ayò mẹ́ta sí ẹyọ kan bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀ sheffield wednesday ó fìyà jẹ west bromwich albion ayò méjì sí ẹyọ kan swansea city ńkọ́ òun náà fìyà jẹ charlton athletic to wa ki sile ni ayo meta si eyo kan be lo se don be Watford fi o si aje lowo Coventry City to dale jo ran si lorun 4-0 awon mo Frank Lampard awon mo Mitimutu awon yen na won fi aje Watford ni ayo merin si odo Wrexham ori Middlesbrough re latari pe awon mejo ta omi meji be na jota eh lori akaso yen bayi lo se lo ge bi mo je nso lekan yen pe Coventry City ohun lo gbe ife eye yen leyin 46 games o 95 points lo fi gbe ife eye to je pe ohun ni champion won be yen Ipswich Town ohun wa ni elekeji to je pe ni ori akaso yen eh omi ti Ipswich fi nla Millwall ati Southampton pelu Middlesbrough fi be po to je pe ka ni pe ninu fese won se yin ko e oko to po nilo ohun na ni 3 points yen to ba ti win o ti tan o de se ti win le ni bayi awon yoku yen na awon na gbianju ladari Southampton ohun na na ifese won se Millwall na na ifese won se sugbon Ipswich Town ohun ti secure be yen first and second ti lo bayi sin ko ti wa ton be yen o ladari pe 3-4-5-6 ija si wa nbe tori o si ku Sport kan to ma fi lo tori awon meta na gbodo wa suke sugbon first second yen natural ni secured sugbon 3-4-5-6 ye ibi ti Millwall Southampton Middlesbrough ati Hull City Wrexham na wa lara won to je pe ohun na du tele ta ba ranti Wrexham yi e so kan nkan die fun yin gba Wrexham fun yin te ba mo Wrexham yi je iko kan to je pe iko na awon to man da awon bi actor olu ile oyinbo Renard ohun ni oruko e nje Ryan Renard ohun ni awon eyan mo si Deadpool te ba wo film Deadpool yen ohun lo wa nbe ohun ati ikeje e won jo ra iko yen fun bi igba to ra first sa alakoko won gba promotion lo si kini awon na gbe sa to tun tele na o tun gbe ti to fi wa de championship lo ye pe back to back ohun na bi promotion yen se ka ni pe won tun wa re playoff eleyi lo ni won tun a ma lero pe boya awon tun le se o ma je elekerin lera won sugbon bayi ori ose won lanfani ladari pe bayi sin won ma tun di sa to tun bo won tun wa gbianju sugbon bayi sin awon merin ti on to ma ja fun playoff yen bayi to ma fi mo eyan kan to ma darapo mo awon Ipswich Coventry lati tesi waju si Premier League lati lo soke ohun na ni ejen tun ka si yin lekan si Millwall Southampton Middlesbrough ati Hull City be lo se lo nbe ejen lo si Germany nibi ti ifese won se na gbe baye mo ni Germany awon Germany o si gba ti won ma won kin se ye se kini sugbon e kokan to ba ma mo awon eyan le won mu won le ladari pe ni Germany o je ile goolu ni won ma gba ball sa won lo nti won ni ko si nkan to kan won Bayern Munich jo tun be se comeback yen le ni Gavin mo se so fun ni ose to koja pe Bayern Munich won se comeback kan ladari pe won lu won lowo 3-0 Menzo 5 o lu won lowo 3-0 sugbon gba to wa di abala keji won se kini yen fun Menzo 5 to pe won gba ball merin sa won to fi na ifese won se sugbon Endinam to pe iko to wa ni sale patapata ohun gan ni ro o emi o gba o ladari pe boye wa Bayern Munich o lu Bayern Munich 2-0 ni first half Bayern de yokan pada o tun di second half Bayern tun da keji pada o di 2-2 gba to ma ya o tun ya o se kini yen fun igba to ma di 76 minutes o gba ball e yokan sa won je 3-2 amo sugbon Bayern na igba to di 90+10 Bayern na ni iro se one match that he lose ni Bundesliga e na la ma lose tun gbodo so di meji fun won lowo 3-3 ni ifese won se yen pada ja si nbe yen iye awon Bayern nikan wa ko lo gba ball nbe yen na Eintracht Frankfurt o si aje lowo Hamburg SV ayo meji si eyo kan be lo se lo nbe yen Hoffenheim ati Stuttgart awon na ta omi meta na jo ta sile ara won Union Berlin ati Cologne ayo meji na jo ta sile ara won seri Union Berlin o je iko to pe o ni mo so fun yin gba kan ti mo so pe iko kan wa ni Germany to je pe obirin lo ntuko e ohun lo ohun ni akoni mo gba won lowo lowo bayi bo ti je pe o ti gba ifese won se meta to gba o si yaje le meji sugbon le o ti raka lati 2-0 o da pada o di 2-2 be lo se lo nbe ni Bundesliga na mo si wa mo ti kuro nbe Werder Bremen o si yaje lowo Augsburg ayo meta si eyo kan 3-1 be lo se lo nbe to ba ti wa di 5-30 Bayer Leverkusen ati RB Leipzig wa ma mu nkan le be lo se ma lo nbe yen Serie A na hi wa Odinese o lu Torino ayo meji sodo Napoli ohun ati Como iko Fabregas awon se bere ni 11 minutes lo wa emi nikan ko mo wa nbi bayi
1: bagara ki ma so wi pe labala be na atalanta awon ati ko jenua la go me o se me ru awon aye o to pe ife so sen o ma la mi la ka so ni pe iko atalanta ko ni gba ara fun iko jenua to pe ti o ba ja olori la le to ni yo fe 5 aseyin die fun iko atalanta te pe ohun gangan lo wa nle to gba lejo iko jenua ka ko me papa ka lo si iko ti olede France lohun ni French League on Nante na lo ko si aje fun iko Marseille meta si odo ko da won ti gba tan 3-0 ni Marseille je lowo iko Nante ko wa je ya lo fun re pe iko PSG Paris Saint-Germain pa ati Laurent won wa ko bayi nile Paris gangan 1-1 na no ngba lati abala ko ta won si half time won ti se gogo yen won si gba won wa lwa ko ye ko ya le ko ye ko ya le PSG won ati ko Bayern won ni fe so won se ti second

0: ìṣẹ́jú mẹ́ ìṣẹ́jú ọgọ́ta ìṣẹ́jú bẹ́ẹ̀ ni wọ́n ṣe wà nìyẹn ní ti bẹ́ẹ̀ sì náà wọn àti es monaco ọmọ wa kò láago mẹ́fà gérégé gẹ́lẹ́ tètè ìbáṣe kùtẹ́mẹ́po bó ṣe rí nìyẹn lawrence lens àti nice aago mẹ́jọ àṣálẹ̀ yìí kọjá ìṣẹ́jú márùn-ún ìyẹn náà máa wáyé bó ṣe lọ ní àwọn alábẹ́ẹ́ nìyẹn a máa bínú pé ìwé ayé bó ṣe rí kó lè bá àdá náà ni torí àwọn ìdí kan àbí míì náà ló fà á tó yẹ pé àpẹ́ ká tó bẹ̀rẹ̀ lórí ètò ní ti ìrọ̀lẹ́ tèmi aago márùn-ún ààbọ̀ ikọ̀ arsenal tó fẹ́ gbàlejò fúnham ó máa làmìlaka ṣe hàn pé fúnham àti arsenal dẹ́bí wọn àti ni ká gbàgbé pé fẹsàn sẹ́yìn máa le díẹ̀ arsenal kò sí méjì tó ń wá ń bẹ̀ ju pé kó já olórí kó wìn níbẹ̀ yẹn lọ torí tí wọ́n ti rí 3 points níbẹ̀ yẹn náà ìnira gbáà ló máa jẹ́ fún àtẹ́tà láti sọ pé òun fẹ́ gba líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ sì rí ó tún ní ìfẹsọ̀sẹ̀ náà láàrin ikọ̀ atletico madrid ní second leg àtẹ́tìkò sí ó ti ń wìn ní báyìí ó ti ń na 2-0 ló fi lu valencia méjì sódo ìgbàdá ìyẹn ti kó mbẹ̀ ṣùgbọ́n arsenal nǹkan tó fẹ́ gbàlejò atletico ní second leg ní ti champions league yóò nira fún wọn ìtọ́ àwọn ajú ẹ̀ gan ló le jù láti nà fún àm
1: bẹ́ẹ̀ ni ìtorí wà ń wájú ẹ̀ gangan náà ló le jù torí pé ikọ̀ atletico yẹn ìgbà tí mo wu squad wọn àwọn ohun psg àti bayern àwọn mẹ́ẹ̀ta àwọn rest àwọn agbábọ́ọ̀lù wọn ṣùgbọ́n ìgbà tí mo wo ti arsenal òun lo gbogbo àwọn agbábọ́ọ̀lù ẹ̀ bó yẹ kó lò látàrí pé nǹkan tóun ń wá àwọn yòókù yẹn tábà wò wọ́n ti fẹ́ gbé líìgì wọn tàbí kọ́ ti gbé atletico ti ẹ̀dẹ̀ rẹ̀ ó náà ti gbà pé òun ò ní líìgì gbé tábà dẹ̀ wo pọ́ǹtì tó wà ní orí àkàsọ̀ a rí pé kò sí nǹkan tó fẹ́ fi líìgì ṣe mọ́ báyìí sí ó dẹ̀ tún máa lọ champion top 4 lòun ti ń jásí bẹ́ẹ̀ ló ṣe lọ́bẹ̀ ṣùgbọ́n arsenal yìí bó ṣe wà yìí ó láǹfààní láyé pé ó lè gbé ife ẹ̀yẹ méjì ó dẹ̀ sì lè pàdánù méjèèjì látàrí pé tó bá fi lè pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ tèmi mùrá yẹn máa lò ó ti ń bọ́ lẹ̀ díẹ̀díẹ̀ nìyẹn tó yẹ pé champions league yẹn náà kò lè fi ọwọ́ ẹ̀ sọ̀yà pé òun máa lu atletico torí atletico yìí pẹ̀lú pé
0: ó tiẹ̀ lu atletico ṣùgbọ́n bá kò ń bẹ̀ ká fẹ́ pàdé final yẹn lájọ́ ibẹ̀ torí final yẹn ẹni tó fẹ́ bá pàdé bí ò bá jẹ́ psg a jẹ
1: bayern nìkan náà mi
0: àwọn fẹsẹ̀ gbà pàdé bò látẹ̀yìn látìlẹ̀ kì í ṣe búrú kì í ṣe rú àwọn gbàwò tó làmìlaka bẹ́ẹ̀ nínú ikọ̀ tó ti ń gbàwò ẹ̀tẹ̀lẹ̀ tó wá pàdé rú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn báwo ló ṣe fẹ́ kógun ẹ̀ já bẹ́ẹ̀ sì rè líìgì ṣe wájú ẹ̀ tí ò tí ì bọ́nú ẹ̀ torí líìgì yẹn sọ pé ó lọ fúskọd paríkálẹ̀ òwúrò tọ́ mẹ́rin tó kó sẹ́yìn aṣọ́bodè ibẹ̀ nìyẹn láàrin gbùngbùn rice wà ń bẹ̀ declan rice àti onígbàgbé lewis skyly láàrin àwọn tó ṣe standing for méjì tó lù láàrin nìyẹn lọ́wọ́ wájú ló ti lo bukayo saka bákan náà ebereze eche eze wọn àbẹ̀ àti trossard ó wá lo yorkeres síwájú fún ìfẹsọ̀nsẹ̀ alẹ́ tó ní láàrin òun àti fúham ṣẹlẹ̀ pé ó kọjá bẹ́ẹ̀ torí wàá fi lè pàdánù eléyìí náà problem wà fún ikọ̀ arsenal láti tẹ̀síwájú láti gba líìgì yẹn gangan nítorí wàhálà wà nìyẹn.
1: bẹẹni torí ó dẹ gbúdọ o kò sí bóyá fẹ ṣe ó gbọdọ lu ìfẹsẹwọnsẹ tèmi fúlàmù fúlàmù yìí dẹ jẹ ikọ tó yẹ pé tó bá máa ṣe dáadáa ó máa ṣe dáadáa ṣùgbọn arsenal jẹ ikọ kan tó yẹ pé ó mọ bó ṣe ń lu àwọn ikọ tó yẹ pé a máa ń rò pé ó máa dà á lágbo nìyẹn. díẹ̀ nínú ìyẹn ká lọ sí ọwọ́ ìsàlẹ̀ ní premier league níbi tí báyìí sì ikọ̀ brentford ó ṣe tó tí àmù láǹfààní látàrí pé bó ṣe lu ikọ̀ west ham báyìí sì ikọ̀ west ham wà ní 36 points ikọ̀ tó tí àmù òun wà ní tó wà ní 18 ó wà ní 34 points tó tí àmù a máa bá aston villa mú nǹkan lẹ̀ lóòótọ́ aston villa ó jẹ́ ikọ̀ tó yẹ pé òun náà ní europa league tóun náà ń já fún ṣùgbọ́n bẹ́ẹ̀ náà dẹ̀ rí tó bá ṣe dáadáa ní champions league sport yẹn ó lè jábọ̀ wálẹ̀ tó yẹ pé kò ní lọ sí champions league ìyẹn ikọ̀ aston villa yẹn báyìí sì tí tó tí àmù yẹn tó bá lè lu aston villa dams hope wà ń bẹ̀ torí lọ́wọ́lọ́wọ́ báyìí tábà ní pé kàkà bó ṣe ń lọ ikọ̀ wolf àwọn ti lọ ikọ̀ burnley ti lọ ìkọ́nù wọn wá ìkọ́nù tó tí àmù àbí west ham tàbí tí nottingham forest náà bá gọra ìkọ́nù àwọn mẹ́ẹ̀ta tó máa kún àwọn mẹ́ẹ̀ta tó máa fi lọ.
0: ó sọ kí nìkan láìpẹ́ yìí pé ikọ̀ brentford ṣe kìí láǹfààní ní orí àkàsọ̀ torí pé ó ti bá lu west ham rárá o kò sí láǹfààní kankan ikọ̀ brentford tó lu west ham àǹfààní ló ṣe fúnra ẹ̀ torí pé yóò láǹfààní àti lọ sí europe bó ṣe lù yẹn torí bá ṣe wà lórí àkàsọ̀ báyìí sìn number 6 òun ló wà ń bẹ̀ lórí àkàsọ̀ níyẹn brentford yẹn.

0: ìgbéyàwó àtàtà dòmídòmídòdòdò. Ìjẹ́ gbàgbọ́ pé nítorí ọ̀yà ni Ọlọ́run ṣe ṣẹ̀dá
1: èso,
0: nítorí akọ lọ́lọ́run ṣe ṣẹ̀dá ààbò. Lẹ́yìn tí Ọlọ́run dá Ádámù tán, oṣù ó ní ìwọ Ádámù kò ní dà, kí ìwọ nìkan kó máa dágbé, jẹ́ kí n ṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ. Ó sì yọ lára egungun ìhà ẹ̀gbẹ́ rẹ̀ méjèèjì, òun ló fi ṣẹ̀dá éfà ilé ọkọ̀ dúró, ṣùgbọ́n àwọn ìṣòro ló ń kojú nílé ọkọ̀. Lóòótọ́ ó ṣe ìgbéyàwó tán gbogbo nǹkan dúró fún ọ. Kí ló fà á? Ẹ darapọ̀ mọ́ ọmọ yín Olúmìde Ọlálérè, bẹ́ẹ̀ pè mí ní Olúmáìtì lórí ìkànnì yìí Bond FM 92.9 ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago
1: mọ́kànlá alẹ́.
0: Ìgbéyàwó àtàtà ètò gidi ni.
2: Sauti ajá rẹ̀ wà mú mọ́pẹ́ ọ̀rọ̀, alihamudulilayi tèmi tọpẹ́. Mo bèrò pé òun ó lọ sí Amẹ́ríkà, ìròyìn papọ̀ mọ́tò bá wá ìlú pẹ̀lú bíìsì láì àfilélẹ̀.

ẹja ṣe báyìí àwo ta bá fi lé ọlọ́wọ́ òkè ń fọ́ a ṣe pọ́jú bá ni wọ́n bá ta bá fi lé ọlọ́wọ́ òkè ń ya mo fara mi sínú abẹ́ òjò lágùtàn mo ta tẹ̀dó sórí òkè wọn ni mi tí ò lè fara sí kábíyèsí àwúṣẹ onígbòǹgbò kábíyèsí ó ọbàdí ẹ̀mí àjàsà kábíyèsí sáà.

Bọ́yì láti iléeṣẹ́ Bond FM 92.9 bá ṣe ń palẹ̀ mọ́ fún ìròyìn àgbáyé láago méje gẹ́gẹ́. Fẹ́ǹ gbádùn wa la wà fún yín níṣẹ́. Fàájì òpin ọ̀sẹ̀ rí ẹrántí èrè ní ọjọ́ keje oṣù karùn-ún. A ṣe bẹ̀rẹ̀ oṣù tuntun ni. Oṣù yìí kò sẹ́ni tó lórí. Sẹ́ni tó mọ tó fẹ́ ṣẹlẹ̀. Ṣàdá ń bẹnu ẹ̀. Èrè ń bẹnu ẹ̀. Gbọ́n búburú kan kì yóò ṣubú lù wá. Bẹ́ẹ̀ ni àrùn kọ́rùn kì yóò súnmọ́ ẹnu ọ̀nà ilé wa.

0: ìgbéyà wà bàtà ìgbéyà wà bàtà dòmídòmídòdòdò. Ìjẹ́ ìgbàgbọ́ pé nítorí ọ̀yà ni ọlọ́run ṣe ṣẹ̀dá
1: èso,
0: nítorí akọ lọ́lọ́run ṣe ṣẹ̀dá ààbò. Lẹ́yìn tí ọlọ́run dá Ádámù tán, ó ṣù, ó ní ìwọ Ádámù kò ní dà, kí ìwọ nìkan kó máa dẹ́gbé, jẹ́ kí n ṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ. Ó sì yọ lára egungun ìhà ẹ̀gbẹ́ rẹ̀ méjèèjì, òun ló fi ṣẹ̀dá éfà ilé ọkọ̀ dúró, ṣùgbọ́n àwọn ìṣòro ló ń kojú nílé ọkọ̀. Lóòótọ́ ó ṣe ìgbéyàwó tán gbogbo nǹkan dúró fún ọ. Kí ló fà á? Ẹ darapọ̀ mọ́ ọmọ yín Olúmìdé Ọlálérè, bẹ́ẹ̀ pè mí ní Olúmáìtì lórí ìkànnì yìí Bond FM 92.9 ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago
2: mọ́kànlá alẹ́.
0: Ìgbéyàwó àtàtà ètò gidi ni.
2: Àgàgà ó pè mí lọ òwúrọ̀ kùtùkùtù, mo kàn lọ gbé fóònù ẹ o, òmù pàájẹ́ ló bá ẹgbẹ́sẹ̀ because èmi la jẹ́ láwọ́ rẹ̀ mi.
3: Alright, alùjọ́rẹ̀ bá bọ́sẹ̀. Orin Latif Ogunsanya rẹ̀ ó Bond FM.

ku itẹ̀síwájú àgbà ń tẹ̀síwájú. Akọ̀wé ìgbìmọ̀ ìṣàkóso fún ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party Alhaji Bubakar Galadima lẹ́ni Sátidé ló kéde àwọn àtúntò kọ̀ọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú náà, ó sì ní àwọn olóṣèlú tó lórúkọ bíi gómìnà ìpínlẹ̀ Anambra nígbà kan rí Peter Obi pẹ̀lú akẹgbẹ́ lágbo òṣèlú Rabiu Kwankwaso. Lagbọ́ pé wọ́n á kéde ìgbésẹ̀ bí wọ́n á ṣe fẹ́ rin ìrìn àjò wọn sínú ẹgbẹ́ òṣèlú tuntun lọ́jọ́ ajé Monday ọ̀túnla yìí. Alhaji Galadima ló kéde ìgbésẹ̀ náà níbi ìjókòó àwọn àgbààgbà léyìí tí ẹgbẹ́ Obi àti Kwankwaso gbé kalẹ̀ nílùú Abuja. Wọ́n ṣe ìpàdé náà dé ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́dún 2027. Lóòótọ́ kò mẹ́nuba orúkọ ẹgbẹ́ òṣèlú táwọn méjèèjì fẹ́ pakóṣọ́ sí o, ṣùgbọ́n ìròyìn náà jáde látẹnu ọ̀rẹ́ tímọ́tímọ́ àwọn gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún, ó sì ní gbogbo ètò ti parí tán yányán láti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú The Nigeria Democratic Congress tó jẹ́ ti gómìnà ìpínlẹ̀ Bayelsa tẹ́lẹ̀ rí náà, ìyẹn Sẹ́nẹ́tọ̀ Siriake Dixon. Ohun tá a gbọ́ ni pé àjọ ìṣọ̀kan àgbáyé The United Nations ti ké tantan olórí bí ìkọlù ṣe máa ń sábà wáyé lọ́pọ̀ ìgbà sáwọn akọ̀rì, ó sì ní láti ìsinsìnyí lọ kò gbọdọ̀ sí irú ẹ̀ mọ́ o. Kọmíṣánná àgbà tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn lábẹ́ àjọ ìṣọ̀kan àgbáyé Volker Turk

0: Bruno Rodrigues ló ṣàwàyé sínú àtẹ̀sílẹ̀ ìròyìn tó gbé jáde. Ó sì ní òfin náà dàbí ìkọjá ààyè ni ó tó ti tako ìlànà òfin àjọ ìṣọ̀kan United Nations àgbáyé. Ó ní kò tọ́ sí ilẹ̀ Amẹ́ríkà láti dá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè kẹta tàbí ti ilẹ̀ Cuba lábẹ́ bó tilẹ̀ wò mọ́. Tó mo dúpẹ́ lọ́wọ́ olóòtú ìròyìn àgbáyé alẹ́ òní Tèmítọ́pẹ́ Ajayi pẹ̀lú àtìlẹyìn Chidinma Ọ̀pàrà Oseikwe. Orúkọ tèmi Olumide Ọlálérè lórí ìròyìn ẹṣẹ̀un tẹ́ǹgbọ́ Bond FM.
1: Ìdìmọ̀rẹ́ lójú rí ẹwà fákùkọ.
2: Ìdìmọ̀rẹ́ lójú rí ẹwà fákùkọ.
1: Ọba òkè lójú rí ẹwà fákùkọ.
2: Ìdìmọ̀rẹ́ lójú rí ẹwà fákùkọ. Níbi kápẹ́dé àti pọ̀ lọ́wọ́. Ó ṣe ròyìn Bond FM àwa máa lọ bá.
3: 92.9. Out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up?
4: 737.
3: The GC Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime and Data Loan.
4: 737.
5: Dr. Jenny Abafila Luni, Tilo Utombe Fila, Kilomba E Lokoye, Ailira Wolo, Kojue, Ijo Mowipe, Gugu Utong, Guyo Jua, Tuwala Shukoto, Akpo Shukoto E Lua, Olongde E Wea Tiegu, Lati Shei Wuson, Lori Gugu Ailira, Tumamba Omeni Ofirane, Kala Umagi Arogo Nwa Iso, Tole Dani Gule Daik, Besi Ayeni Ru, Aiso Buruko, Ni Yale Wao, Free Lani Loye,

three. Email jenuaba@gmail.com. Dr. Jenny Abba Filaloni. Gbogbo iwosan tan lohun ni igbiyanju edalu ni. Bẹ́ẹ̀ni ìgbìyànjú ẹ̀dá ló ní Mr. Ènìyàn, àmọ́ kẹ́dà gbìyànjú ẹ jẹ́ ká ṣe àyẹ̀wò tó tọ́ àti bó ṣe yẹ kí lohun tó ń ba yín fúnra ṣe ìdákọ́lẹ̀ ni ẹ kójú máa wò bàìbàìbàì ni kí gbogbo ara máa gbọ̀ kọ́ wọ́n máa kù rírí ẹlòmí ẹ̀jẹ̀ ríru ní tiẹ̀ ẹlòmí àìṣedédé lọ́kùnrin ní tiẹ̀. Àwọn obìnrin míì wà tó jẹ́ wípé yìí kó ṣu ọ̀hún ṣe bó ṣe jẹ́ kó rí ẹ jẹ́ ká ṣe àyẹ̀wò kalẹ̀ mọ́bi tí àlọ ẹlòmíì àtẹsẹ àtọwọ ló dàbí ni wípé ó jẹ ìṣòro fún àmà ní rógun stroke a ò ní rí wàhálà o ìlera lóògùn ọrọ jẹ ká ṣètọjú ara wa ẹlòmíì ojú ẹ bàìbàìbàìbàìbàìbàì ló ń wò ẹlòmíì kòkòrò inú ẹjẹ ní wàhálà tiẹ tó ń dà láàmú tó jẹ wípé ó ń fi ìtìná tiẹ kò síbi tó lè jókòó sí a máa yínra ó ti náwó náwó ìjọ tiẹ ti ṣe àyẹ̀wò ẹlòmíì ká máa gbọ̀n gúlegúle ní Mr. Ènìyàn kó tó gòkè kan kó tó gòkè kejì ayé ẹ ti bẹ̀rẹ̀ sí ní jálákẹ́ ó ti bẹ̀rẹ̀ sí ní jálókò ó ti ń jásán tó ti ń jásán ẹ ṣàyẹ̀wò ohun tí Dr. Jenny Abafila fọrẹrẹ nìyẹn pé ẹ ṣe àyẹ̀wò ara yín kẹ ẹ lè mọbi tọ́rọ̀ kàn láti ṣe àyẹ̀wò àti láti ṣe ìtọ́jú ní ìlànà tewétegbò ẹ pè sórí 070-76-86-1203 tàbí kẹ́ pè sórí 090-44-59-59-08 lẹ́ẹ̀kan sí 090-44-59-59-08 ẹ tún lè wá sí ilé-ìwé ibi tí ó ti lò láti dá àwọn èèyàn lóhùn fún àyẹ̀wò àti ìtọ́jú tó wà ní number 12 Bashir Adeyemi Street, Alboro Bus Stop Itoki Agbado Ogun State tàbí orí email wọn jenuaba@gmail.com àwọn ọlọ́mọ àdá yín lọ. Ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́sẹ̀ yìí àti àwọn tó dáhùn tó ṣe tó gba ìdáhùn sí ìbéèrè wa máa sọ sí mò ń bọ̀. Yẹ́mísí Balógun torí àkókò ẹ̀pẹ̀ wá lẹ́yìn ètò èyí lẹ́yẹ wà lára àwọn tó jẹ ìbúwa àti Yusuf Sulaiman ẹ máa gba bedsheet ẹ máa gba pílò eléyìí tí Dr. Jenny Abafila ti sọ pé ká fún àwọn èèyàn àǹfààní lè wà fún yín láti wá ṣe àyẹ̀wò ọ̀fẹ́ ní ilé iṣẹ́ wa níbi ẹ̀yìn lẹ́gba ìbéèrè wa ní ọ̀sẹ̀ tó kọjá ìbéèrè ta fẹ́ bèèrè ní ọ̀sẹ̀ yìí rèé o òwe la fẹ́ kọ́ àwọn èèyàn pa òwe tó ní ọba nínú òwe tó ní ọba nínú ẹ pa òwe yìí bí márùn-ún tẹ́ ẹ bá mọ̀ sórí kẹtẹ àtẹ̀jíṣẹ́ sórí 080-37-47-0885 ibẹ̀ ní kẹtẹ àtẹ̀jíṣẹ́ sí ẹ má gbàgbé wípé tẹ bá fẹ́ ṣe àyẹ̀wò àti ìtọ́jú tó péye ẹ wá sọ́dọ̀ Dr. Jenny Abafila ni tó wà ní number 12 Bashiru Adeyemo Street Alboro Bus Stop Itoki Agbado Ogun State ẹ lè kàn sí wọn lórí méèlì wọn jenuaba@gmail.com tàbí kẹ pè wọn sórí 070-76-86-12-03 tàbí 090-44-59-59-08 Idris Ogbala lórúkọ tèmi Mr. Ènìyàn ní gbogbo àgbáyé mọ̀ mi sí Adótolúwa tí ò ní jogún òfo Dr. Jenny Olú ní ká ṣe àyẹ̀wò

0: ọ̀rẹ́ mi. Wọ́n máa rójú aya mi mọ́lẹ́ nọjọ́ mẹ́ta yìí. Ojoojúmọ́ mà ní fòrò wọlé.
1: Ìyábílíkí ń bọ́. Kí ló ṣẹlẹ̀ láàrin ìwọ òun ọ̀rẹ́ mi?
2: Kí ni òní ṣẹlẹ̀? Ọ̀rọ̀ rẹ yín ti sú mi. Ẹ wò ó, wọn ò lè ṣe.
1: Irú àrùwò ni ṣe, ọ tó lè jẹ́ ṣe ojúṣe rẹ lọ́dọ̀ aya rẹ. Ṣé ọ̀pá ẹ̀yìn tirẹ̀ ni? Bí àṣedédé ṣe wà láàrin ọkùnrin ló ṣe wà lóbìnrin. Àrùn ìbálòpọ̀ tó ti pẹ́ lára máa ń ṣokùnfà ìdíwọ́ tí àárẹ̀ àgbà ni ti ẹni àbí ibà lóríṣiríṣi àìlè mọ́kùrodò dáadáa wò ó. Má jẹ́ pàṣẹ omi òrò ó jìnà torí olóòtú ìdákọ́lẹ̀ ọba àpààrùn ìdákọ́lẹ̀ worldwide tí gbogbo ìyẹn mọ̀ sí ìrọ̀rùn Abacare Center. Èyíkéyìí àìsàn tó lè máa bára wọ̀ yá ìjà tí ó sì ti ṣàyẹ̀wò rẹ̀. Bí àyẹ̀wò rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ ìrọ̀rùn Abacare Center. Ọba àpààrùn ìdákọ́lẹ̀ worldwide. Olóògùn ibà tó wà ní number 25 Odunlami Street, opposite Access Bank, Abiodun Bus Stop, ní Bajulaye Somolu Lekoo, tàbí kẹ́ ẹ pè wọ́n sórí
3: 08068655884. Lẹ́ẹ̀kan sí 08068655884.
1: Ká ìrọ̀rùn Abacare Center, bàbá ológun bá ọba àpààrùn ìdákọ́lẹ̀ worldwide.
4: Kò sẹ́lẹ̀.
5: Ẹ kú ilé làákàrà ilé. Ẹ̀rì wàhálà kírun ọ̀nà kábíyèsí làkọba aládé. Mo máa kí yín o, gbogbo oníṣọ̀ṣe mo kí yín o, gbogbo oníṣègùn ìbílẹ̀ ìwé máa jẹ́ o. Orúkọ mi ò yípadà, Olúmiidé Ọlálérè ni orúkọ mi bẹ́ẹ̀ pè mí ní Olúmaìtì, omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni. Nítorí bẹ́ẹ̀ ṣe mọ̀ mí, ẹ mọ̀ kí mi ò kí ń dédé wá. Tàbá sì ti wá, mi ò kẹ́tì mọ̀ pé àti mú nǹkan tó máa ṣe láǹfààní wá. Mo ní àlejò ńlá agbára pẹ̀lú mi bí gbajúmọ̀ ni wọ́n. Oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́ tó mọ ohun tó ṣe. Tó kọ́ ẹ̀kọ́ mọ́kọ́ tó lọ sílẹ̀ òkèèrè tí wọ́n ti lọ kọ́ ẹ̀kọ́. Gbogbo ẹ̀ lè máa gbọ́ra tẹnu wọn kó bọ́dà bẹni pé mò ń sọ àsọdùn. Ẹ mọ̀ kí ẹ kú àsìkò yìí o.
6: Ẹ kú dédé àsìkò yìí. Orúkọ tèmi ni Dr. Sikiru Lai Ọláyẹmí. Èyí tí gbogbo àwọn ọmọ pè mí ní ọba àpààrùn ìdákọ́lẹ̀ worldwide láti iléeṣẹ́ ìrọ̀rùn Abacare Center.
5: Ok, bàbá ìrọ̀rùn nígbà kan yẹn mo ní kí ló fa bàbá ìrọ̀rùn.
6: Gẹ́gẹ́ bí ẹ̀yin oníròyìn bẹ́ẹ̀ sì máa tọ́ bọ̀yàn lẹ́nu. Wọ́n ní àmọ̀ràn tán tó tún béèrè ọ̀nà òní iná ni ẹ̀kọ́ yín fi pọ̀ jù. Bàbá ìrọ̀rùn àwọn tí wọ́n wà ń gba ìtọ́jú lọ́dọ̀ wa àwọn ni wọ́n sọ wá ní bàbá ìrọ̀rùn. Orúkọ tí ilé iṣẹ́ mi ń jẹ́ tẹ́lẹ̀ Alpha and Omega ni ilé iṣẹ́ mi ń jẹ́ tẹ́lẹ̀.
5: Alpha and Omega.
6: Bẹ́ẹ̀ni tẹ bá wo láti kò yìí láti ń bá yín bọ̀. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run wá sọ gbogbo ẹ̀ di rọrùn, ẹni tí ó ń wojú Olúwa pẹ̀lú oyún níní kó lóyún, ẹni tí jẹ̀díjẹ̀dí ń bá fà á, Ọlọ́run sọ di rọrùn.
5: Láti
6: lè ṣe ìrọ̀rùn. Ẹni tí ó jẹ́ pé kò lè ṣe déédéé, Ọlọ́run sọ di rọrùn. Ẹni tí ó jẹ́ pé ọwọ́ ń wo, ẹsẹ̀ ń wo.
5: Gbogbo ẹ̀kúriri ó kúriri.
6: Gbogbo ẹ̀kúriri ó ń kúriri, Ọlọ́run sọ di rọrùn. Ẹni tí ó jẹ́ pé ó ń wò bàìbàì, níṣe lára ń ta tí ó jẹ́ pé àti lè ṣègbọ̀nsẹ̀ rẹ̀, àti lè ṣẹ̀yọ́ rẹ̀, ó di wàhálà, Ọlọ́run sọ di rọrùn. Ẹlòmíì yóò máa rìn lọ, ńṣe ni bàtà ọmọ bọ́ lẹ́sẹ̀ rẹ̀. Yóò wá dàbí wípé èso wà níbi bàtà rẹ̀
5: tí ń bú lẹ́sẹ̀
6: bẹ́ẹ̀ ni Ọlọ́run sọ di rọrùn. Ẹni tó jẹ́ pé nǹkan oṣù rẹ̀ lóbìnrin, ẹ̀yin náà máa gbọ́ nínú jíngù wa. Àrùn tí ń ṣe obìnrin, ó yàtọ̀ sí ti ń sọkùnrin. Dókítà oníṣègùn ìbílẹ̀ tí ò bá dẹ̀ mọ̀ ń pa rẹ̀ kò lè sọ pé òun tọ́jú obìnrin kó máa tọ́jú ọkùnrin kó dẹ̀ máa jí rọrùn. Torí wípé ẹ̀kọ́, àkọ́túnkọ́ àti research àṣetúnṣe àti àyẹ̀wò tó péye ni àwa fi ń ṣiṣẹ́ tiwa. Lọ́lọ́ fi sọ́ dìrọ̀rùn bẹ́ẹ̀.
5: Mo sọ̀rọ̀ pé bàbá ìrọ̀rùn tó lórúkọ yìí kò fún bẹ́ẹ̀ wọ́pọ̀.
6: Àwọn
5: tó ṣe ìṣègùn ìbílẹ̀. Ó dájá bẹ̀rẹ̀ báyìí sá, ọdún kẹrin lórí ìtàn ti wà lẹ́nu iṣẹ́ ìsà.
6: Ẹ̀ka rè é torí wípé wọ́n ní ẹ̀yin Yorùbá náà ni ojú là máa ìṣirú, ẹnu là máa ìṣiyọ̀. Òkèèrè láti mọ ọbẹ̀ tí ò lépo lójú.
5: Òkèèrè láti mọ ọbẹ̀
6: tí ò lépo lójú.
5: Yóò funfun ní tó
6: bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni lẹ́yìn ogójì ọdún ni.
5: Kàbíyèsí
6: iṣẹ́ ìṣe náà ni.
5: Ọba wa ni ṣé iṣẹ́ yìí tàbá wò náà 40 years ago. Ṣé ẹ bá ń lé ní sà àbí ẹ̀kọ́ yàrá sí tiẹ̀?
6: Kìí ṣe bẹ́ẹ̀ o, abalẹ̀ ni. Àwọn bàbá bàbá ti wa ọlọ́dẹ ni wọ́n. Ẹ sì mọ̀ wípé àwọn ọlọ́dẹ láyé ìjọun, àwọn ni wọ́n ní oògùn lọ́wọ́ tí wọ́n máa tọ́jú èèyàn. Ẹni ó fi jẹ́ pé gbogbo oògùn tá à ń lò yàtọ̀ sáwọn babaláwo, gbogbo oògùn tá à ń lò àwọn ọlọ́dẹ lónìí. Bílẹ̀ ọlọ́dẹ lónìí. Ọtún lọ wádìí wò.
5: Èmi náà ti gbọ́ rí.
6: Yàtọ̀ sáwọn babaláwo pé à ń dífá, à ń ṣe kínní ayé kan wò. Bẹ́ẹ̀ bá fẹ́ẹ́ ṣe oògùn ọlọ́dẹ lónìí. Torí pé oríṣiríṣi ìrírí ayé ni wọ́n ti rí nígbà ọ̀dẹ tí wọ́n lọ. Wọ́n pàdé ẹranko àbìjà, wọ́n pàdé oríṣiríṣi ejò tó lè gbé èèyàn mi, wọ́n pàdé àlùjànú ẹmọ tí ń jẹ́ irun. Àwọn irun yẹn, àwọn èèyàn oríṣiríṣi náà ni wọ́n pàdé wọn. Àwọn ọlọ́dẹ ló lóògùn tí ó fi here pelu won.
5: Thank you very much.
6: Lo ja pe olode
5: mi. Baba iroyin yi ini bi tun ti pade yin.
6: E ka bo.
5: Eh bawo ni omo buni gan na.
6: Omo ayulu oju alaafi oju pase ke lo ma ti ba.
5: Kabisi e ka bo.
6: Kare
5: e ka bo sa. Okay e so se ni e ba ewi ati gbole ni
6: be ni.
5: E do si wa leni se yin na ki se kekere le
6: tas. Ba kere mi o.
5: Adupele wo Olorun.
6: Alhamdulillah.
5: O da ba so ba iro. O tun mo se pe gbogbo e so pata. O na le ndi pelu.
6: Lagbara Olorun, lagbara lowo Olorun.
5: Ko se so hun.
6: Se ri ti o fi je be ni wipe e ri wipe elomi ninu awon ti won se segun ibile. O le so wipe okunrin nikan. Elomi o le so wipe obirin
5: nikan. Ninu ko lo ndi pelu.
6: Elomi o le so ko ju nikan. Elomi o le so wipe eh jedijedi nikan elo nji
5: pelu opa eyin
6: elomi opa eyin elomi isan se ri ti o fi ribe ni wipe ikeko meko ati igba ogbon mogbon
5: owo imokun
6: ati iwa imokun imo on lo fi ribe se si mo wipe eh gbogbo wa ka to di pe abo sori feed yi e o to le ma soro eyan gboro se ayewu lodo ijoba eyan ti n pe ni course nigbati a lo si course ti en gbe wa yewu ni ni eh ko si arun ti eni yi o le toju
5: ni
6: pe omo npa ewe atebo oro re o si danto
5: thank you sir emi ko ti mo npa so mo ti gbe yewu pori pe mo te se o te ni pe eyan ba nkan le o te ni pe kini yi
6: o npa
5: yi
6: dada
5: eh bi o ba ti elebu na gbọdọ tun wa imokun imo eh baba irorun
6: agbaye
5: mo dupe lowo yin pe mo tun ba yin pade leko si
6: agbaye
5: awon eyan mo so pe aiso agbalagba wa ta ba de ngbadura mo so pe keke ri aye majo ku wa lo
6: agbaye
5: so se gbọdọ majo sa agbalagba
6: bẹni
5: agbalagba o fe ku omode o fe ku
6: leko se ni to fe ku
5: eh se agbalagba leko lo laisan ni abi omode na laisan ti
6: ah e ka re ni asiko ta wa yi atomode atagba ni lo laisan kodo omo ti an bi lowo bayi o laisan eh ituma re ni pe alakoko in ta nje ta mu on lo fa gbogbo aisan to po bayi e ri pe laye ijohun aisan to wa o niye o si nipele ṣugbọn nisin ayemoye aisan ti o nipele
5: ko jade
6: ti kan jade tin jade tori pe in ta nje lopolopo nisin chemical ni
5: chemical
6: bẹ won so
5: diba onje ni
6: eh won diba onje ni se wa ri chemical ta nje orisirisi awon chemical ti a fi so nje yan o orisirisi aisan ni o mo fa si yan lara eh le fi ro mi o fi je pe oju re o mo su elomi apa re o mo gba elomi ese re ni o mo gba ati le se gbanse alagbara elomi
5: yo ko roju bobo le
6: eh elomi ko ni le rin dabi alara isan yo mo fa ese re so ibi ti chemical yan ba sise si lara onikaluku nbe ni aisan ti jade
5: lagbara
6: den
5: okay eh ko de pe ora ja sibe sa e ba mi pe ero ibanisoro yin ke ba mi pe office address ino sa
6: mo wa ni number 25 Odunlami Street opposite Access Bank ni ilu Somolu ni Bagilaye Abiodun bus stop
5: 08008068656558584 lekun sa 08008068656558584 e ba so ko pe tan lo ni sa
6: ni agbara lowo Olorun te ba pe e ri pe o ba parun ni o
5: e je ki awon eyan mo pe ton ba ti wo sile ise yin oko to ba nse won legbara ton ba ti ri pe nkoko sa nse won to nse kulukulu abi won ri pe apa awon won gbe ori bibi tele abi won sun won ji abi won ri koko ri pe ju won wo bye bye abi koko wo pe won rin die eyin ru won won tekunu ba kulu ba
6: gbaye
5: bawo ni so to ma di odo yin e fin da oluju si pe ko lo foko balesa
6: ni agbara lowo Olorun se ri won ni nkan die o na ni ma so se gege bi oro awon agbalagba se ri gbogbo intern so yi arun o bere latori kekere yo wa fi dini nla
5: be bi ki mo to ba se keke
6: keke
5: to ba fun sai die
6: e te ba tete moju to awadi ni nla eni wi pe lati toju arun o ni di ogbon ati nuda o ni di imajinle ati ayewo to peye gbogbo eyan la wa fi nsise te ba si de adugbo mi eh le fowo gbo eti eh de le bere ki won so pe bo le nlo won ma so pe you are welcome
5: ni ekan bere pe baba irorun
6: baba irorun
5: le ni adugbo ilesan
6: gbogbo adugbo mi pata so because nkan ta mo npe ni enikan o de wari o ka ba mo
5: thank you sir
6: ko
5: complain
6: era
5: o ti pada wa
6: era
5: ko ko lo mi ni
6: era e mo pe ara adugbo eyan o lo re eyan o si ton lo ta eyan
5: o lo ma ju obi
6: re so won si ni eko toro eyan gboro ta si le ko re eko to eyan gboro ta si bi o jina gan tori pe te ba ta bi o jina
5: ko ti baje
6: oruko ti baje
5: o da se ile se baba irorun ta so ron pa yi se bawo ni se iru awon ero won le nilo se ti gbalode ni abi eko wo pe
6: ero igbalode on la fin se ayewo
5: e koko se ayewo fun won
6: na a koko se ayewo fun won na eni ti oju re irina re ti o ri na daada eni ti o je wi pe owo ngban ese ngban eni ti o le se kebe lati le sumo birin abi eni ti o je wipe ko le lo si le gban se dabi alara abi eni ti o le seyo dabi alara abi eni to je wipe ti ba rin lo bata nbo lese re to nu o ni mo elomi wa ti pe bata to wo bi eso ni omo gun iru gugu awon ru nkan ba yan arun ni ti awa ba ti tewo gba lagbara lolo yo di rorun
5: eh awa bere ko ti pe mi ri ti mo re wo pe ah seru nkan ba ile ma sele amoye
6: agboye
5: mo obirin yi oni tin ba ri ohun awon oba awon yo lalala lo nda ohun la ko nfe won
6: agboye
5: mi susubo oko to nfe ohun ni fe ohun fe file sugba o ti bimo won ni ah ti o si ohun to ma fi le fi oko ohun le onoko wa para ohun
6: ah tori kini
5: oni ibi ti awon ti ra ogunde ibile ati ti oni gbogbo to ti lo pe nkan mo kunrin ele oni to ba lori ohun ba yo ma sukun ni oko ya ma sukun so mo wo pe we boya tin ba tare siru odo yin ba baba irorun boya yo yo na bayo ti ise yin o ikori kan lo wa nsan
6: a wa ni ikorodu ni ilu ofin ilese wa wa nbe
5: sari mo ni ofin sa fun gbogbo
6: ti e ba ti di ofin e be re church bus stop folusho adedeji
5: folusho
6: adedeji number 1617
5: okay ni bo wa nti ilese yin to wa ni to si wa nbi npo sa
6: number 25 odunlami street opposite access bank ni ilu somolu gbogbo eyan lo mo wa nbe o bata ero ba mi soro mi 08 0 0 6 8 6 8 6 5 6 5 5 8 58 84 84 08 0 0 6 8 6 8 6 5 6 5 5 8 58 84 84
5: adupe lowo yin lowo baba irorun eyan te ba ngbo te ba sakiyesi ohun ko ni agbara yin lokun ejo asiko ta wa yo gba be bi o ma ti case nkan kan lagbara ko si ti lo sayewo pe bi o ba dake ta wa yo ba dake eh ah si ni dorun kan mo to eh adupe lowo yin sape ape yin pe ade je wa ebi o ma je o ibo ade ma je
6: iru oro ti e so le kan yan olubirin te so yan obirin kan na wa o wa ni pe ohun wo mo nigba ti mo wa two questions si o wa di pe ko se nkan osu re mo mo wa ni pe bawo le se wo mo o ni ohun ti nwo mo kaakiri ti kaakiri mo yan omo ko le gbo mo mo wa nisin nkan osu le kokon wa na te ba ti ri nkan
5: ti wa
6: a wa bo si level a wo mo so o wa so pe won so ba fun gbogbo bi to lo mo ni won a le so be fun e bon kaluku se kose ototo ni so eleyi se pe a lo do baba kan ngba ti arun kan se wa iro ori be isegun bile o ti koja be emi ni mo n ja ewe ni mo n wa egbo ni mo n ka eso eyi to ba si je mo ki n gun ma gun eyi to ba je mo ki n lo ma lo eyi to ba je mo ki n se ma se agbo ti wa le free ti eni o ba dodo mi yo
5: adupe lowo olorun ko ju ba ni lo ori eto leni adupe lowo alejo wa baba
6: irorun abaki center to wa ni number 25 odunlami street opposite access bank ni ilu somolu
5: bariga
6: ero ba mi soro mi lekan si
5: 08 0 08 0
6: 6 8 68 6 5 68 84 84 08 0 08 0 6 8 68 6 5 68 84 84
0: ọ̀rẹ́ mi wọn ò máa rójú aya mi mọ́lẹ́ mọjọ́ mẹ́ta yìí ojoojúmọ́ mà ní fòrò wọlé ìyábílíkì ńbọ́ kí ló ṣẹlẹ̀ láàrin ìwọ ohun ọ̀rẹ́ mi
2: kí ni òní ṣẹlẹ̀ ọ̀rọ̀ rẹ yín ti sú mi ẹ wo wọn ò lè ṣe
1: irú àrùn wo ni ṣe ọ́ tó lè jẹ́ ojúṣe rẹ lọ́dọ̀ aya rẹ ṣé ọ̀pá yìí tirẹ̀ ni bí àṣedéédé ṣe wà láàrin ọkùnrin ló ṣe wà lóbìnrin àrùn ìbálòpọ̀ tó ti fẹ́ lára máa ń ṣokùnfà ìdíwọ́ tí àárẹ̀ àbá ni ti ẹni àbí ibà lóríṣiríṣi àìlè mọ́kùrò ebò dáadáa wo má jẹ́ pàṣẹ omi ó rò ó jìnà torí olóòtú ìdákọ́lẹ̀ ọba àpààrùn ìdákọ́lẹ̀ worldwide tí gbogbo èèyàn mọ̀ sí ìrọ̀rùn abakia center èyíkéyìí àìsàn tó lè máa bára wò yá ìjà tí ó sì ti ṣàyẹ̀wò rẹ̀ bí àyẹ̀wò rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ ìrọ̀rùn abakia center ọba àpààrùn ìdákọ́lẹ̀ worldwide olóògùn ibà tó wà ní number 25 odunlami street opposite access bank abiodun bus stop ní bajulaye somolu lẹkọọ tàbí kẹ ẹ pè wọn sórí
3: 0806865584 lẹ́ẹ̀kan sí 0806865584.
1: Ha! Ìrọ̀rùn Abakia Center, bàbá ológun bá ọba àpààrùn ìdákọ́lẹ̀ worldwide.
4: Kò sẹ́lẹ̀.

ìtọ́jú tó péye ń bẹ lọ́dọ̀ àwọn bàbá wa pẹ̀lú àtìlẹyìn àwọn àyẹ̀wò tòde òní láti wà ní ìlera pípé. Ṣé Al-Salam Herbs and Solutions fún gbogbo ayé mọ̀ sí àbẹ̀ ní Alágbó Limited ni wọ́n ṣe dìde pẹ̀lú iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ nípa tewé àtegbò fún èyíkéyìí ìwòsàn nínú àgọ́ ara. Wọ́n ṣètọ́jú àpọ̀jù ọ̀rá, kòkòrò inú ẹ̀jẹ̀, akọ ibà, jẹ̀dí tàbí akọ jẹ̀dí, ọ̀nà àbáyọ sí ìṣòro èso ìgbéyàwó, ìtọ́jú ọmọdé àti àgbàlagbà. Fún ẹni tó ti ṣe àyẹ̀wò àrùn kan tàbí òmíràn, ẹ máa mú èsì àyẹ̀wò medical report bọ̀ ní Al-Salam Herbs and Solutions fún gbogbo ènìyàn mọ̀ sí àbẹ̀ ní Alágbó Limited. Ilé iṣẹ́ wọn wà ní 18 Mọ́ṣáláṣí Street, Half Market Street, Sómolú, Lagos. Ẹ̀dú ẹ̀ ló wọn ni 0803-395-1629 tàbí 0802-369-1910. Kí sùn bí ìlera rẹ tó dégò, kí sùn gbọ̀n bí àbẹ̀ ní Alágbó Limited.

láti aago mẹ́rin ta ti ń ba ààbọ̀ aago mẹ́rin ààbọ̀ ìrọ̀lẹ́ ìní biere biere biere bá ojú aago yẹn rí pé okun aago wúniwúni kí aago mẹ́jọ lù adúpẹ́lẹ́wọ̀ ọlọ́run pé arógún àsálẹ́pẹ́ arógún léńjọ léńjà arógún adúpẹ́ pé bọ́ọ̀nù ẹ̀fẹ̀ mò jóná o kábíyèsí ọlọ́run mo dúpẹ́ o lórúkọ bọ́sẹ̀ ṣokunbi tí a ti jọ ń ba ààbọ̀ láti aago mẹ́rin ààbọ̀ ìrọ̀lẹ́ ìní orúkọ mi ò yípadà olúmiide ọlálérè olúmaìtì lórúkọ tèmi màá yẹ̀bá díẹ̀ màá gbìjòkólẹ̀ fún Funkẹ́ Adisa òun náà kò tún máa tẹ̀síwájú ṣùgbọ́n fún round beaters àbí bó ṣe ń lọ gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀mà gbọ́ láìpẹ́ láì jìnà àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ń tẹ̀síwájú láti lè ṣe bond fm 92.9.

0: Party Glory, go, go, go. 92.9 FM, Awala Shiwaju.
1: Bẹ́ẹ̀ náà ni o, Bond FM 92.9 FM, Awala Shiwaju Ọba mi òkè, òun náà ló ń gbà fún wa nílé iṣẹ́ wa ń bí ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́mà ẹ mà tún ká lẹ́ o ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ lè ṣe Bond FM 92.9 léni ọjọ́ àbámẹ́ta àkọ́kọ́ nínú oṣù karùn-ún ẹ rí pé tiwa tọpẹ́ ó jọ pẹ́ lọ àti ríta àkọ́kọ́ nínú oṣù yìí a máa réyìí tó gbẹ̀yìn ẹ̀ láṣẹ elédùmarè a tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa ìgbádùn yín òun náà ni ó jẹ wá lógún láti wákàtí ọ̀wọ̀ yìí títí di aago mẹ́jọ àbọ̀ àwọn ìpolówó ọjà eléyìí tí ẹ ti sanwó fún àti orin lọ́lọ́kan òjọ̀kan la máa jù sétí ìgbọ́ yín aago mẹ́jọ àbọ̀ á láǹfààní láti darapọ̀ mọ́ mọmi fún mi láyọ̀ aago mẹ́sàn-án ètò fíkìù òun náà ni yóò máa gun orí afẹ́fẹ́ bí àwọn tó kù bá ṣe ń lọ a máa fi tó yín létí ẹ ká lẹ́lẹ̀ kan sí Olúfúnkẹ́ Wúrà Ọlá Àdìsá lorúkọ tèmi o gẹ́gẹ́ bí akéde ètò fún ti àṣálẹ̀ yìí bond lawa 92.9.

yìí òun náà ni oṣù àwọn òṣìṣẹ́ oṣù àwa òṣìṣẹ́ ọ̀sẹ̀ àwa òṣìṣẹ́ pẹ̀lú àwọn owó gan ni òṣìṣẹ́ gbogbo ẹni tó ń jáde kúrò nílé òṣìṣẹ́ ni o ṣùgbọ́n lẹ́yìn iṣẹ́ kí ló kan ìsinmi ni ká wá ṣe fàájì tàbá fẹ́ ní ẹ̀mí gígùn àti ìlera pípé kí ni fàájì ọ̀hún ká mu ọtí foreign bitters ká fi ṣẹ̀yọ́ ẹ̀ foreign bitters wà lówó pọ́kú ó wà nínú ike mọ́nbímọ́nbí bákan náà láàlá kòókòó jọjọ wàhálà ojoojúmọ́ ká sáré sọ́tún sáré sọ́sì wàhálà ọkọ̀ lẹ́kọ̀ọ́ ká tó jí ńkọ́ tá a bá tún débi iṣẹ́ ńkọ́ lẹ́yìn tá a padà dé láti ibi iṣẹ́ ńkọ́ a nílò nǹkan kan láti fi dá ara padà sí bó ṣe wà tẹ́lẹ̀ nǹkan tá a dẹ̀ nílò ọ̀hún ni ọtí foreign bitters energy and water ká ṣe fàájì ká gbé e lura ọtí foreign bitters ní ká gbé e lura yàtọ̀ sí pé ó jẹ́ ọtí ó tún mọ̀ra ṣe kébékébé ẹ lọ wo àwọn tó ń mu foreign bitters ẹ rí i pé ṣe ń bá ìlara àwọn dá ó yá ṣé ẹ wá rí àǹfààní kan ti wà nísìn o láti iléeṣẹ́ tó ń pọ̀ ọtí foreign bitters jáde wọ́n pè é ní foreign bitters business money challenge orí ètò yìí ni wàá ti máa já àǹfààní ẹ̀bùn tó jọjú nǹkan ẹyọkọ tó kàn nílò àti ṣe ni pé kó o taari irú ọjà tó ń tà sórí ìkànnì ẹ̀rọ ayélujára social media àǹfààní lágbàre fún ẹ be very creative be very realistic be very hungry nítorí pé foreign bitters ó fẹ́ àwọn tó gbajúmọ̀ iṣẹ́ wọn yẹn kárakára bó ṣe máa ṣe rèé ẹ lọ sórí ìkànnì social media handles at foreign bitters ibẹ̀ ni wàá ti máa rí gbogbo ètò tí wọ́n ń ṣe ń bẹ̀ ó sì lè ṣe oríire láti bẹ̀ o nígbà míì ìwọ makan béèrè fún ọtí foreign bitters ṣùgbọ́n kò sí fún ẹni tí ò tí ì pé ọmọ ọdún 18 years lọ́sókè foreign bitters gbé e lura dá sígẹ̀ àmọ́ra gba igba yagiyagi ni.

wọ́n kàn máa túnmọ̀ sí pọ́n ṣe ní ṣe pọ́n ní ṣe òsì ti ṣe nítorí de ilé ìkẹ́nìkan túnmọ̀ yọ lẹ́nu mọ́ iní máa fà lẹ́bìrí púpọ̀ nínú àwọn èèyàn wọ́n máa ka ọjọ́ ni tí ramadan bá ti dé wọ́n máa kíra wọn láwọn kékè sọnu ilé ti ń tọ́ka sí pé wọ́n ń ṣe lódodo ṣùgbọ́n wọn àṣe tọkàntọkàn wọ́n ṣe wọ́n àṣe pẹ̀lú kan yọnu sí ọlọ́ ìjọba ẹ̀sìn ti ń ṣe báwọn kò lè jẹ́jọ́ sí ẹlẹ́ntì lọ ẹ̀kọ́ àti lọ rẹ̀ ẹ̀mí ọrẹ yín oṣù okú ti fẹ́ lọ o ti fẹ́ kúra rẹ lọ tẹ́ǹjà ni sọ́ta yín lọ àǹtà ni tẹ́ǹfì ń sọ pé o ti fẹ́ kúra rẹ lọ àwọn olóríire kí ramadan ó tó dé wọ́n máa nàga sí bí ìkàkó ti dé nígbà tó bá tún dé tán wọ́n tún máa ṣe bí ká pé wọ́n rí nǹkan mú mọ́lẹ̀ kọ́mọ bá lọ mọ́ nítorí bá méjì kọ́ nítorí pé àsìkò ńlá lásìkò ramadan àsìkò tó kún fún orí tọ́pọ̀ iná lásìkò ramadan torí pé nínú oṣù yìí iná lórí ẹlẹ́dàá ńlọ sọ alukur'an kalẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe máa wá nínú àwọn àyà tí ń bọ̀ ó sì yí inú rẹ̀ náà ni lailatul qadr wa orí ẹyọ kání tó lu aró yìí pé khayrun min alf shahr ó lóore jọ ẹgbẹ̀rún oṣù lọ ẹwọ̀n pé ẹgbẹ̀rún oṣù ó tó ọgọ́rin ọdún ó tún lé ọgọ́rin ọdún ó tún lé ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ lè lo tó bá ńlá yìí ẹni tó lo 80 years wọ́n àpọ̀ ó sọ ẹyọ kan ọjọ́ ẹyọ kan wọ́n á ń bẹ́nu rẹ̀ tó lóore ju ọgọ́rin ọdún lọ khayrun min alf shahr ẹnikẹ́ni tó bá jí lóru yìí tó dìde dúró tó ń sẹ́sìn tó ń ṣe sọlẹ̀ nínú ọrọ̀ yìí báyìí ìmánà wà ti sábà nítorí pọ́ gba allah bọ́ torí pọ́ láfojú sọpọ́dọ̀ allah ló ti fẹ́ gbẹ̀sán rè ké sọ́dọ̀ èèyàn ó fira lẹ́hu máa tọ́kọ́dẹ́mọ mi ń dẹ̀m̀bẹ̀ ọ́wùsà foríjìn fún nítorí ti síwájú nínú ẹsẹ̀ rẹ̀ ó lọ sí tó ṣe pé lọ́sàn-án rẹ̀ ṣíyàm lóru rẹ̀ qiyam a máa fi ọ̀sán rẹ̀ pẹ́nuru jìnà sí jíjẹ mímu àti ìbálòpọ̀ orú rẹ̀ a máa dìde dúró ṣe sọ́láàtì fún allah ìkíní kejì rẹ̀ ló wá ní ẹ̀sán kan náà tó jọra wọn ànábì sọlọ́láà rí sọlẹ̀ ó ní máa ń sọ ọmọ ramadan ìmánà wà ti sábà ó fira lọ́kùn máa tọkọ́dẹ́mẹ mi ń dẹ̀m̀bẹ̀ ẹnikẹ́ni tó bá fi lè ṣe sọ́yà ọmọ ramadan nítorí pọ́bà gba allahu bọ̀ nítorí pọ́bà láfojúsùn pọ́dọ̀ allahu nìkan ló ti fẹ́ gbẹ̀sán rẹ̀ á ṣàforíjìn gbogbo tó ti síwájú fún nínú ẹsẹ̀ rẹ̀ ó tún sọ ó ní máa ń kọ́ ọmọ ramadan ìmánà wà ti sábà ó fira lọ́kùn máa tọkọ́dẹ́mẹ mi ń dẹ̀m̀bẹ̀ ẹni tó bá fi òru ramadan dìde ṣe sọlẹ́ à nítorí pọ́bà gba allahu bọ́ torí pọ́bà láfojúsùn gbọ́dọ̀ allah ló ń ti fẹ́ gbẹ̀sán rẹ̀ ó fira lọ́kùn máa tọkọ́dẹ́mẹ mi ń dẹ̀m̀bẹ̀ a ó ṣàforíjìn fún ọjọ́ ti síwájú nínú ẹsẹ̀ rẹ̀ ramadan ìjọsìn ńlá ni o nínú oṣù ramadan allah azza wa jal ó máa ń pa láṣẹ wọn sí gbogbo ilẹ̀kùn àlùjánnà mẹ́jẹ̀jọ sílẹ̀ ó sì pa láṣẹ wípé kí wọ́n ti gbogbo àwọn ilẹ̀kùn ńlá méjèèjì ilẹ̀kùn mẹ́jọ fàlùjánnà méje fúnná allah azza wa jal yóò wá pa láṣẹ wípé gbogbo àwọn ṣayatin tó máa ń sí àwọn èèyàn lọ́nà tó máa ń mú wọn ṣàìdá kí wọn ara wọn ní sẹkẹsẹkẹ mọlẹ olùpèpè ọmọ apèpè ìwọ tó ń fẹ rere máa bọ
wo ton fe lati se rere ma bo o le le da wo ma fi ojojuma si ale kun so fun al janna ninu su ramadan ya ma so ipe aye ti mo pese kalenu fa won eru sin mi o ku fere so wa lati wa wo o le le da koda kun ko ma si al janna le wa wa نيبا تلواني يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أيها الوابو ددو أسي الصيام نيوانايا لوري يجباتي سيسي لوري فلواني تسواجه تالبا ما قايا الله ọ́là bí ìgbà tó ní béèrè wá se béèrè wípé ọ̀rọ̀ sójoojúmọ́ ayé iná láfi máa se ni àbọ́ lásìkò ká pàtó eléyìí tá a fi máa se olúwa ni ayyaman ma'dudat àwọn ọjọ́ kan ni tó se polónka àwọn ọjọ́ kan lẹ́fi máa se sùyàmù yìí tí wọ́n jẹ́ àwọn ọjọ́ tó lónka kì í sojoojúmọ́ nítorí pé aláàánú lolú ẹlẹ́dàá ó lè lábọ̀ wa lọ́rùn pé ká máa fojoojúmọ́ ayé se kí ni nǹkan tí dáúdù wọ́ wa kò wọ́n dà ṣùgbọ́n ó ròyìn ara rẹ̀ ó ní sadaqat rahmati ghadabi àánú mi ó borí ìbínú mi olú ẹlẹ́dàá nínú gbogbo ń tọ́ lábọ̀ wá lọ́rùn ká máa se tá a bá wo dáadáa á rí kó tún sí ìdẹ̀kùn fún wa bẹ́ẹ̀ ó rọrùn láti kó jojúmọ́ láwọn ṣe sọ̀yà gẹ́gẹ́ bá ń ṣe fi jojúmọ́ ṣe sọ̀lá kí tí wọ́n ṣe sọ̀lá tẹ ọ̀kan là ń ṣe lójoojúmọ́ márùn márùn ó rọrùn láti kó tí wọ́n bá fẹ́ wà lìjẹ́ náà yìí o àfi kó máa ṣe sọ̀yà mú lójoojúmọ́ ṣùgbọ́n Allah ò sí bẹ́ẹ̀ ó tún rọrùn láti pé tẹ bá fẹ́ wà lìdánná yìí o àfi kẹ máa ṣe ní iye ọjọ́ báyìí báyìí báyìí lóṣooṣù ṣùgbọ́n lu ẹlẹ́dàá ò tún ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣe lọ́kàn ní ayyaman ma'dudat lóde lárúbáwá jọ́mọ̀ al-mudhakkar sálim àti máa jùmọ̀ bíi ẹlẹ́fin wata imazidatayn tó tún pè ní jọ́mọ̀ al-mu'annath sálim àwọn gbólóhùn tí ń tọ́ka sí púpọ̀ fáwọn ọkùnrin àbí púpọ̀ fáwọn obìnrin káwọn ọkùnrin tó ṣe pámì tá a fi sí tó fi di tí ń tọ́ka sí púpọ̀ ìná ni wáú àti nùn àbí yáú àti nùn káwọn obìnrin àmì tá a fi sí tó fi yàtọ̀ sẹ́yọ̀ kan ìná ni alif àti ta àwọn jámọ̀ oríṣi méjèèjì yìí a máa ń pè wọ́n ní jẹ́mọ̀ ọ̀kẹ́lá nínú sọ́ọ̀f jẹ́mọ̀ ọ̀kẹ́lá ìyẹn ni pé gbólóhùn tí ń tọ́ka sí púpọ̀ eléyìí tó kéré ló ń kà látọjọ́ tó ti dá sọ́mà tilẹ̀ oṣù méjìlá iye ọjọ́ tí sì máa bẹ nínú oṣù kọ̀ọ̀kan òun náà ni ọgbọ́njọ́ àbí ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n sọmọ pé ọgbọ́njọ́ lọ́nà méjìlá ó di ọjọ́ ọgọ́rùn-ún mẹ́ta ó lé ọgọ́ta ọgọ́rùn-ún mẹ́ta ó lé ọgọ́ta tó bá wá dín ọjọ́ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan títí ọ̀nà méjìlá á yọ ọjọ́ méjìlá kúrò nínú àwọn ọjọ́ yìí ṣé mo pé ọgọ́rùn-ún mẹ́ta ó lé ọgọ́ta ọjọ́ tó pọ̀ ni olú ẹlẹ́dàá wá ní.

ṣe oṣù méje wọn ní kí ẹ máa fi ṣe ni tán wá yọ oṣù márùn sọtọ àbí oṣù mẹjọ wọn ní kí ẹ máa fi ṣe sòyàm tán wá yọ oṣù mẹrin sílẹ kẹlà oṣù ẹyọkan nínú oṣù méjìlá Allahu akbar àánú olú ẹlẹdàá wa pọ ayyama ma'dudat àwọn ọjọ ni àwọn ọjọ péréte tó lọǹkà iná olú ẹlẹdàá ló fi ní ká máa ṣe sòyàm oṣù kan kìí ṣe oṣù méjì mẹta tàbí mẹrin kìí sì ṣe àwọn ọ̀sẹ̀ eléyìí tó ń ka rẹ lọ rẹgẹdẹ rárá ayyama ma'dudat iná olú wa ló fi ní ká máa ṣe sòyàm ramadan ruwani faman kana minkum maridan aw ala safarin fa iddatun min ayyamin ukhra amin ukhra atul wa sayke ayyaman ma'dudat atunta tarare ma ipo osan gagagaga la koko siyam ya to si oru nitori pe ayyam alyawm o man bere láti ìgbà tí alifájarí òdodo bá ti yọ títí tí ó fi di pọ́ọ̀rùn wọ̀ àsìkò tẹ́mà ṣe sòyàmù ni ayyam kìí ṣe layali ayyaman àwọn ọ̀sán ma'dudat tó ṣe polónkà àwọn ọ̀sán péréte tó lónkà iná lẹ́ fi máa ṣe sòyàm èyí tó túmọ̀ sí wípé àkókò sòyàm tí alifájarí òdodo bá ti yọ dìgbà tó ràn ọ́ wọ̀ aláwọ̀ aláàbọ̀ ọlọ́run wíkẹ́ kó o tún máa fòrú náà sí nígbà tó lọ àpẹ̀fẹ́ ni pé tó bá ti bẹ̀rẹ̀ láti ìgbà tí alifájarí bá ti yọ ó ní sínú àfi lẹ́yìn ìgbà tó rù ti wọlé ó gbọ́dọ̀ sínú àfi lẹ́yìn ìgbà tó rù ti wọlé orí ò sí ní wọlé àfi tó rùn bá wọ̀ pé ló wá sọ fún wa pé súnmà àti mọ̀sùyámà ilẹ̀ lẹ́yìn lẹ́yìn náà ẹ parí sòyàmù yín sóòrù ìyẹn ni kí tóòrùn bá ti wọ̀ta ìwọ̀ òru ti bẹ̀rẹ̀ ìgbà náà lẹ́ máa sínú ẹ ó rí dájú sáká wípé òrùn ti wọ̀ kó tó di pẹ́ sínú ẹ ò gbọ́dọ̀ sínú kó tó di pọ́ọ̀rùn wọ̀ lẹ́yìn tóòrùn ti wá wọ̀ ìgbàláyè ò sí fún wa máa wọ̀ láti pé mi máa ma bá tèmi lọ ìní tì sínú mo fẹ́ kí ládàá mi ọ̀pọ̀ tani ọkọ fọ tani ọba kọ ládàá fọ ọlọrun fẹ kí ládàá rẹ pọ sọsọ fọ ipe pẹlú pípọ kan máa mọọmọ tìyà jẹra rẹ iná ni ọkàn dé kí ládàá rẹ pọ ni kẹlà hadith anabi muhammad sallallahu alayhi wa sallam níbi táwọn ibi ti sọ fún ìyá wa aisha radhiyallahu anha ipe ajuruki ala qadri nasabik ẹsẹ rẹ yóò jẹ òdiwọn wàhálà rẹ ẹsán rẹ yóò jẹ déédéé wàhálà rẹ ìyẹn wàhálà tó ń màmà làbọra rẹ lọrùn wàhálà tó ṣẹlẹ sí ọ látara pọ fẹ mú àṣẹ ọlọrun ṣẹ kìí sì wọn lọ wá kìí sì wọn lọ dì ìrora rẹ àmọ ọrọ eléyìí nìsín wọn ni kò sínú tóun bá ti wọ wọn ni o tún bá ṣe sòrò fún díẹ̀ ọ̀fẹ́ fi wákàtí méjì kún ṣé ládá lọ́gbà ń bẹ kò sẹ́ni tó bẹ̀ ọ́ anábì sọlọ́láhu aliyu aliyu sẹ́lẹ̀ wọ́n ní ìdá ọkùnbalẹ̀ lẹ́yìnló mi náà hùnà wọ́n ọ̀rọ̀ bẹ ti ṣẹ́ms fọkàdà ọ̀fùpọ̀rọ̀ sáàì tó rù bá ti wọlé báyìí tó rù sí wọ̀ gbogbo ẹni tí ń sẹ̀sùn yà kò sí ni àbẹ̀ ọ́ kíkẹ́ kò fẹ́ nìkún àwọn bàbá wọn láyé john àwọn máa jẹ́ kí lè sùn dáadáa kó tó di kówó sínú nígbà tí ayé di ayé kánjúkánjú yìí iná ni wọ́n ní ká àwọn máa sínú kó tó di pé ojú ọjọ́ pobí rí kọ̀sẹ́ni tó bẹ̀ ọ́ ike kó o dá sòyàmù rẹ kó o dá dúró dìgbà tí òkùnkùn bá tó bolẹ̀ bíríkítí tí òòrùn bá ti wọta ìwọ wàá sínú sahabi sọ fún wa ó lè máa ń ṣe sọlá tó lè máa gbìyànjú

lẹ́yìn anabiwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam a si pari sọlẹ lakoko to se wipe tẹnikan ninu wa ba ta ọfa yóò rí ibi tí ọfọ òun ṣubú sí. Ó túmọ̀ sí pé ojú ọjọ́ ń kọ́ ọmọlẹ̀ kedere òun sì ti wọ̀ àti parí sọ̀látì magre tí ẹnìkan ni wọ́n bá ta ọfà yóò rí ibi tọ́fọ̀ òun ṣubú sí. Tí ọba sóye lójú ọjọ́ bó ló ṣe rí ó lè rí. Ó túmọ̀ sí pé níta nílò ni pé sóòrùn ti wọ̀ tóòrùn bá ti wọ̀ ń kọ́ sínú má fi àjẹra rẹ̀ tọ́. Ẹnìkan sọ pé òun fẹ́ ṣe àṣeyípo òun fẹ́ ṣe àṣeyípo a sì ti mọ̀ pé ọ̀sán iná ní ká máa ṣe sòyà. Ǹjẹ́ ìgbàláyé wà fún wa láti máa ṣàṣeyípo? Kò sí. Nígbàtí àwọn sọ̀hábà wọ́n kì í sí pánábí wa muhammad sallallahu alayhi wa sallam nígbà táwọn bá ń sínú kì í sínú àwọn náà sì fẹ́ wà àlùjánnà ni. Ọ̀nà táwọn sì fẹ́ gbà wà àlùjánnà ó náà lọ́nà tí ó rọrùn jù torí pé ẹni tí bá ti ń kọ̀sẹ̀ ànábì sallallahu alayhi wa sallam tí ó máa yapa rẹ̀ ọ̀nà tó rọrùn jù ni ó gbà wà àlùjánnà. Sọ ànábì sallallahu alayhi wa sallam sọ fún pé kí ló dé òun ti wọ̀ èrí pé kẹ́ ẹ máa sínú wọn ni bẹ́ẹ̀ la bí ni àríkẹ́yìn náà sínú ni ìlú fa làwọn náà fi sínú nítorí pé ẹ̀yin náà ló lúwa fẹ̀sìn rántí wa so àríkẹ́ sínú. Ànábì sọlọ́lá àṣọlá sọ pé mi ì ṣe bí yìn ìrí bí yìn ẹni ọkọ àmú wà ó sọ torí pé mi ọlọ́hun máa ń fún mi jẹ a máa fún mi mú tó ń tipẹ́ yìí ò rí ẹ ò rí pé mọ̀ ń jẹun ẹ ò rí pé mọ̀ ń mú mi ṣùgbọ́n ọlọ́hun ti fún mi jẹ ó ti fún mi mú ta ni wọ́n fẹ́ yìí jẹ ìyẹn ni pé ẹ̀mí bẹ́ẹ̀nìkan máa fi sọ pé mo jẹ àrípé ń jẹun bẹ́ẹ̀nìkan ni wọ́n máa sọ pé mo mú mi àrípé ń mú mi ẹ dàbí mi àwọn sàhábà gbọ́ ṣùgbọ́n ọkàn ọ̀pọ̀lọpọ̀ kò kú ẹni di pé ó dìgbà tá a bá tó rí pé ìwọ náà jẹun káwa náà tó jẹun. Ànábì wa sọ pé mankana minkum wasila fali wasilu ila sahar tọ́ tẹ́lá lẹ̀ gbọ́ mẹ́nìkan ní bá fẹ́ ṣe àṣeyípo tó bá ti di sáárì kọjá tó bá ti di sáárì kọjá kí ló fà á tànàbì fi fún wọn láyè di sáárì màá tó rí pé wọ́n wò ó pọ̀ wọ́n jẹun nígbà tó ń bá sì tó jẹun làwọn náà tó jẹun nítorí pé ọlọ́run pa wá láṣẹ ká máa wà àwòkọ́sẹ̀ ànábì ànábì ò sì ní dẹjú lẹ̀ káwọn sàhábà rẹ̀ kọ́ para wọn torí bàbá jẹun ọ̀jẹun títí àlùbájárí mi fi yọ ọ̀tún bá lọ òun tún fi wọ ọ̀jẹun ọ̀tún bá lọ àlùbájárí mi tún fi yọ ìjọ mélòó ló ń ṣe tó ní jẹ tó ní mu tó fi di pọ̀ ń dákú ò ń kú àwọn ọmọ para wọn ọwọ́ àwọ̀ ọ̀fẹ́ kẹ jẹ́ sábàbí kú fúnra yín wọlé tọkọtolú ẹnfọsẹkùn ìnáwó kẹnàbí kúmọ àyìnbá olúwa ní ẹgbọdọ fún ara yín para yín o nítorí pé aláàánú ẹni ọlọ́ àwùjọ sí yín torí ẹ ọ̀sán tó ń fi wọ̀ torí pọ̀sán bẹ̀rẹ̀ tálífàjárí òdodo bá ti yọ iná làáfin ṣe sùyàm alẹ́ kò sí sùyàm kátẹ́nìkan bẹ́ẹ̀ o torí ẹ ni à ń jẹ à ń mu à ń ní ìbálòpọ̀ eléyìí tá a ti jìnà sí ní gbogbo ọ̀sán ó ti dẹ̀tọ́ fún wa tó rùn bá ti wọ̀ kí á lọ nǹkan ra sí kí lọ fẹ́ máa bínú sí wákàtí mélòó ká pé abẹ́rẹ́ sùyàm láti fi agogo mẹ́fà ó ku bí káípé bí agogo mẹ́fà ó ku bí ìṣẹ́jú mẹ́tàlá ó ku bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún aṣọ wa sínú ní agogo mẹ́fà àbọ̀ àwa sínú lágogo mẹ́fà àbọ̀ gbogbo ẹ̀ wákàtí mélòó kápé wákàtí méjìlá dín ṣòṣe lẹ́yìn ó ní kò kú ní pọ̀pẹ́ kò kú nítorí pé nǹkan tá a lè ṣe olúwọ̀dìrò wa láyò kẹlẹ́fọ́lọ́hùn náà sẹ́ni ìlà ọ̀sán
Olúwa kì í la nkankan bú ẹ̀mí kan lọ́rùn àfi tí ẹ̀mí lágbára lórí ẹ̀. Tó bá pa àbá lágbára láti sọ̀sọ̀ yá Ọlọ́run ní lábọ̀ wa lọ́rùn. Torí pé kìí ṣe pé kú wa ní fẹ́. Kìí sì ṣe tí ó sọ wá dàbí rùn ńlọ lábọ̀ wa lọ́rùn. Nta lè ṣe ni. Kò bùkátà kẹ́nìkan máa kanra. Kò bùkátà kẹ́nìkan máa bínú. Kò bùkátà kéèyàn sọra rẹ̀ di mọ́kàn. Tẹ́lẹ̀ náà nínú ìgbésí ayé tá à ń ṣe kó tó di pé Ramadan dé. Ọ̀pọ̀ ẹ̀mọ́ èèyàn lọ́wà tọ́pẹ́ láti ìgbà tílẹ̀ bá ti mọ́. Ó lè má rí jẹ títí tí lè òfin sùn. Kò sì ní tìtorí rẹ̀ kára mẹ́nìkan. Torí kí ń bẹ lójú ọ̀nà pé ń wá kílò lórí jẹ ohun tí rówó ohun tí ṣe kí ní ká tó bá pé ń lówó ni ohun ọ̀bá ráńjẹ yìí ò lówó. Gbogbo ilé oúnjẹ tó sì lọ tọfẹ́ dàbí ọgbọ́n wọ́n ní sanwó kó tó gbóúnjẹ. Wọ́n padà pébi mánú náà ni. Eléyìí tó ń ṣeun kò sí láàdá ń bẹ̀ bẹ́ẹ̀ ni ò sí láàdá. Ṣùgbọ́n tẹ̀sí yáàm láàdá àti láàdá wa ń bẹ̀. Torí pé òun ṣe pẹ̀lú ẹ̀mí pé mò ń jọ́sìn fún Allah. Torí di eléyìí àwọn ọjọ́ ni àwọn ọ̀sán péréte tó ló ń kà ni. Ẹ sì rí pé gbogbo ẹni tó lu abánikọ́ wà lálàáfíà tí nǹkan kan ò ṣe à ń sùn à ń jí à ń sùn à ń jí ẹ rí pọ́jọ́ kò ọjọ́ pé bí Ramadan ṣe kò pẹ́ náà ni ó pè láti mọ pé Ramadan tọdún yìí ti lọ ó tún kú ẹni tó lu abánikẹ́mi rè ó tún gùn dẹ̀mí. Ṣùgbọ́n ẹni ní ìwọ̀nba tí kálukú ti lò láyé náà ní ìsìn kò ní iye Ramadan tó ti bá wa láyé. Sọ nígbà tó sì jẹ́ pé ìjọsìn ńlá bàbàrà ó ń bẹ nínú Ramadan inú jẹ́ kó pàkíyèsí. Ẹ mẹ́yẹ òjò tó ti rọ̀ tilẹ̀ ti mu. Ẹ mẹ́yẹ oṣù kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó ti lọ bí ìgbà tí ò wà. Táàsì kọ bí ara sí nítorí pé kò sí ìjọsìn kan pàtó tó lu aníká ṣe nínú rẹ̀ tí máa wálẹ̀ kan lọ́dún bíi ti Ramadan. Olúwa wa ni fẹ́mẹ̀n kára mínkù mẹ́rìẹ̀rọ ọwọ́ àlẹ́ sẹ́fẹ̀rin fàìdẹ̀tùn mi àyàmì ọkọ̀. Ìgbà tí Allah sọ pé yá ayyuha alladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. Ẹyin olùgbàgbọ́ òdodo ẹsẹ siyamu Ramadan lọ́ràn àyàn lórí yín gẹ́gẹ́ bá ti ṣe ṣe lọ́ràn àyàn lórí àwọn tó síwájú yín kẹ́ ẹ lè bá a máa páyà Allah. Àṣẹ yìí ọ kárí aláàárẹ̀ àtẹni tí ọ̀sà rẹ̀ ọ kárí onírìn àjò àtẹni tí ò rìnrìn àjò. A sì mọ̀ yí pé bí àti sọ̀sùyàm bó ti ṣe lè rọrùn fẹ́ni tó gbádùn kò lè rọrùn bẹ́ẹ̀ fẹ́ni tí bá ń sàárẹ̀. Bí àti sọ̀sùyàm bó ti ṣe lè rọrùn fẹ́ni tí bẹ́ẹ̀lú bẹ́ẹ̀lú kò lè rọrùn bẹ́ẹ̀ fẹ́ni tí ń bẹ lórí ìrìn àjò. Torí ẹ̀ ìlọlọ ẹlẹ́dàá wa tó ṣe wá sí àyọkúrò wípé tàmínkà náà mi ń kò mẹ̀rí ẹgbọ́. Nítorí náà ẹnikẹ́ni nínú yín tó bá jẹ́ pé ó jẹ́ aláàárẹ̀ àwọn àlẹ́ ẹ̀sẹ̀fẹ̀rì tàbí ń bẹ lórí ìrìn àjò kan tàbí ń bẹ lórí ìrìn àjò kan ọ̀rọ̀ kan bẹ láàrin yìí tí Allahu òwe nítorí pé ti yẹ kó yé wa. Ẹnikẹ́ni nínú yín torí náà ẹnikẹ́ni nínú yín tó bá jẹ́ aláàárẹ̀ ọ̀rọ̀ náà ni pé tí àárẹ̀ ọ̀wájú rọrùn fún láti sọ̀sọ̀ yá Ramadan tàbí ń bẹ lórí ìrìn àjò kan ọ̀rọ̀ tí wọn òwe náà tó ti yé tí ìrìn àjò yìí tí ọ̀wá mú kọ́ rọrùn fún láti sọ̀sọ̀ yá Ramadan fàìdẹ́tún min ayyamin ukhur. Ajẹ́ pé yóò san iye ọjọ́ yun padà láwọn ọjọ́ míì iye ọjọ́ tí ọba fi sọ̀sọ̀ yá
yóò san padà láwọn ọjọ́ mi. Nítorí pé ààrẹ tẹ́lẹ̀ yẹn oríṣi ọ̀nà méjì lálépin sí nípa ọ̀ṣọ́yà. Wọ́n bẹ nínú ààrẹ àìlera àìsàn àmójì tí máa séèyàn. Èyí tún ṣe pé tó ń ti pé ń séèyàn kọ̀kọ́ dínà kéèyàn ṣọ̀ṣọ́yà. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé olú ẹlẹ́dàá ó sọ fún wa nínú hadith al-Qudsi oni ya ibadi kullukum marḍa illa man shafaytu fastashfuni ashfikum ayarumi gbogbo yin lalare gbogbo yin pata lalare aya fen ti mo ba wo san nitori na e ma toro wo san lodo mi ma wo yin san gbogbo wa lalare tan gbe ka sugbon igba wo la ma pe yan lalaisan dápé láláàárẹ̀ òun náà nígbà tó bá dagunlẹ̀ tó di pé kò lè ṣe iṣẹ́ tí máa ṣe tẹ́lẹ̀ ó dẹni tí àárẹ̀ mú mọ́lẹ̀ bóyá ó dagunlẹ̀ lé ni o àbí wọ́n da dúró lọ́spítò gbaná láàmọ́ pé lágbájá ń sàárẹ̀ ẹ̀yin dẹ̀ lọ kí náà láàárẹ̀ ni kálukú náà ló ní tiẹ̀ tí ń gbé ká ṣùgbọ́n tí yàn kò gọ̀dá yín gúnlẹ̀ ìdínú tí wọn ò ti fi pè yín láláàárẹ̀ ẹ rí i pé ara lè máa ro wá egun lè máa wó wa orí lè máa fọ́ wa inú lè máa ro wá inú wa lè máa dàrú o ò ní bọ́ lọ́wọ́ pín kankan sí ọ́nà yìí àfi tó ọba ti kú ṣùgbọ́n àwọn àárẹ̀ yìí ìgbà tí ò tí mú wa kó mú wa mọ́lẹ̀ á mọ̀ pé mo gbádùn rẹ̀ kó lu ẹlẹ́dàá kọ́ má fi nǹkan kan ẹ̀ sí wa torí ẹ̀ ààrẹ sì irú àwọn ààrẹ kò pé ká mẹ́sẹ̀ sòyà kò pé ká mẹ́sẹ̀ sòyà nítorí pé a lè fẹ́yàn kù pẹ̀lú irú àwọn ààrẹ. Àwọn ààrẹ ń bẹ tó pín tí èèyàn bá dán o pẹ̀lú rẹ̀ tó wá lòun fẹ́ ṣe sòyà ó lè dáta pẹ́ẹ́ pé tí ó bá lọ nítorí pé àárẹ̀ yìí ó ń bùkátà mójútó àti ìtọ́jú tó péye bí kò sọ pé láàrin wákàtí kọ̀ọ̀kan ọgọ́dọ̀ máa lo àwọn oògùn yìí wákàtí kọ̀ọ̀kan à ń sì ṣe sòyà bí wákàtí méjìlá ṣe àwọn àgbà oògùn dúró fún didi wákàtí méjìlá tó bá dá dúró ó ṣe ṣe kọ́jọ́ pé lọ bá lọ èèyàn bá kú. Àárẹ̀ ń bẹ tó ṣe pé bùkátà láti máa jẹun kọ́ máa jẹun ní gbogbo wákàtí méjì méjì tó bá jẹun ó ṣe ṣe kí àlàáfíà rẹ tó ti ń ṣe bí ẹni wípé ó ń dára ó ń sunwọ̀n kọ́ dẹnu kọlẹ̀ padà sẹ́yìn. So a sọ pé má ṣe sòyà nítorí pé tó o bá ṣe ó tàtara rẹ̀ síra rẹ̀ léṣe torí ẹ̀ bẹ́ẹ̀ ni ààrẹ pín sọ́nà méjì bẹ́ẹ̀ náà ni ìrìn àjò tẹ́rí ẹ̀ àtòun àti sòyà tá a bá wò ó sí ó pín sọ́nà méjì. Ìrìn àjò ń bẹ tó ẹ pé kò díyàn lọ́nà láti sọ sòyà nítorí pé wàhálà kan ìpájú kan àárẹ̀ kan ìdààmú kan tó wà nínú ìrìn àjò yún ó sẹpẹrẹ púpọ̀. Ìrìn àjò náà ni àmọ́ ó dàbí ìgbà tí èsì ìrìn àjò ṣùgbọ́n ìrìn àjò wà tó ṣe kí tọba lọ́dàn ò gan wọn náà ọmọ pọ̀ dáta torí ẹ̀ àti ètò ọ̀rọ̀ wípé kò ṣoṣo yàmù pẹ̀lú ẹ̀ nínú ààrẹ̀ àti ìrìn àjò àti ètò ọ̀rọ̀ kò ṣoṣo yàmù pẹ̀lú ẹ̀ nínú ààrẹ̀ àti ìrìn àjò méjèèjì lolúwa fún ọ ní àǹfààní pé o lè má ṣẹ̀ṣù yáàmù nínú ẹ̀ nígbà tó ti jẹ́ pọ̀ ń sá rẹ̀ nígbà tó ti jẹ́ pọ̀ rí ìrìn àjò lọ wà. Ṣùgbọ́n o gẹ́gẹ́ bá ti ṣe rí níparí àyà yìí olúwa ni wà á ń tẹ̀sọ́ mú xeyìrò lọ́kùn nǹkan tó ń ta rẹ̀ mọ̀ tó ń ta rẹ̀ tó ń tu ní àjò kẹ́sọ̀ṣù yáàmù ní àsìkò ramadan
olólóore jù fún yín nítorí pé ọjọ́ Ramadan ọjọ́ wo la lè fi di torí gbà tó san padà kò ní jẹ́ Ramadan mà tó o bá dá Ramadan kan dúró di Ramadan míì Ramadan tuntun ló ṣe kìí ṣe tọ̀jẹ́ torí pé ọ̀sẹ̀yàm àkókò tá a máa ń ṣe waqtun mudayyaq àkókò tó fúnni àkókò tó hání ìgbàláyè ò sí kó o ṣe ìjọsìn ilé tá a máa ṣe lọ́jọ́ kan kó o ṣe tọjọ́ méjì ní ọjọ́ kan kò sáyẹ̀ ẹni kí ló ṣe Ramadan nísìn ó lè ṣe ṣìyàmù ọjọ́ méjì lọ́jọ́ kan yàtọ̀ sí sọ́láàt ẹni kí sọ́láàt òvúr nísìn ìgbàtà ṣe sọ́láàt òvúr títí tí ó fi di pé sọ́láàt làásùr wọlé a tún lè ṣerú sọ́láàt òvúr àìníye rákà mẹ́rin ni sọ́láàt òvúr nígbà tó ṣe ní kété tàkókò rẹ wọlé tọba tó fẹ́ ṣe rákà mẹ́rin míì kó tó di pé àṣírí wọlé mẹ́rin mẹ́rin mẹ́rin míì mélòó ló ṣe kó tó di pé àṣírí wọlé ọ̀pọ̀ gan eléyà ń pè ní waqtun muwassa àkókò tó fẹ́ nù nípa àjọsìn tọba lákòókò rẹ fẹ́ ó túmọ̀ sí pé àkókò rẹ ó lè gba irú ìjọsìn tá a máa ṣe nírú rẹ ó lè gba irú rẹ tó pọ̀ sínú kìí ṣe bẹ́ẹ̀ ni ṣìyàmù Ramadan kìí sì ṣe bẹ́ẹ̀ ni hajj ṣìyàmù Ramadan ó lè ṣe méjì lójúmọ́ kan ó lè ṣe Ramadan méjì lóṣù kan hajj ó lè ṣe hajj méjì lọ́dún kan hajj ẹyọ kan ló lè ṣe lọ́dún kan torí ẹ tí ọba ti wá ṣe Ramadan lásìkò rẹ torí pé ọba ń sáré àárẹ̀ tó ṣe yí pé ó lè fara dà kó ṣẹṣù yá torí pé ọba ń ṣe ìrìnàjò ìrìnàjò tó ṣe pé tó ń tiẹ̀ ó lè ṣẹṣù yá tó ọba ti ṣe ní ìsìn kò sí ọjọ́ tó ọ̀sán padà tó lè dàbí Ramadan títí tó fi kú ó lè ríru ọjọ́ tó dàbí Ramadan tó fi san padà torí tó ọba dá eléyìí dúró di Ramadan ti ń bọ̀ èwo ló ṣe ní Ramadan ti ń bọ̀ ti Ramadan ti ń bọ̀ ló ṣe ọjọ́ tí èsè Ramadan lọ́ máa san gbèsè o kò sì sọ́jọ́ kan tí èsè Ramadan tó lè dàbí Ramadan nínú ọlá torí àlọ́lọ́wọ́ sọ pé wà á ń tọ́sùnmú khayro lẹ́kùn nǹkan tó ń ta àlẹ́ mu kí ẹ ṣe ṣùyà tó ń ta àrẹ fún lọ́lọ́ọ̀rẹ́ jù fún yẹn o tó bá pẹ́ mọ̀ kí ẹ ṣe ṣùyà tó ń tiẹ̀ àjò fún lọ́lọ́ọ̀rẹ́ jù fún yẹn o tó bá jẹ́ pẹ́ bá mọ̀ ṣùgbọ́n o lè ṣe mọ làwọn alábọ̀ra rẹ lọ́rùn gbogbo ẹrù téèyàn lè rù olùwà lábọ̀yàn lọ́rùn wọ́n fọ ara rẹ sí pípa ara rẹ o wọ́n fi ọwọ́ ara rẹ han ara rẹ lè mọ̀ nítorí ti lè ṣe filẹ̀ ha gbogbo yẹn máa ṣe ṣùyàm èmi ọmọ wa jẹun jẹun kò yó nítorí pàgbára rẹ ọ̀ka wọ́n máa san padà lẹ́yìn Ramadan وعلى الذين يطيقونه فدية طعام مسكين awon eyan kan to se pe ipa ti won ka ipa won ka so ya awon na la won arugbo arugbo to ti di arugbo kujo kujo je ki won le farada so ya látàrí ibi tọ́jú orí wọn ti dé wọn ò ní lè pebi mánú olúwa ni wọn máa ṣe ìràpadà fúnra wọn pẹ̀lú bíbọ́ aláìní kan fojúmọ́ kan pẹ̀lú bíbọ́ aláìní kan fojúmọ́ kan a sì mọ̀ pọ́jọ́ Ramadan tí ọba jọ́gbọ̀n jọ yóò jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n aya yìí ní tí ń tọ́ka sí ni pé tí wọ́n bá ti mọ̀ pé ipá rẹ ọ̀ka mọ́ látàrí ibi tọ́jú orí rẹ dé ìgbàláyé wà fún ọ
láti máa fojoojúmọ́ ọ̀kan bọ́ aláìní kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀. Òní aláìní kan, ọ̀la aláìní mi, títí tí gbogbo ọjọ́ Ramadan fi tán. Àmọ́ ká wá kó oúnjẹ ọgbọ́n jọ, ká kó fún aláìní ẹyọ kan só rárá o. Nítorí pé nínú kírá kan, ó wá ń bẹ̀ pé wà á lè lẹ́dí iná ètò ẹ̀kọ́ náà ó fídíò tún bá a mú màsàkì. Ẹ mà sì ra padà fúnra yín tí pa yín ọ̀bá ka pẹ̀lú kẹ́ ẹ máa bọ́ àwọn aláìní. Ẹ sì rí sàhábí Anas ibn Malik radiyallahu anhu. Ibi tí Ramadan bá ti dé, wọ́n máa mú oúnjẹ mójú ọgbọ̀n, oúnjẹ tútù mójú ọgbọ̀n. Wọ́n wá pe àwọn aláìní ọgbọ̀n, wọ́n hà fún wọn mójú kọ̀ọ̀kan. Ìgbà tó ṣe pé Anas kò lágbára láti ṣe ṣùyàmù mà, ó ti dàgbà. Anas ń bẹ nínú ẹni tẹ́mi rẹ̀ gùn gan nínú àwọn sàhábà. Màmá rẹ̀ wọ́n sọ fún Ànàbì sọ̀lọ́lá àdìsẹ́lẹ́, ọmọ ọ̀dọ́ rẹ̀ kékeré Anas ibn Malik ẹ ṣàdúà fún. Ànàbì sọ̀lọ́lá àdìsẹ́lẹ́ wọ́n á ṣàdúà fún. Anas ni Ànàbì tọrọ nǹkan mẹ́rin fún kẹ́mi ọ̀hún ogun kọmọ ohun kọpọ̀, kówó ohun kọpọ̀, kí Allah forí jùn. Wọ́n á ní mo ti rí mẹ́ta, ẹlẹ́kẹrin ni mo ń retí. Kí ẹ̀mí ọ̀wọ́ gùn, ó ní ẹ̀mí mi gùn débi pé ojú máa ń tì mí níwájú àwọn èèyàn. Allahu akbar. Ẹnikẹ́ tó ń bá ti yọ sáwọn èèyàn tó ń rí pé gbogbo wọn lá kéré púpọ̀ púpọ̀ sóun lọ́jọ́ orí, ojú sì máa ń tì ọ́ láàrin wọn. Ṣé máa pé látàrí pẹ́mi gùn nílẹ̀ dagbadagbadagba ju gbogbo èèyàn lọ, ẹni tó lójú lójú tì, ojú ọ̀mọ̀ tì í, wípé èmi àti bàbá tó bí bàbá tiẹ ládìjọ jẹ́rọ̀. Bàbá rẹ ti kú, bàbá rẹ gan ti kú. Bàbá rẹ tá a jọ jẹ́rọ̀ ti kú ti pẹ́, bàbá tó tún bí wọ́n ti kú, èmi sì ń bẹ láyé. Mo ń bá ọmọ ọmọ ọ̀rẹ́ mi, mo ń bá a jókòó. Ṣèṣe mọ̀ pé irú àwọn eléyẹn làwọn Yorùbá ń ti wọn, làwọn máa ń sọ pé a tó kú mọ̀ kú. Àmọ̀lọ̀ ọ̀run má lọ, bàbá tó fẹ́ jayé àwọn ọmọ tiẹ̀ má tiẹ̀. So ó ní tí ẹ̀mí mi gùn débi pé tí mo bá ráwọn èèyàn ojú sì máa ń tì mí. Torí pé àdúrà Nẹ́bì sọ̀lọ̀ láàrin ìṣẹ́lá kò dàbí àdúrà àwọn apóróńkì. Ànábì ṣe àdúrà àwọn sẹ́ni fún àwọn ọmọ kíyèsí. Wọ́n máa ń ṣàdúrà gbogbo wa pé dárọ́bì bùn alẹ́ mi lò jẹ́mi ìwọ́ ogun, jẹ́mi ìwọ́ ogun, jẹ́mi ọ̀ọ́nyá pé kẹ́mi ìwọ́ ogun lórí dáadáa, kẹ́mi ìwọ́ ogun lórí Islam, kọ́ mọ́gùn ní gígùn yà. Tọ́kàrà dé lẹ́bù pé ojú ń ti ọgán, tó dé lẹ́bù wípé òní lè jáde má gan gbà tó ibi tó dàgbàdé ẹsẹ̀ rí ọ̀ràn lẹ̀ mọ́. Ojoojúmọ́ lo bùkátà òrùn láti chájì ẹ kó tó di pé ó lè sọ̀rọ̀. Ìwọ tó ò lè sọ̀rọ̀ àfi tó bá wà charged látàrí òrùn ṣé wà ló lè dìde. Ọlọ́lẹ́ẹ̀kejì àwọn ọmọ mi pọ̀, ó lóun ti gbé ọmọ tó lé lọ́gọ́rùn-ún sin. Inú ọmọ tó nìkan bí òun ti gbé ọmọ tó lé ní ọgọ́rùn-ún sin. Ẹlẹ́kẹta, owó mi pọ̀ débi pé igi tí máa sábà so fún àwọn èèyàn lẹ́ẹ̀kan lọ́dún
ẹmí jin tèmi máa sùn àbí àgbà ẹlẹ́kẹ̀rin tí mo ń retí ọ̀n là foríjì sàǹkà nàbí tó tọrọ fún pé kí ọmọ foríjì ó lè tí mo ń retí ni Anas ibn Malik radiyallahu anhu ẹmí wọn gùn wọn dàgbà Anas tó bá ti di pé Ramadan bẹ̀rẹ̀ yóò gbé oúnjẹ ọgbọ́n múdù yóò hà fáwọn aláìní aláìní kan múdù kan kí ló dé tó fi ń ṣe ní ọgbọ́n ó sì lè jẹ́ mọ́kàndí àti ìmọ̀ntí ó jẹ àmọ́ ọgbọ́n lẹ́sìrò rẹ̀ níbẹ̀rẹ̀ tó wá kí bẹ̀rẹ̀ ni bàbá àgbàlagbà ìyá àgbàlagbà lọ fẹ́ ṣe fídíà ìmú ọgbọ́n ní ọ̀yọ́ tó eléyìí túmọ̀ sí wípé àwọn ẹni tí wọn lágbára láti sẹ̀sùn yá látàrí ogbó wọn ì bá àjọkùnrin wọn ì bá àjọbìnrin ìgbàláyé wà fún wọn fún wọn máa bọ́ aláìní ní tí ó sì máa bọ́ aláìní tó bá jó oúnjẹ tútù múdù ẹyọkan múdù inú rẹ̀ tá a máa fi yẹ zakatul fitr ẹkún ọwọ́ wa méjèèjì ọwọ́ tí ò tóbi jù tí ò kéré jù á fún pọ̀ jù á sì tẹ́ pẹ́rẹsẹ́ jù tọ́wọ́ ara ẹ̀ tẹ́ dáńjẹ sí láńpẹ́ ní múdù kan tó bá jẹ́ oúnjẹ tútù ìyẹn ni pé oúnjẹ wóró bíi rẹsì ẹ̀wà àgbàdo tàbọ́kà bàbà àbáwọn oúnjẹ tó bá jọ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé oúnjẹ tẹ̀ ti ṣe ni lẹ́fẹ́ máa fún aláìní kan ẹ fún lóúnjẹ tó tó jẹ níjókòó kan síbẹ̀ yìí mọ̀ pé tá a bá fẹ́ fún aláìní lóúnjẹ tá a ti ṣe kò ní pọ̀ tó múdù torí múdù tẹ́ ẹ bá ṣe ohun tí ó mú jáde ó lè ju téèyàn lè jẹ níjókòó kan lọ tó bá ti wá dúnjẹ ṣíṣe ìgbàláyè tún wà fún yín àmẹ́rin pé n tẹ́ gbò fún kálukú ńkọ́ ó tó láti yọ sọ báwọn àgbàlagbà ó sì máa ṣe ni tó bá ti ṣe wọ́n ní ìdájọ́ lọ́dọ̀ ọlọ́ọ́ pa àwọn náà wọ́n ti ṣẹ̀ṣù yá bàbá màmá tí ó wàá ṣe bẹ́ẹ̀ ètò dáa jù oníkọ́jẹ́ pé owó wa wọ́n fi ṣe ṣé mo pọ́ wọn ò lágbára láti sọ̀sọ̀ yá tí wọ́n bá jẹ́ páwọn náà bá lówó tí wọ́n fi wá ra oúnjẹ tí wọ́n fi ṣèrà padà yìí òun gangan ni tá à ń fẹ́ o lè ṣe o tún wá lówó tó fi ṣe ṣíṣe rè kó lọ́rùn rẹ̀ a jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ bá wà nípò ọmọ olùtọ́jú olùsàánú fúrò àwọn bàbá wọn fúrò àwọn màmá wọn ẹ̀yin lẹ́wàá ntí wọn máa fi yọ kẹ́yìn náà wá ntí wọn fi yọ fún wọn káwọn wá fọwọ́ ara wọn yọ ọgbọ́dọ̀ kérésílẹ̀ yìí ẹ̀kọ́ wọn lè ṣoṣo yá wọn ò tún dówó ní tí wọn fi ra nǹkan ẹ̀yin lọ wá ntí wọn fi yọ fún wọn ẹ wá gbé fún wọn kọ́ máa fọwọ́ wọn wọn máa fi fún aláìní nítorí pé òfin ṣẹlẹ̀ àsọ fún wa pé àlùmọ̀ìsúrò láàyè ọ̀tọ̀bẹ̀lì màṣọ ntẹ́ ẹ bá lè ṣe a ò gbọ́dọ̀ pátì nítorí ètà lè ṣe bàbá yìí mẹ́sẹ̀ dàgbà tóun wọ́n lè máa bu oúnjẹ múdù kọ̀ọ̀kan fáláìní tó ń ti pé wọn ò lówó tí wọ́n fi rà á táwọn bá rà á fún wa wọ́n lè máa bu fún wa ẹjẹ́ àwọn náà ṣe nǹkan kan tí wọ́n fi mọ̀ pé àwọn náà ṣe nǹkan kan ẹlẹ́yin ò jẹ́ra yàtọ̀ sí aláàárẹ̀ kí a máa pẹ́ ọ̀n fẹ́ máa bọ́ aláìní ni kọ̀sẹ̀ntọ́bẹ̀ ọ̀ ìwọ fàídẹ́tún mi ẹ̀yà mi ọkọ̀ ọ̀sán padà lọ́jọ́ mi aláàárẹ̀ nù ẹ ìgbà tí ń ṣe méyìí báyìí ó lè jọ lọ́jọ́ bọ́jọ́ lọ́jọ́ ńkọ́ wọ́n bá kú ìdájọ́ tí wọ́n bá ní í ṣe pẹ̀lú rẹ ọ máa gbọ́ lẹ́yìn pọ̀ ẹ̀ àmọ́ pé ọ á máa wá bọ́ aláìní kan torí pé bá ń ṣe ọ torí pé ètì ń dọ̀ láàmù nítorí pé kíníkan láàdàdàdà
kapo aren lo se to fi ku aren gan lo pa o fi sere aso ipe ko sin kankan to abosan.

ẹnìkan torí pé bá ń ṣe ọ torí pé ètì ń dọ̀láàmù nítorí pé kẹ́nìkan láìdàdàdà ká pé àárẹ̀ ń lọ ṣe tó fi kú àárẹ̀ ń ga lọ pa ọ òfin ṣẹlẹ̀ sọ pé kò sí nǹkan kan tó ọbọ̀ sàn.

ẹni tí ó rẹ máa tí ò sẹsọ yá bákan méjì inú kó jẹ́ pé nítorí tara tiwọn ni wọn ò sẹ sẹsọ yá ẹrù ń gbà wọn fúnra wọn wíkẹ́ tí mo bá ní kí n ṣe mo lè

0: bàjẹ́ lágbára Ọlọ́run ọba yóò máa pọ̀ sí ni.
1: Thank you.
0: Ẹ ṣe Ubonde FM láwà 92.9 ìfẹ́ òun náà ló so wá pọ̀ kárí ayé. Àwọn ètò wa ń tẹ̀ ẹ́ síwájú lọ́kọ̀ọ̀kan èjè èjè ẹ̀tún gbélé yìí.
2: 92.9
3: Akika. Any summary today? Oh, today, let me go away.

0: kú ẹ o oṣù karùn-ún. Má náwó a máa lówó.
1: Orin tí kọ o lè tún àṣẹ, ọmọ tó lọ́pọ̀lọ́ ti gba táṣẹ, mọ́tò mi ti déwájú ẹ lè rí bá fẹ̀, orin yìí dùn kíkọ bá fẹ̀, lọ́wọ́ fúdíò kọ́mọ.

Ọlọ́run ṣe dá àwọn ọkùnrin. Ọ̀pọ̀ obìnrin ló mọ̀ o. Ọkùnrin míì aláìkẹ́ wà. Ẹlòmíì fẹ́ obìnrin pupa yòó. Ẹlòmíì lára àwọn tó ń pè méjì wọ́n fẹ́ dúdú. Ẹlòmíì dẹ̀ ré wọ́n fẹ́ ẹni tó lápótí jókòó lọ́wọ́ ẹ̀yìn. Ẹlòmíì dẹ̀ fẹ́ ẹni tó lọ́mú pìndì. Ṣùgbọ́n gbogbo ayé ti mọ̀ wípé mo láìkì ọyàn o. Mo láìkì ọyàn o.

àwọn lórí ètò ìgbéyàwó àtàtà Mr. Aziz láti Mọ̀tà Ìkòròdú èjì 42 years ni iṣẹ́ ìjọba ló ń ṣe kò ìmáriri bákan náà kò ìbímọ rí láyé ẹ̀ ẹ̀sìn islam dẹ̀ ló ń ṣe ó dẹ̀ jẹ́ ọmọ ìpínlẹ̀ èkó kò dúdú bẹ́ẹ̀ pupa kì í dẹ̀ ṣe nǹkan tó lómìnira púpọ̀ gíga ẹ̀ náà kò ju ìwọ̀n bàtà ẹsẹ̀ 5 àti 5 lọ ó ní òun ṣetán àti fẹ́yàwó tó bá jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí tó dà ń ṣiṣẹ́ kan pàtó tó tún ní ìbẹ̀rù ọlọ́run tí ọjọ́ orí ẹ̀ ń bẹ láàrin 30 sí 40 years Mr. Aziz láti Mọ̀tà Ìkòròdú ló sọ bẹ́ẹ̀. Ẹ bàbá tí wọ́n pè mí mo ṣe ìrántí ni tí wọ́n pè mí láàrin ní ìjẹta láti ìlú Ọ̀tà dádì mo forúkọ yín pamọ́. Ẹni kí mo ní kí arábìnrin Rizikat màmá Rizikat kan pè mí wọn ò tí ì pè mí o wọ́n dẹ̀ ní ọ̀rọ̀ àwọn tí jọ ń wọ̀ àwọn ti ríra wọn àwọn láìkí màmá Rizikat ṣùgbọ́n màmá gan fúnra wọn wọn ò tí ì pè mí wọn ò tí ì pè mí òun yẹ kí kí n na òun sáfẹ́fẹ́. Arábìnrin Ìbùkún láti Mile 12 éèjì Ìbùkún 41 years ni ó ti bímọ ọkọ rí ọkọ tó bímọ fún ọ̀hún àwọn méjìjì òjò fẹ́ra mọ́ ẹ̀sìn kírísítẹ́nì ni Ìbùkún ṣe ó dẹ̀ jíyàn tó dúdú ó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì kò sanra àmọ́ ó ga níwọ̀n bàtà ẹsẹ̀ 5 àti 4 ó ní ọkùnrin tí èjì ẹ̀ wà láàrin 46 sí 60 years tó máa fẹ́ òun níṣu lọ́kà ń kíákíá pẹ̀lú ọmọ kan tí òun bí tó dẹ̀ jẹ́ lẹ́sìn kírísítì tó jẹ́ Yorùbá tàbí Ibo tí kò tí bímọ púpọ̀ ni òun fẹ́ arábìnrin Ìbùkún ó ní ọkùnrin ọ̀hún yóò fẹ́ òun gẹ́gẹ́ bí ọkùnrin bí wọ́n ṣe ń fẹ́ obìnrin ni níṣu lọ́kà. Arábìnrin Dorcas láti Ayétòrò Ìtèlè éèjì Dorcas 55 years ni ó wọ́n ti bí ọmọ mẹ́rin ọkọ̀.

0: tẹyẹ tó rotẹlẹ ohun tí wọn ní àwọn fẹ òun náà ni wọn béèrè fún kó tó di pé mo lọ ọdọ àlejò wa bàbá ìwé gbè mí jẹ kí n sáré mú bíi méjì yìí sí i arábìnrin bọláńlé láti yábà éèjì bọláńlé 46 years ni o wọn ti kúrò ní ọdọ ọkọ wọn nítorí wọn ní kò bìkítà lórí àwọn wọn dẹ ti bí ọmọ mẹrin ọjà ni arábìnrin bọláńlé ń tà ó sì ń ṣe ẹsìn mùsùlùmí ẹsìn islam arábìnrin mọra díẹ ó dẹ lómi lára ó lẹyìn ńlá ọyàn kàǹkà omi ń bẹ ẹnu ẹ dáadáa torí mo wò ó eléyìí wàá fi sọrọ fà á ni o arábìnrin yìí ga níwọn bàtà ẹsẹ 5 and 2 ó dẹ rẹwà mo máa ń sọ ọmọ ní gbogbo obìnrin tó wà lọwọ mi pátá ló rẹwà èmi ò fẹ́ ṣàkùṣàkù kò sí lọ́wọ́ mi ń bí o arábìnrin yìí ní àwọn fẹ́ ọkùnrin tí yóò gbé àwọn sílé gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó àwọn òsì bí ọmọ mọ́ ìyẹn arábìnrin bọ́láńlé 46 years láti yábà arábìnrin adéronkẹ́ láti gbẹ̀gẹ́dà èjì adéronkẹ́ 39 years ni kò í lọ́kọ rí bákan náà kò í bímọ rí ọmọ ìpínlẹ̀ ondo ló ń ṣe o iṣẹ́ ìjọba dẹ̀ ló ń ṣe ẹ̀sìn kírísítánì ló ń ṣe o adéronkẹ́ tí mo ń sọ̀rọ̀ nípa ìjìyàn tó dúdú kò sanra ó rẹwà ó sì ga bí ìwọ̀n bàtà ẹsẹ̀ 5 and 1 ó ní ọkùnrin tí òun fẹ́ kírísítánì ni òun fẹ́ o ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó kàwé tó dẹ̀ ní iṣẹ́ gidi lọ́wọ́ tí èjì ń bẹ láàrin 40 to 50 years tí ò tí bímọ ju ọmọ mẹ́ta lọ tó dẹ̀ jẹ́ yorùbá tó ṣetán àti fẹ́yàwó kó tó di december oṣù kejìlá tá ń wò lọ́ọ̀kan yìí kó tó di pé mo lọ́ọ̀dọ̀ àlejò wa jẹ́ kí n sáré pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan sí 080 87 21 15 12 080 87 21 15 12
1: mo kì í pe ẹ̀kọ́ àsìkò yìí mo gbé àlejò òkà bìtì wá ní ilé agbára wọ́n bẹ pẹ̀lú mi ohun tí ó sì ṣe wá láǹfààní òun náà ni wọ́n mú wá fún wa káàbọ̀ sọ.
2: ẹ kú dédé àsìkò gbogbo tí n tó ń gbọ́ mi o orúkọ èmi tẹ́ ń gbọ́ ẹ ni gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá ewégbèmí tí mo wá láti ìpínlẹ̀ ọ̀sùn.
1: bàbá ewégbèmí orúkọ yín ó gbalé ó gbàgbòrò nípa lílo ewé àti ibò fi ṣe wàrà ilé ore ọ̀nà wo ni iṣan ara ń gbà ṣe àkóbá fún àgọ́ ara.
2: ẹsẹ̀ àtọkùn iṣan ara dàbí òkó tó gbé ilé dúró tí òkó yóò bá ti dúró dáadáa ilé ò ní dúró dáadáa gbogbo ara tí iṣan ò bá ti dúró ń bẹ̀ dáadáa ara náà ò ní àlàáfíà.
1: kàbíyèsí ara wo lálàáfíà irú àìsàn míì wo ni ó lè máa ṣe èèyàn tó lè mú àkóbá wá fún iṣan ara.
2: ẹsẹ̀ àtọkùn ẹni tó bá ti ní àìsàn tí a ń pè ní ìtọ̀ ṣúgà bẹ́ẹ̀ni ó ṣeéṣe kó ṣe àkóbá fún iṣan ara àbí tí èèyàn bá ti ní àìsàn ìbálòpọ̀ lọ́dọ̀ tó ti pẹ́ eléka bàbá wa ń pè ní òkú àtọ̀sí àbí kòkòrò àìfojúrí.
1: kí ni a tún ń pè ní kòkòrò àìfojúrí sà.
2: bẹ́ẹ̀ni kòkòrò yìí ó máa ń kó bá iṣan ara ni gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé inú iṣan ni ẹ̀jẹ̀ àti omi ń gbà kọjá tí àwọn kòkòrò yìí bá ti wá lè kọlu iṣan yìí ó ṣeéṣe kí ẹ̀jẹ̀ má lè kọjá kòmíra má lè kọjá nínú iṣan yìí bó sì tó àti bó sì yẹ.
1: bàbá ìwé gbèmí kò sẹ́ni tí ò fẹ́ mọ̀ pé nípa iṣan ara òun ni ẹ mọ̀ jù ẹ sì kọ́ṣẹ́ ẹ mọṣẹ́ ẹ tún bá ń lé ẹ lọ sókè òkun ẹ tún mọ̀ ń pa dáadáa irú àpẹẹrẹ wo wá ni èèyàn lè máa rí lágọ̀ọ́ ara.
2: ìwọ tó ń gbọ́ mi nílé tó bá ti di pé àti gbé apá di ogun àti gbé ẹsẹ̀ ó di ogun tí ọwọ́ bá ti ń kú tàìtàì tẹ́sẹ̀ ń kú tàìtàì láti bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ó lágbára àbí ìwọ tó ọba jí láàárọ̀ tó jẹ́ pé gbogbo ara bẹ̀rẹ̀ sí ní ro ẹ́ ó yẹ kó ti mọ̀ pé iṣan ara rẹ ti nípìnlẹ̀ dá nìyẹn.
1: ṣé àwọn tó máa ń bẹ̀rẹ̀ rìn tí wọn ò lè dìde ẹ lèmi àmà rìn ṣóṣòṣó ṣé ká ní pé iṣan ara tún dàn dàn.
2: ẹsẹ̀ àtọkùn ìwọ tó ọba ti ń bẹ̀rẹ̀ rìn tó jẹ́ pé ò lè nà ró láti rìn dáadáa àbí ìwọ tó jẹ́ pé tọ́ba rin òpó iná méjì sí mẹ́ta wá ti máa mí kúlekúle ẹlòmíì a máa pariwo bàdé lẹ́nì a máa pari ìtìkálọ́la a máa pariwo ẹsẹ̀ lọ́kùnrin.
1: sọ́jọ́ orí ní ìkọ́sí pẹ̀lú iṣan ara yìí.
2: ọjọ́ orí ní ìsìn pẹ̀lú iṣan ara ṣùgbọ́n gbogbo àwọn tí iṣan ara yín dá àlámú náà kọ́ lọ́jọ́ orí ẹlòmíà ìkíyèsí ara ni.
1: ẹ bá ń pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbèmí gangan.
2: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbèmí rè 08062729575 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 08062729575. 9575 office baba iwe gbe mi wa ni K2 bus stop ladoju ko bridge elese ninu alapere park K2 nilu Eko
1: awon mi won ma nso wi pe awon ori orusun ori won ma lago ara ma ta won fo be ri pe won fi atapara abi ara ma ru won se le na so ni nkan se pelu iso ara
2: iwo to ba tin riru apere ti e daruko yi na isan ara e tin da se sile niyan ele to tun wa fara pe ni pe o fara

0: fẹ́ wà lọ́tọ̀ isan ara wà lọ́tọ̀ àwọn mi máa ń fi ogun ọfà láti fi wo isan ara àwọn mi máa fi ogun isan ara wo ọfà ara àmọ́ nílé iṣẹ́ bàbá yẹn wẹ́gbẹ̀ mi a ti ní ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣe àyẹ̀wò tá a fi mọ̀ pé nǹkan báyìí ní ṣe yín tá a fi ní máa fi ogun ẹ̀tẹ̀ wo làpàlàpà
1: orí ẹ̀rọ àfimí ẹ mọ̀ pa ẹ̀ dáadáa
0: bẹ́ẹ̀ ni atọ́kùn
1: iṣan ara yìí òun náà ló máa ń ṣe àkóbá fún ọlọ́mọkùnrin tí òfin lè ṣe déédéé
0: ẹ ṣe atọ́kùn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé tá a ń pè ní ọlọ́mọkùnrin gan iṣan ló gbé dúró tí àwọn nǹkan kan bá ti wá lè kọlu iṣan yìí ó ṣeé ṣe kọkùnrin náà má lè ṣe ojúṣe rẹ̀ bó ti tó àti bó ṣe yẹ ẹlòmíì ṣe ẹ̀kọ́ adákú bẹ́ẹ̀ ni ẹlòmíì tó bá tẹ̀ ti gbèrò pé kó ṣe àmọ́ mò ń fi àsìkò yìí sọ́gbẹ́ tí tó ń gbọ́ mi nílé pé tẹ́ ẹ bá dọ̀dọ̀ bàbá ewé gbè mí ẹ ní kábàámọ̀ pé ẹ sì wà gbogbo wa la mọ bí ìlú ṣe rí àfi ara nìyẹn tẹ́ ẹ bá kọ́ délé iṣẹ́ wa ẹ kọ́kọ́ di àǹfààní ẹ̀dínwó bá sì ṣàyẹ̀wò lọ́nà tìgbàlódé àti ti ìbílẹ̀ 08062729575 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 08062729575 ilé iṣẹ́ bàbá ewé gbè mí wà ní K2 bus stop ládojúkọ bíríìjì ẹlẹ́sẹ̀ inú alápẹ̀rẹ̀ park K2.
2: Àjọ ń gbádùn ara wa àjọ ń gbádùn ara wa ni bọkùnrin bá ti nàwó ẹ̀ lẹ sóbìnrin kóbìnrin má lọ ṣe mẹ́ẹ̀sì sọkùnrin àjọ ń gbádùn ara wa ni o àjọ ń gbádùn ara wa ni. Orí ètò ìgbéyàwó àtàtà òun náà ni àṣìwà níléeṣẹ́ Bond FM 92.9 pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Olúmìdé Ọlálérè Tẹ̀mọ̀ sí Olúmáìtì. Arábìnrin orí ọ̀fẹ́ láti Èjìgbò èjì orí ọ̀fẹ́ 51 years ni ọjà ló ń ta o. Ọmọ ìlú Ìkirè ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni ó dẹ̀ jẹ́ lẹ́sìn Kristi ọkọ̀ ẹ̀dísáláìsì tipẹ́tipẹ́ ó dẹ̀ bí ọmọ kan rí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí arábìnrin ṣe ṣàlàyé fún mi wọ́n ní ọmọ yìí náà ó ti padà ṣaláìsí o gídẹ̀ ló pa. Wọ́n ní ọmọ yìí ń padà sílé ìwé ilé ẹ̀kọ́ gíga ibẹ̀ ni àwọn olè ni wọ́n ti rẹ́bùrú ọkọ̀ tó wọ̀. Gbogbo àwọn tó dẹ̀ wà nu mọ́tò ń gbà náà òun náà ni wọ́n yìnbọn pa. Ọmọ yìí dẹ̀ wà lára àwọn tí àwọn olè tí wọ́n gbẹ̀mí látìgbà náà obìnrin ìfúra ẹ̀ ló ń dá gbé ló ń da fà ló ń dẹ̀ ń da yí mọ́ kò lọ́kọ kò lọ́mọ. Ọlọ́run dẹ̀ jíǹkì ọyàn ńlá fún tẹ bá lóbìnrin ọyàn kódà ó tó rí mi méjì orí ọ̀fẹ́ ọlọ́run fún lórí ọ̀fẹ́ ó dẹ̀ rẹwà olómìnira díẹ̀ kò ga jù kò dẹ̀ kúrú jù. Ó ní òun fẹ́ bímọ ń kíákíá ọkùnrin tí ò bá dẹ̀ ju 51-66 years lọ àgbàlagbà tí ò tí bímọ ju ẹyọ kan lọ tó dẹ̀ níṣẹ́ lọ́wọ́ èyí tẹ́ ń pè mí àgbàlagbà tẹ́ni bímọ mẹ́rin márùn-ún ìrọ̀ o ó ní ọmọ tí ò tí jọmọ ẹyọ kan lọ tó dẹ̀ níṣẹ́ gírí lọ́wọ́ ni òun fẹ́ o. Arábìnrin Deborah láti ìlú Ṣágámù Deborah èjì wọn 57 years ni o iṣẹ́ kárakáta ọjà níṣẹ́ tó ń ṣe obìnrin yìí ọkàn wọn ti ṣaláìsí ó túmọ̀ sí pé opó ni wọ́n ṣùgbọ́n ẹni tí wọ́n ní àwọn padà fẹ́ ọ̀mọ̀tí ni o àwọn ṣe mistake yẹn ṣùgbọ́n irú ẹ̀ kò tún gbọdọ̀ ṣe àwọn mọ́ pé ọ̀mọ̀tí para gidigidi ẹni. Arábìnrin Deborah yìí jẹ́ kírísítẹ́nì wọ́n dẹ̀ ti bí ọmọ mẹ́fà. Arábìnrin yìí wọn ò fi bẹ́ẹ̀ sanra púpọ̀ wọ́n dúdú wọ́n sì ga níwọ̀n bàtà ẹsẹ̀ mẹ́rin àti mẹ́fà. Wọ́n ní ọkùnrin tí àwọn fẹ́ àwọn ni ọmọ ìpínlẹ̀ Èkó tí èjẹ̀ òjò 60 years lọ tí àwo tẹ̀ náà ti ṣaláìsí tí ò kì í ṣe ọ̀mùtí para tó dúdú tó máa fún àwọn láyò ayọ̀ ayérayé tí ò kì í mutí àti sìgá wọn nínú àwọn adùn táwọn bá ríro ọkùnrin bẹ́ẹ̀ tí ò dẹ̀ bímọ mọ́. Arábìnrin Moreni Kejì láti Oshodi 57 years ni èjì arábìnrin Moreni Kejì ọjà làwọn náà ń tà wọ́n dẹ̀ ti bí ọmọ mẹ́ta kódà wọ́n ní gbogbo ọmọ àwọn ló ti ń wà nílé ọkọ àwọn náà ti ń ṣabiamọ mùsùlùmí ni ẹ̀sìn tí arábìnrin Moreni Kejì yìí ń ṣe. Wọ́n ní àwọn kan nílò ìbálòpọ̀ nìkan ni gbogbo abáyìí ló ń wú àwọn ara ń ro wọn orí ń fọ́ wọn. Ẹ dẹ̀ mọ̀ pé ìbálòpọ̀ ṣe pàtàkì láàrin ọkùnrin àtobìnrin torí ẹ̀ mo ṣe ní àjọ ń gbádùn ara wa ni. Wọ́n ní àwọn lọ́dọ̀ dọ́kítọ̀ ní nǹkan kò ṣe yín ẹ lọ Bond FM ẹ lọ Olúmáìtì torí ẹ̀ náà ṣe wá. Wọ́n ní àwọn fẹ́ ọkùnrin tó ń dágbé tó yẹ pé ẹ̀kọ́ kan torí bá ti fún àwọn àwọn alọ́bẹ̀ wọ́n á gbà sára òòrùn ọjọ́ kọjọ́ méjì àwọn á sùn ṣùgbọ́n ọkùnrin tó ń dágbé làwọn fẹ́ tí ò dẹ̀ bímọ mọ́ tó kàn nílò ìbálòpọ̀ nìkan ni arábìnrin Moreni Kejì ni wọ́n ní àwọn fẹ́ kí n tó máa lọ. Arákùnrin Aziz lati Shimawa nipinle Ogun omo odun 36 years ni ise aluminium ise to se ko ifeya ori ko si bi mori o de je mo bibi aye toro okewo ni ipinle Oyo esin Islam lo se ko sora sugbon o ga bi won ba te ese kan ati mejo oni ohun fe feya wo nkia kia ni o kodun to pa de ni sugbon obirin ti ohun fe ni eni to lomugi omukindi ati mo omo nla te pe o duro bayi ni ninu bra ti ki se yan dudu oni ohun fe obirin to lomi lara ti omu e to bi panpa bakan na to tun ni apoti joko na lowo eyin ti gbe duro tente to wa lati ipinle Ogun ipinle Oyo tabi ipinle Osun ti o kin se obun to de ni iberu Olorun lokan ti ojo ori e wa laarin 25 si 35 years eropo o leyin eto be se ma rin gbogbo e ni e ma gbo okunrin be obirin de nbe nle daada lakan si ero ibani so mi re 080 87 21 15 12 080 87 21 15 12 080 87 2 11 5 1 2 odupe lowo funke adisa tu je olowo botin ati akede eto bakan na modupe lowo fun be bi odun folon so tu je olooto eto yi gugu oga wa esere lopolopo modupe o oruko mi o yi pada olumide olalere loruko temi be pe mi ni olumaiti omi eko eko ni o daro

alájà fa ọ̀rọ̀ gùn títí. Ọmọbìnrin ṣà wà nílé wa. Ó jókòó ń ṣe tiẹ̀, èmi náà ṣe tèmi, kò dí mi lọ́wọ́. Òun àtọkọ mi á jọ máa sọ̀rọ̀. Mo ti mọ̀ pọ̀ rẹ̀ ni wọ́n, amọ̀kọ ẹ̀ kó fara pamọ́ ni, mo ò dẹ̀ jiyàn sí. Àmọ́ ó wá di pé kò sí béèyàn ṣe lè ní sùúrù tó náà. Tó bá yá ara máa kí ló dé, o fẹ́ gbọ́kọ mọ́ mi lọ, ẹjọ́ kí lẹ wá ń tò. Ẹwẹ́ kí lo orúkọ ẹ̀, gist partner, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní kinní kan. O rántí ayé kinní kan gbà ta wàásù, a tọjọ́ títí ọmọkùnrin àti ẹ̀wọ̀ pé a gbàgbé ara pé òun ti ẹ̀ níyàwó ilé ìyàwó òun wà ń lé.

ẹ má bínú àtọ̀rọ̀ gáfárà fún bí ìṣẹ́jú méjì yẹn tẹ́ ò láǹfààní láti bọ́ wa. A ní kí n má fa ọ̀rọ̀ gùn ọmọbìnrin yìí ó bẹ̀rẹ̀ sí ní gbé nílé wa. Wọ́n á máa sọ̀rọ̀ màmá àkókò tọmọbìnrin yìí ti ń gbà ó ti ń pọ̀ ju. Ó ti ń pọ̀ ju. Débi pé ọmọ ọ̀dọ̀ ta gbà sílé gan nígbà tí ìbá sí nílé. A ní bí wọ́n ṣe máa ń jókòó tó bá ti fẹjọ́ sùn mí. Madam kò da báyìí èmi á tún máa lálé ẹ̀. Ọ̀rẹ́ ni wọ́n. Ṣé o bá wọn mi tán ti ń fẹnu kora wọn lẹ́nu ni? Rárá o. Ṣé o bá wọn mi tán ṣe nǹkan ni o? Rárá o. Àmọ́ ọ̀rọ̀ wọn ti máa ń pọ̀ jù wọ́n ti máa ń jọ. Mo ní bí wọ́n ṣe ti máa ń ṣe nìyẹn kò fi wọ́n sílẹ̀. Wọ́n ní ọ̀dàlẹ̀ lóbìnrin èṣù lóbìnrin èké lóbìnrin. Àṣé nígbà tó ti pẹ́ tọmọbìnrin yìí ò ti sí ilé ọkọ ẹ̀ ara ti ń ṣe gìṣìgìṣì ó ti ń yun ó ti ń yun. Ọmọkùnrin yìí ò ní nǹkan tó jọ bẹ́ẹ̀ sí ló bá tàn lọ́jọ́ kan àfi gbẹ̀ẹ́ ló tún gbogbo ẹ̀ kalẹ̀ fún. Ẹnu ọkùnrin náà di dọ̀ kò sí ohun tó lè ṣe mọ́ ká tó wí ká tó fọ̀. Nǹkan tá à ń wí ti ṣẹlẹ̀. Ó dun ọmọkùnrin yìí pé irú kí leléyìí mi ò nírú ẹ̀ lọ́kàn. Ìyẹn náà àkàn ṣẹjú àwa méjèèjì náà ó ṣe kinní kan kinní kan ìyẹn lọ bẹ́ẹ̀. Àkọ́kọ́ ti lọ ó wò pé ìfàmà leléyìí jẹ́ kí n kó fà. Bó ti ẹ̀ jẹ́ pé kò wùn mí àmọ́ kinní ìdùn mo gbádùn ẹ̀. Ká má fàágùn kò sákòókò fún wa mọ́. Ọjọ́ míì tírú ẹ̀ tún máa wáyé ìyàwó ò sí nlé tó máa dé báyìí lórí ara wọn ló ti bára wọn ẹnu di dọ̀. Kíní ìdùn ọmọbìnrin yìí kí tiẹ̀ lòun wọn ti ń wojú ọlọ́run ti pẹ́. Ọlọ́run wá jàjà ṣe ìdùnnú ẹ̀ ló ń bá bọ̀ láti wá sọ fọ́kọ ẹ̀ pé ọlọ́run ti ṣe o. Ló ba níbi tó ti ń gbádùn ara ẹ̀ pẹ̀lú ọmọbìnrin tó pè lọ́rẹ̀ yìí. Ẹ̀jẹ̀ ẹ̀rú ó ṣàfìbínú ó kú ẹrù ẹ̀ ó kúrò nínú ilé. Ọmọbìnrin ṣe kúrò nínú ilé ọ̀rẹ́ ṣáà wà ń bẹ̀ pé ó ti da léhùn rú ó ti jẹ́ kí léhùn bàjẹ́ wọn dà kò ṣáà ń ṣẹ̀bi wa. Ó ní kọ́mọbìnrin kó wábi gbà lọ bó jẹ́ pé ilé ìtura ló máa lọ ni bóun kó gba lẹ́síbòmíì kó ṣáà kúrò nínú léhùn inú léhùn ti dàrú léhùn pé má ṣe bẹ́ẹ̀ ohun tá a ṣe yìí náà oyún mà ti wọ̀ ọ́ òun ti lóyún fún ẹ. Oyún wo lo ní wá ń bí oògbọ́n yọ ni o torí pé òun ò bẹ́ẹ̀ ládéhùn rú ẹ̀ ìyàwó òun òun fẹ́ fẹ́ ìyàwó kẹ̀rẹ́ ó ti takú ìyàwó wá ń wò ó ọ́ ń bẹ́ẹ̀ lọ́tún wọ́n ń bẹ́ẹ̀ lọ́sì kó má fi ọkọ ẹ̀ sílẹ̀ kó padà sínú ilé ẹgbọ́ ṣé kí n dáríjì kí n máa fẹ́ lọ àbí kí n dúró láàyè ara mi.

0: bá mi fi ṣírò ara yín wò ní kẹ́ ẹ tó gbà mí lámọ̀ràn 08127044485 ẹgbọ́ ṣé kí n máa fẹ́ ọkọ yìí lọ kí n dáríjì kí n kó padà sínú ilé láti máa ṣorogún ni àbí kí n kúkú fi ilẹ̀ pẹ̀lú tiẹ̀ kọ́ lọ́hun kó ṣe tèmi náà bó tẹ̀ jẹ́ pa ti lóyún 08127044485 ni ojú òpó tẹ́ ẹ máa fi pè hello
1: ẹ̀ka
0: lẹ́mọ̀ ẹ̀rámà
1: iṣẹ́ yóò ní bàjẹ́
0: àmì ọlọ́run
1: ọ̀rọ̀ tó wà ń lẹ̀yìn ọ̀tọ́ tó fi owó yọ lẹ́nu ó bú yọ sí ìkọ́ tí afẹ́fẹ́ lórí ọ̀rọ̀ yìí ni wípé oríṣi oríṣi ìgbà tó ti ṣẹlẹ̀ yẹn ó dáríji ọkọ ẹ̀ orí ọmọ yẹn náà ní kò wá ìkọ́ náà kó ṣe tiẹ̀ fún ọlọ́run aṣáánú wa àní ṣàgbákò
0: so kókó lọ́rùn lẹ́yìn padà kọ́ máa ṣorogún kó gbà fọlọ́hún ó dá ẹṣẹ mà ẹṣẹ ojú tẹyìn fún wò nìyẹn kó gbà fọlọ́hún kó lọ máa ṣorogún ẹni tó ti ọkọ tó ti fọkàn tán tẹ́lẹ̀ yìí pé ọkùnrin o hello ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́mà ètò nìyẹn sa orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá ẹ bá gbóhùn yẹn sókè.
1: Ó
0: máa gbà ká mú kó padà sílé ó da ẹṣẹ sà kò wá síbi nínú pé kéèyàn ràn yàn lọ́wọ́ ó ní ìdojúkọ lé ọkọ ẹ ni kó fara pamọ́ síbẹ̀ ọkọ ẹ ló gbà òun náà jẹ́ ẹ̀tẹ́wọ́ gbà á gẹ́gẹ́ bí ẹni tó ti mọ̀ èèyàn á wá máa rọkàn pẹ̀lú àṣẹlẹ̀ bí 08127044485 ní kẹ́ ẹ pè sí hello ẹ̀ka lẹ́sà ẹ kú àjìn o
1: ẹ̀ka lẹ́mà o
0: yẹ́sà àmọ́ mi ẹ̀ka lẹ́mà
1: ìrajà aláyọ̀ láti ní àlẹ́
0: ẹ ṣeun màá mi
1: nọmba one obìnrin ìjẹ̀ sí
0: lọ́nà wo mọ́mì
1: kí ló fẹ́ gba ọ̀rẹ́ ọkọ ẹ̀ sílé fún kò dá nọmba one gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ní ká fi ṣúrò ara wa
0: bẹ́ẹ̀ni
1: tó bá jẹ́ pé ìyẹn ni obìnrin yẹn ló máa lọ ní tí mo ti ń wóyún ti pẹ́ lọ́nà wo aṣojú fún mi àwa jẹ́ kẹ́nìkan bá ti mi jẹ́ tó bá jẹ́ mi ni o orí nǹkan tí mi wá tí mo ti rí màá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mi rí nǹkan tí mo wá màá dẹ̀ sọ fún ọkàn tèmi pé kókó gómìnà yẹn kókó ló rí
0: ẹṣẹ mà mi àwọn ní pé ẹ̀ṣẹ̀ ni bó ṣe gbà á ńgbà tọ́kọ ẹ̀ ní kó wá ó gbọ́ràn sọ́kọ ẹ̀ lẹ́nu ni ńgbà tó ti mọ̀ pọ̀ rẹ ni wọ́n wọ́n dẹ̀ mọ́kọ tiẹ̀ náà hello ẹ̀kọ́ àjẹ́ àwọn ti ẹ̀dá ọṣọ wà àwọn obìnrin lálẹ́ yìí
1: ẹ̀kọ́ àjẹ́
0: yes ma
1: ẹ̀kọ́ ètò
0: ètò nìyẹn ma
1: ààbà ètò
0: àmì ọlọ́run
1: ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò gba ẹjọ́ ẹ̀kú láriwo lọ àlejò tó wọlé tó fẹ́ dalé ojúde òun ló máa lọ kó sọ fún kó máa lọ ibi tó ṣe tó kó lọ wá bó ṣe máa ṣojú ẹ kó lọ gbọ́ dànù kó máa ra ẹ̀pẹ́ sínú gàárì.
0: Àwọn ò fẹ́ gbóyún dànù o.
1: A gbọ́ dànù kó máa lọ tó bá ti rí dátọ́ kó máa lọ dátọ́.
0: Ẹṣẹ́ mà wọn obìnrin lọ́tà obìnrin ṣé ó máa lọ dá tán ti bẹ̀ pé kó lọ yọ àìrọ̀ jẹ́ kó òun náà bí òun náà fẹ́ bí. Hello ẹkọ àjìn o.
1: Hello ẹ̀ka lẹ́o.
0: Ẹ̀ka lẹ́mà mi ẹ̀ka lẹ́mà.
1: Ẹ̀kọ́ ètò.
0: Ètò nìyẹn màá mi.
1: Ọlọ́run bá wa tò.
0: Àmì ọlọ́run mà.
1: Ṣé irú nǹkan bẹ́ẹ̀ at least kí ìyàwó ilé ẹ̀ kó tiẹ̀ kọ́ fara sí iná kó kọ́kọ́ lọ settle mind ẹ̀. balẹ̀ síbì kan. So with time ọ̀rọ̀ ló máa sọra ẹ̀ because even kan bẹ́yẹn kò ṣe make quick decision. Ṣe make quick so kó ṣe kọ̀kọ́ fara síbì kan náà. So with time kọ́ ló ń kọ́ mọ́ ṣe because kò rọrùn. Kò rọrùn lórí ẹ̀ ti ṣe mistake ẹ̀ náà initially. Kò sí bó ṣe máa jẹ́. Kò sí orí tẹ́lẹ̀ ṣe ọmọ ẹyẹ tó bá dàgbà ó máa fò lọ.
0: Ó máa fò lọ ni.
1: Ó yẹ kó ń gan kó expect ẹ̀ pé ọ̀rọ̀ ọkùnrin sóbìnrin ò rí bẹ́ẹ̀. Temptation ló máa wáyé. Ó ṣe fara síbì kan náà.
0: Síbẹ̀ kan náà.
1: Ó fara ìbalẹ̀. Ó tọ́jú ara
0: ẹ̀. Ẹ ṣe mọ̀. Ẹ ṣe mọ̀. Àmọ́ ó bá tọ́jú ara ẹ̀ náà kó padà gbẹ̀bẹ̀ nígbà tọkùnrin bá balẹ̀. Kó gbà pé òun ti lórogún nìyẹn. Àbí ọbà kan fáwọn ọmọ ẹ̀ tó bá máa bí ni. Ẹ ló ẹ kó àjẹun.
2: Ẹ kalẹ̀ o.
0: Ẹ ra ṣà ẹ ka lẹ́gàdì.
2: Ẹ kalẹ̀ o. Badmus ló ń pẹ láti ló pẹ
0: jù. Ẹ ra ṣà ẹ ka lẹ́sà ẹ kó àjẹun.
2: Ẹ kalẹ̀ wa ni ọlọ́run bá ọ tó.
0: Àmì ọlọ́run sà.
2: Bẹ́ẹ̀ni ọkùnrin yẹn bàbá wèrè gbà
0: ni. Lọ́nà wo.
2: Ó ṣe mistake kan. Kò jẹ́ kó gba owó ẹ̀ láyé rárá. Àwa náà bímọ sẹ́ńgbọ́ mi.
0: Bẹ́ẹ̀ ni sà.
2: Alọ́mọkùnrin àti ọlọ́mọbìnrin. Ọmọkùnrin tèmi ò lè ṣe owó
0: ẹ̀. Dádì ọkùnrin ni kò ní chọ́ìsì nígbà pé èèyàn rí gbogbo ẹ̀ gbàràgàdà fẹrẹgẹdẹ báyìí tí ò sí nǹkan bò ó. Ó dẹ̀ gbére láyà.
2: Ẹ máa ń gbọ́. Kò yẹ kó ṣe orí ẹ̀ rárá. Níwájú la fọ́lọ́ ọ̀pá lágbàdà pẹ̀lẹ́ rí náà. Kó wá bíbí àwọn àlọ́yọ ní ẹ̀kọ́nájọ́ dànù. Kó ń pẹ̀lú ìyàwó ẹ̀kọ́ jọ wà
0: pa. Obìnrin wá sọ pé òun ò yọ ọyún ọkùnrin ti ní ó yọ ọ́ lóun ò yọ.
2: Ok, obìnrin ti sọ bẹ́ẹ̀ fún kó òun ò yọ.
0: Ẹ̀hún lóun ò yọ kó jẹ́ kó òun náà bi kò fẹ́ yọ.
2: Báà ni obìnrin ṣe jẹ́ síyàwó ẹ̀.
0: Ọ̀rẹ́ kò ipasẹ̀ ọkọ ẹ̀ náà ló fi mọ obìnrin yẹn. Kò ń ṣe pé ìyàwó gangan mọ obìnrin láti ilẹ̀ ó ṣàmọ̀ pé ọ̀rẹ́ ọkọ òun ni. Ok sà. Àmì àmì. Àgbọ́yé sà.
2: Advice tèmi ńlá lébi ti lọ sọ yìí. Ọmọbìnrin yẹn tó ní ohun ìṣe yín àti ìyàwó náà kò fọkàn balẹ̀ díẹ̀. Ṣẹ́gbọ́n.
0: Àgbọ́yé sà.
2: Kó náà fọkàn balẹ̀ díẹ̀. Ọlọ́wà ṣe ètò ta. Tọ́mọ máa fẹ́ra wọn. Àwọn ọmọ tọ́mọdé lè fẹ́ra wọn. Lẹ́kọ̀ọ́ máa lò lájídí. Torí eléyìí náà tó lóyún fún ọkọ. Òun náà máa mẹ́sẹ̀ síta ni.
0: Ọjà àgbóyé sà.
2: Ó máa fẹsẹ̀ síta. Pé ọ̀ kọ̀ kẹ́kọ̀ọ́ bá jẹ́ ṣiṣẹ́. A fi ṣàwádà.
0: Ṣàwádà nu ní.
2: Bẹ́ẹ̀ni. Ọ̀rẹ́ ni oyin barista kan pé ọ̀ni ìkíní kan tó máa gba orí ìkíní kan kọjá pa torí ẹlẹ́kùn. Àìmọye ọkùnrin tó máa gba orí ẹ̀ kọjá àti àìmọye obìnrin náà tó máa tún.
0: Tó máa tún gborí ẹ̀ kọjá.
2: Bẹ́ẹ̀ni.
0: Ó dá sà. Ẹ ṣe. Ẹ ṣe ní. Àráyè ìgbórúkọ wọn ẹ ṣe sà. Wọn ò gbọ́wọ́ àkókò bá wa ṣọ̀rẹ́. Obìnrin wa wò ó pé ṣé òun wá jẹ̀bi ni. Ó jẹ̀bi báyìí pé jẹ́ ń gbọ́ràn sọ́kọ mi lẹ́nu. Ọ̀rẹ́ ọkọ mi ni tí mo dẹ̀ mọ̀ èmi náà dẹ̀ mọ ọkọ ẹ̀. Wọ́n mọ̀ pé nìyí ti wà lé ọkọ èdè ayédè pa. Ẹ farapamọ́ síbí fúngbà díẹ̀. Ìrònú pé akúrò ń lé ọkọ kó tiẹ̀ balẹ̀. Ẹ ló ẹ kó àjìn o. Ẹ̀ka lẹ́mà ẹ̀ra mà.
3: Ẹ̀fún ètò ọkùnrin ni ọ.
0: Àmì àmì o.
3: Ìpínlẹ̀ Àjíṣàṣọ láti owó dé mi o.
0: Ẹ̀ra sàdádì mi ẹ̀kọ́ àjùsà.
3: Ẹ̀kọ́ aláwọ̀ ẹ̀fún ètò ẹ̀kọ́ ọlọ́wọ́ bá yín máa tó.
0: Àmì o àmì sà.
3: Ìdààmú ìṣẹ́ wa ló dàrú.
0: Àmì àmì.
3: Ṣẹ́rí ìyá mi.
0: Ẹ sà.
3: Lákọ̀ọ́kọ́ ìdí mi fẹ́ lọ. Ṣẹ́rí ọkùnrin yẹn.
0: Bẹ́ẹ̀ni sà.
3: Kì
0: Tí ẹ dá ní.
3: Ọkùnrin yẹn.
0: Bẹ́ẹ̀ ni sà.
3: Kì í ṣe ẹ̀dá rí rárá.
0: Ókè kì í ṣèyàn dáadáa.
3: Kì í ṣèyàn dáadáa rárá bó ti wọ́n mọ̀. Èèyàn burúkú pátápátá tó yẹ bí èèyàn ṣe rí ó padà wọnú ilé lọ sí òun lọkùnrin.
4: I pledge to Nigeria, my country, to be faithful, loyal, and honest, to serve Nigeria with all my strength.